0: láti mú tọ́ àwọn ọ̀nà tó rí dá kú jà kú gbogbo ìpátá ni ọlọ́run ìsírẹ́lì mú tọ́ níwájú rẹ̀ lónìí gbogbo èèyàn tá a jọ rin ìrìn àjò àdúrà tí òwúrọ̀ yìí gbogbo igbó dídí tí ń bẹ níwájú rẹ̀ gbogbo igbó dídí tí ń bẹ níwájú èmi náà ọlọ́run fi iná làá ọlọ́run kì í ná bọ igbó yẹn ohunkóhun ò dì mọ́ ọmọ wò ó a ò há ọ gágá mọ́ gbogbo àdúrà lórúkọ jésù àwọn ẹranko inú igbó ẹranko inú igbó dídí tí wọ́n lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n rin ìrìn oríṣiríṣi nínú ayé rẹ̀ pátá wọ́n bá iná yẹn lọ gbogbo àwọn ẹranko ìkà tí ń bẹ nínú igbó dídí ayé ẹ̀yẹn lórúkọ jésù wọ́n ṣègbé pẹ̀lú iná tí ọlọ́run fi síbẹ̀ gbogbo ènìyàn tí ó sọ ara rẹ̀ di igbó dídí fún ọrun gbogbo pátá wọ́n bá iná yẹn rin ìrìn àjò gbogbo ni fún ọlọ́run lókè ọ̀run gbọ́ àdúrà tó tẹ̀lé gbogbo ènìyàn àwọn pariwo ọlọ́run ní ìkóríta tí mo ti gò ní ìkóríta tí mo ti yárìn ní ìkóríta tí mo ti gò tí mo ti yaláì gbọ́n ọlọ́run ẹ̀mí mímọ́ o ẹ bá mi pàdé ní àwọn ìkóríta yẹn kẹ fún mi ní ọgbọ́n ẹ fi ọgbọ́n ṣe omi fún mi mú ọlọ́run mo kọ̀ láti kú tàbí rìn tàbí ṣiṣẹ́ ní ipò òmùgọ̀ mo kọ̀ láti jẹ́ ẹni tí kò gbọ́n láti bí síbẹ̀ yẹn ọlọ́run jọ ṣàánú mi ìkóríta ìgbọ́n mi bá mi pàdé níbẹ̀ ẹ fún mi ní ọgbọ́n ọlọ́run ẹ fi ṣe omi fún mi mú ọlọ́run ẹ fún mi ní ọgbọ́n ọlọ́run jẹ́ kí gbogbo èèyàn tá a jọ pàdé ní òwúrọ̀ yìí máa béèrè fún ọgbọ́n bíbélì pé tó bá kan ẹnikẹ́ni kó ọgbọ́n ó ní kó béèrè ìkóríta tí mo ti gọ̀ tí mo ti rin dè tí mo ti gbá ìgbàkúgbà tí àwọn èèyàn ti kíyèsí pé mi ò gbọ́n ọlọ́run jọ nínú àánú rẹ ká mi mọ́ ìkóríta yẹn kó o fún mi ní ọgbọ́n mu bí omi ká mi mọ́ ìkóríta yẹn kó o fún mi ní ọgbọ́n mu bí omi gbogbo ènìyàn tí wọ́n máa ń pè tí wọ́n máa ń sọ̀rọ̀ sí tí wọ́n máa fi ń ṣe èébú bú fún pé ó máa gan o ìwọ tí wọ́n máa ń fi ṣe èébú bú fún ọ pé o ò ní ọgbọ́n kan o ò ní làákàyè láti òní lọ ó yá gba ọgbọ́n ọlọ́run gba ìmọ̀ ọlọ́run gba òye ọlọ́run òye tó o gbà lónìí ọgbọ́n tó o gbà lónìí títí láéláé ni o mo gbàdúrà bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè ohun gbogbo tó o gbà lónìí nínú àdúrà yìí àjẹmọ́nú ni fún ọ o ní gọ̀ lórúkọ jésù o ní rìn dè wo àwọn iṣẹ́ tó ń ṣe àwọn ìgbésẹ̀ tó ń gbé tí àwọn ènìyàn ń bú ọ ní agọ̀ ṣùgbọ́n tí ó jẹ́ pé ọlọ́run ni ó ń darí ìgbésẹ̀ yẹn àwọn èsì ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní yọ ní kíákíá gba àwọn tó ti gọ̀ ọ́ láláì ní nǹkan ṣe tí wọ́n ti gọ̀ ọ́ tí wọ́n ti pè ẹ́ ní ọ̀dẹ̀ àti arìndì kí wọ́n jáde ọpẹ́ pẹ̀lú rẹ̀ kí wọ́n bá ọ jó kí wọ́n bá ọ yọ̀ kí ọkàn rẹ̀ ó balẹ̀ jẹ́ kí ènìyàn kan sọ fún ènìyàn kan wípé mi ò ní gọ̀ lábẹ́ àkóso bó tilẹ̀ ò kórí mi ò rìn dè lábẹ́ àkóso bó tilẹ̀ ò kórí mo gbàdúrà fún èmi àti yín omi agọ̀ wọn ò ní bù fún wa mu ní orúkọ jésù a ò ní rìn dè ògo ni fún ọlọ́run lókè ọ̀run tí o bá fẹ́ràn àdúrà yìí tí o sì fẹ́ máa gba irúfẹ́ àdúrà yìí ní ojoojúmọ́ o lè tẹ àtẹ̀ ránṣẹ́ láti orí fóònù rẹ tí o bá ní whatsapp wà á tẹ àtẹ̀ ránṣẹ́ sí nọ́mbà tí mo fẹ́ pè yín pé ẹ fi mí sí ìdílé àdúrà nọ́mbà náà ni wọ́n 080-21-22-20-22 lẹ́ẹ̀kan sí 080-21-22-20-22 èmi màní tí ní tòótọ́ ajíhìnrere mo dúpẹ́ ayé ọdún lámì ire mi.
1: Ojúmọ́ ayọ̀ tó ń mọ́ mi lónìí
2: ò. Mo gbàdúrà kí ire wa.
3: Ìrò owó ọmọ aláfíà mo jẹ̀bọ̀.

0: láàrin ọ̀tá láàrin ẹlẹ́gàn ni mò ń rìn ó jẹ́ kẹ́mi ṣubú kọ́ta sí yọ̀mí ìṣubú ẹ̀dá kan kò tó kọ̀ọ̀kan fún ẹ bàbá orin ayọ̀ lèmi ó máa kọ sí ọ títí láyé kábíyèsí rẹ ọba ọ̀run tó láyé tirẹ̀ níyì ìfẹ́ òun agbára ọ̀pẹ ni mo mú ọba wímáyẹ̀hùn yéé gbọ́ pẹ́ẹ̀mi ọba ọ̀gá ògo ọba lánàá ọba lẹ́nu ọba títí ayé ọba lágbára jùlọ ọba tó pa ọmọ tó fọ láǹfààní àti orí ọ̀fẹ́ láti dòní torí tá a bá dòní kò sí agbára kan tá a lè sà kò sì sí ẹjọ́ kan tá a fẹ́ pe ọlọ́run ọlọ́run tó ń pa ọmọ tó fọ láǹfààní àti orí ọ̀fẹ́ láti lè wà lórí ètò kókó onú wẹ́rìn lẹ́ni láńkílà yín o lẹ́ni tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ ọdún 2026
1: àjíre bí òdì òdò bí torí pé bí òdì ọ̀bá dùn bí ìgbẹ́ nílùú rí o òní náà ní sátidé tọ́lẹ́pọ̀ kẹyìn oṣù yìí ní oṣù kẹjọ lágbára ọlọ́ba ọdún wa ń lọ sópin aláàmú aládùn ìjà o ọjọ́ kọkànlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tọ́jọ́ títí ò parọ̀ ṣùgbọ́n tọ́ba ọlọ́ba tó ní kí o níyẹn lọ́dọ̀ ọjọ́ kejìlógún rábìlì hawal 1448 náà tasi mọ̀ pé àwọn èèyàn àti àjànú náà lọ́jọ́ pọnà wọn mọ́lá tẹ̀lé jíni wà ní ìza ìlà àlìyàbùdù ọlọ́ọ̀bá lọ́wọ́ déyìn àti àjànú lásán bí kò sí kẹyẹ àwọn ẹgbẹ́ sọ ọlọ́ọ̀bá kákẹ́pẹ́ ọlọ́ọ̀lọ́ kákẹ́pẹ́ lọ́sàn-án kákẹ́pẹ́ lálẹ́ àdúrà wa yóò gbà káàníyàn wà mọ̀sí pọ̀ olóòtú fún tààrọ̀ yìí òun náà ni adéyẹmí adéṣọyà bẹ́sẹ̀lù kò wà ń kalẹ̀ o àmọ́ ní ọkọ̀ kejì fún tààrọ̀ ìbẹ̀rẹ̀ sí pin sátẹ̀lì tẹ̀lé gàwà pẹ̀lú mi dídásí wíkẹ̀ náà gbẹ̀yìn àti gbélé gbọ́.
0: mo mẹyẹ mo mọ pé ẹyẹ yìí máa fò lókè ni bẹ́ẹ̀ ni mo sì mọ pé ẹja yìí máa wà nù mí kódà máa ń fìwọ̀ pẹja ń gbà mo wà lókè tí mo fi ń ṣọdẹ àmì mi àtàwọn ìjọnú àpàdé rí wọn dáhùn ìwọ náà lọ mọ wọn èdè ni o tí n kò fi lè sọ ń pa wọn nǹkan tó yẹ bá mọ lèyẹn máa sọ ń parẹ ẹ lọ́nà ká àjànàmọ́ ká wàrà kàkà ewé àgbọ̀ ọ̀rọ̀ kàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkàkà Nigeria ti gbe ojo o ati ni ojo ija nlasa ati ri owo won lo ibi won se gbogun ti awon afemi sofo koda won ti nfi han pe awon na lakaki o le da america lo fo rebound la ro yi
1: be yan gbo yan ball yo lota bo so ko so oja yo lo rete papa gbo le de won je kan sara sa ju bala met nugo lori agbe kale ileri won wi pe gbogbo roko lati bi kan lo se ekeji wi pe yo wale sugbo alaja ti ko abaka pe akesi kan la ro yi won yo re po ni ko wo epo ko wale ni ki joba papo se fu aswaju bala met nugo
0: abaja won la fi so ya jeje won kan gberu dori ati pe aswaju e te ri ko le dogun se bi ki se atleyin omo eyin awon governor governor to je te gbo se le apc lo le wa nigeria won ma nfo wo gba yawo won ni gbagba la be leyin are bola met tinubu wi pe awon si ri pe awon polongo obo fun are bola met tin de bi wo bo je inu wa kikin ni awon polongo de be de pe are o tun ta ma tesi waju lori are olede wa nigeria lodun 2027 wi pe oda oloju ni pelu ise akin ti are se
1: ori lo ni fe ki lo tu o are le wa ya ti pa lase o wi pe gbono sayewo IPPIS MDA to tun ni s nu lo ye aye de ru awon ile ise are lo pa lase be
0: won ti ni gbese ose ese ose ti doju ti ni osi laarin wa itala mo nitori to ra paje ni pe ajere lowo le nta abaje loruko ma le sin ye je mo pe ki nigeria ma ba je bisa pe ki omo nigeria ko ma ba ni gbese owo na mo mo lorun lodun 2025 to poja lo owo to lo bi trillion kan bo le die 1.82 trillion naira o na ni joba apapo ri wa nigeria san lori owo na mo mo no
1: ni ipele anabra awon eso awusa se ile ise agbapo ara wa nigeria lanu odi awon afurasi mesan ni amu koda awon moto meje ototo ta won le jigbe won gba lowo won le gbagbe ibon kan ti o pe ni pump action rifles to ni purano meto ototo ekuse o
0: kon wa ma fi se ni o aiso to gbogun ate ti o gbogun kan lo ba ko ma fi kan wa tori e na iso ba kolu o nton yo ju gbo ju se le bi ope tin mu ni nje je mo pe komade ni a dota omo kekeke ti arun jero jedo pa leyo soka ni ipinle kanu
1: mo se re ko gbe mi olowo pa ikanu egbe oselu apc ogun efori iyan ni ipinle ogun oludije fun ipo governor ni egbe na fun ti idibo 2027 senator solomon olamileka de olayayi oni kan gaderan 60 ni won ta ise awon olugbe ipinle ogun e ku rire o
2: ya je mo pe awon ti won jiko nilu woro ni ijoba ibile kan ya mo ni ipile kwara won ni amadupe o omi nboroju awon eyan opopo mo lebi la lode yi nigbati won so amon lebi won papo yen ri pe awon to je pe won ri gba pada lowo awon jinigbe won ni won fa won le amon lebi won la lode yi omi to won gboroju awon eyan omi ji ayo nitori pe ajato ni le ebo ekun to bo taki
1: ni ipinle kogi ilese agboropo lewa nigeria won do le mi awon agobaniro mokala awon ajinigbe kan won si gwa won ninu igbo kolo fun won se
2: ye je mo pe egbo oselu edc won la niboro laaro yi won lawon eyan kon bere lowo pe a kilode eyin oni polongo ogo ni abe ni je ka ye omo yin won ni a aro yu an kanju alaafin adeyemi kolo ba de n baba ko ri bi kan alaafin ta si pe won ri ni ajo eh won ni awon gbaradi ni ati pe ojo si din ojo gbogbo kila fe ma koju fun won lawon koju e te re ti pe awon buster ka ma polongo e ma mi ko lai pe lai jina awon bere si ni polongo gbo
1: awon mo re de wa nigeria mewa kan tan wa ni oke okun ti o se si ofin won ni won sun lo bara lati ile america wo ni ipinle yi o ni orede yi o
2: ile ise are ta mo toro si atiku abaka o lori oro mi ti awon na tun so le ato si pe boya yo da subsidy owo epo pada won ni ti aba ta ba love and ta ba do ya lefa se ri awon enu bode ti won ti ti won je ko je wole ti ni ra wa bowo nigeria atiku abaka ni gbogbo en la won si a ijoba apapo ile ise are ni a atiku abaka o si wa je pe awon nkan ta se to ti da to pe ati nyo
0: na ni won fe ma baje oro ma ni se ni ba se je obi ti so le
2: won ti ti won je ko ti ni ra wa bowo nigeria atiku abaka ni gbogbo en la won si a ijoba ile ise are ni a atiku abaka o si wa je pe ata se to ti da to pe ati nyo
0: na ni won fe ma baje oro ma ni se ni ti so le run
1: omi la bu nikan ki bo mi sota lori ile gbe shop to n ba oyan fun ani orede wa nigeria ona re ti dagbere faye lo bi ori le 1539 awon eyan to po asi ni 2000 ni o
2: are gbe agbejoro tutun o won ni ba se lawe ni ko yin anara lodi yin arabirin oyin kan sala do kuso ya sn won se ri gbogbo awon agbejoro to je pe abara ya gbe ndami nu agbada ni won to je pe won leke egu won la won sise lori won de pe awon bege fun won
1: o se ni so epo abama ni gbe yin oro sawon epo aye ti mo ni lori esu esi okan kute won fi kan to wa ni ogbon o no mo ti lo bi odun bi ma e de wa laye kiti e mo ba lo n pe akesi be la ro
2: ah lodo te won ni sawon epa awon ti won pe lejo ni o le fi land lohun won ni won tun toro ni lejo pe arakunrin ye gboro fi le e ba wa go e won ko gboro fun de mi pe awon nkan tin ja lenu e yo se enu e ni
1: ijoba papa le wa nigeria won ni afara akoko Niger Bridge awon ti pa fo dide ose kan gbapo lo se pepepe na ni
2: awon oluko ni nile ga mi ti ti mo ero ni ipe eko to npe lasu stek won ma binu o won lowo osu won ni ti ri be ko ko oju omi won wo ko pastor won fi ehunu pe ki lo be tele ile ijoba e fe ma dogun ja won lowo osu
1: awon to ni ani orede wa nigeria won ni to ni jejere e lo fokan bale won tun ti gbe irinse kan kale ti o tun oju pa se toju jejere nile wa nigeria
2: omi ya ni agbara ya gboro se ri pa je se oke je aya sile je aya soko abata regede wa si ma dodo won ma dodo won ma tun sose ni orile ede nepal je je mo pe isore re bayi o ti mu ki emi awon eyan to lo bi 1500 ati mo gbori 579 ko di ologbe nigbati awon eyan to lo bi oko lelegbesun ati 14 ti on bi awati won wa bayi o ri won o
1: ni pe so lori idabobo na ni eleyo awon eso amuse se la on alagba ba pade lori afara ojo ni nlaja on ti to ko mu bale ti ji ti diju bi ejo ko ti o di sai mo won lo koja be o
2: ara bana me ti bu lan boro laaro yi won ni e ma wo le je afẹ kan to nu fun ra wa se ri ko si idagba to kan to le waye be ni eto raje ko si le ri tete wale lai je pe eto abode gbon gbon
1: ile so de le wa nigeria ni ipinle kano ye to moju to kano ati jigawa won ni awon afurasi meta ni to pale won ni oju ona daura si kano lana
0: lenuko oh you are blessed wa pelu polowo oja laaro yi.

0: ẹ̀ṣẹ́ gbogbo balẹ̀.
1: Bẹ́ẹ̀ ni làpọ̀lọpọ̀ ò jẹ́ kí n rà rí kán rí mú mi.
0: Àwọn ní kété tí ọwọ́ èròjà tún iṣẹ́ Mediana 0-2-3 káàpilẹ̀ ṣe fún àwọn ọmọdé
1: ni mò ń yọ.
0: Mediana 0-2-3 Air Booster Cream. Ìyẹn gangan ni àbámọ̀
1: ògógún.
0: Lọ́gbọ́n tí mo bẹ̀rẹ̀ sí lò ó ni ajẹrun ò ti rí bi dúró sí mọ́. Ni ọmọ mi làpálàpà sá lọ. Bẹ́ẹ̀ ni wọ́n gùn tójú rẹ̀ sì mọ́. A tún lè lo Mediana 0-2-3 fáwọn ìkókó tí kò ní oníwájú. A tún ni wọ́n ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-2-3 Air Product. Àwọn ọmọdé wò lónìí Mediana Air Products wà káàkiri ilé ìtajà. Ó yà pè sórí 0702-400-781 0809-1799-333. Mediana, gbogbo ohun tí ìrùn rẹ nílò.

0: olùgbé ìkọlá ìlú mọ̀ ìkọlá ojú sì ìkọlá wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ìkọlá ojúgbélé ìbàjẹ́ ògúnṣẹ̀yẹ ìṣọ̀tàn àti agbègbè kọ̀mọ́dì lápapọ̀ ní àgbàsídì ẹgbọ́n látàrí wàhálà tó wáyé lọ́jà wàzóbíà nínú ìkọlá eléyìí tó mọ̀ nínú
1: alájọba ìbílẹ̀ àgbàdo òkèèdè lcdo
0: lẹ́yìn abiodun ìṣọ̀lá ìjìbádẹ́rọ ti fi ìpè síta fún gbogbo yín pátápátá o láti fi ọwọ́ sowọ́pọ̀ jọba torí àbọ̀ ẹ̀mí àti dúkìá àti àlàáfíà ni ló jẹ ìṣàkóso wọn lógún náà ni wọ́n ní kí gbogbo yín má ṣaláìjó yojú làlákàn fi ń sọrí kẹ́ẹ̀sì rí dájú wípé ẹ̀ ń bọ̀ fún òfin wọ́n ní kí gbogbo yín má bẹ̀rù kẹ́ẹ̀sì mọ́fòyà torí àwọn òṣìṣẹ́ elétò àbẹ̀lẹ́nu iṣẹ́ láti rí dájú wípé ojú àwọn aṣebí hàn sóde kẹ́ẹ̀sì yàgò fún bẹ̀mí tó lè da omi àlàáfíà ìlú rú bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ẹ takuntakun wọn wọ́n sì kẹ́dùn pẹ̀lú ẹbí àwọn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ àgbàdo òkè ojú sí di òní dàrú ìpínlẹ̀ èkó òní bàjẹ́ olùkéde ni reformer ramani pẹ̀lú wọ́n jẹ́ olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ tó lọ ọ̀rọ̀ ìròyìn àti ìmọ̀ ẹ̀rọ ní àgbàdo òkè ojú lcda

ilé iṣẹ́ ìjọba fi ìkéde yìí fìdí rẹ̀ múlẹ̀ fún aráàlú pé gbogbo dúkìá rẹ̀ ti ṣe ilẹ̀ tó ń bẹ nínú ọgbà ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ national broadcast academy tó ń bẹ ní nọmba 1A adékúlé fájú gro ìkẹjà lẹ́kọ̀ọ́ kò sí fún títà olùbọ́ta ilé iṣẹ́ rédíò nàìjíríà àwọn oníjìbìtì tí wọ́n ń fi owó ilẹ̀ ṣọ̀rọ̀ ajé wọn tí wọ́n fẹ́ mi dúkìá rédíò nàìjíríà ṣí aráàlú lọ́nà ẹ fúra o rédíò yóò gbé títà tàbí yíyá ilẹ̀ nba fún aṣojú ilẹ̀ land agent kọ̀ọ̀kan rédíò nàìjíríà ló ní dúkìá rẹ̀ ó sì wà fún iṣẹ́ tó ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí gbogbo ìdúnàdúrà tẹ́ ẹ bá ti ṣe tí ẹ̀ ń gbèrò láti ṣe kò lẹ́sẹ̀ nílẹ̀ lábẹ́ òfin o no ìgbìmọ̀ iléeṣẹ́ rédíò nàìjíríà ṣe ìkéde yìí fún ará ìlú ẹ̀yin ajé àti olóko pé dúkìá rẹ̀ ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ national broadcast academy tó wà lẹ́kọ̀ọ́ kò sí fún títà.

0: ránmọ́ṣẹ́ wọ́n sì ń jèrè lórí rẹ̀ wọ́n wá ń sọ dímọ̀ pé ní báyìí pé a pọ̀ lórí ọ̀rọ̀ nípa ìtẹlẹ̀múyẹ́ àti ìgbọ̀njú àti jẹ́ kí ètò àbùkù ìgbìn láàrin nàìjíríà àti amẹ́ríkà yóò máa tẹ̀síwájú àwọn ò sì ní tẹ̀tẹ̀ láti pé gbogbo àti nàìjíríà bá ti nílò ìrànlọ́wọ́ wípé àwọn máa ràn wọ́n lọ́wọ́ nínú oṣù kejì ọdún 2026 tá a wà yìí òun náà ni orílẹ̀ amẹ́ríkà kó àwọn irinṣẹ́ rẹ̀ wá sí nàìjíríà láti wá ṣe ìrànlọ́wọ́ tí wọ́n tún wá mú àwọn jagunjagun wá láti pé wọ́n ṣe nàìjíríà láti gbógun ti àwọn ìṣòro kọ́kú ti ń da nàìjíríà láàmú wọ́n ní nàìjíríà ló ṣàdédé pé wọ́n kì í ṣe pé wọ́n kàn ṣàdédé wá bí ṣe pé nàìjíríà ló pè pé ẹ dákun ràn wá lọ pẹ̀lú àwọn irinṣẹ́ láti gbógun ti àwọn ìṣòro kọ́kú tí wọ́n ń dẹ̀rù bà wá ní orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ ológun orílẹ̀-èdè amẹ́ríkà àwọn tí wọ́n jẹ́ ọ̀gá àgbà àjọ ológun nàìjíríà la gbọ́ pé wọ́n ní wọ́n jọ ṣe àjọṣepọ̀ yìí wọ́n ní láti inú wọ́n á ṣe míì wọ́n máa ṣe ìpàdé ńlá kan lórí àjọṣepọ̀ nàìjíríà àti amẹ́ríkà nílùú DC láti ọjọ́ kejìlá oṣù kẹjọ sí wọ́n tẹ̀ ti ṣe wọ́n ti ṣèpàdé òun ní kejìlá oṣù kẹjọ sí ọjọ́ kẹtàlá oṣù kẹjọ lórí ìjíròrò nípa bí ètò ààbò yóò tún pọ̀ sí ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀nà ọgbọ́n ìwé ìròyìn nation láàárọ̀ yìí ẹ bá mi.
1: bẹ́ẹ̀ bá sábà tòní kájọ máa sọ kan rẹ̀ lọ́jọ́ wọ́n ti sáwọn ààrẹ wa jẹ́ àsọjọ́ ààrẹ ti pa aláṣẹ kó àwọn àyẹ̀wò ìwé ìtàwọn sí ọ́dítọ̀ wípé wọ́n gbọ́dọ̀ ṣàyẹ̀wò ìwé sanwó sún àwọn òṣìṣẹ́ tí a mọ̀ sí IPPIS tá a lè pè ní Integrated Personnel and Payroll Information System wọ́n ẹ̀bà sí gbàgbé lẹ́nu kò pẹ́ kò pẹ́ ìlú ayédèrú iléeṣẹ́ ìṣẹ́ ayédèrú iṣẹ́ tí a mọ̀ sí agencies àsọjọ́ ààrẹ mi ti pa aláṣẹ lórí ọ̀rọ̀ yìí o wọ́n lẹ́nu tó àtẹ̀jáde látọ̀dọ̀ agbẹ̀sọ fún ọ́fíìsì ààrẹ tó kọjá agbẹni báyọ̀ ọ̀nànúgà lọ sá sí ìjọba àpapọ̀ lára àwọn ètò tó pé ìjọba àpapọ̀ sí àgbékalẹ̀ rẹ̀ náà rí ẹlẹ́yọkan tá a mọ̀ sí treasury single account wọ́n ní ìgbésẹ̀ ìdìpọ̀ yìí á jẹ́ kí iṣẹ́ ìjọba kó tó ṣe ìṣòro orílẹ̀-èdè wa nìjẹ́ ojú wo pé sátọ̀dẹ̀ tẹ́lẹ̀ gá sí wíkẹ̀ lẹ́tí balance ìròyìn ká.
0: mo kọ́ inú ìwé ìròyìn tẹ̀síwájú ṣé wọ́n ti ní iṣẹ́ ni kì í ga lójú ọ̀tá ẹni. lórí ọ̀rọ̀ ni ti alhaji atiku abakata ń sọ wọ́n sáfẹ́ gba ìjọba dandan lọ́wọ́ ààrẹ bọ́lá mi tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ lérí fún ọmọ nàìjíríà bá dé orí àlééfà àwọn ó ṣe gbá àwọn ó ṣàwọ̀ àwọn ó ṣe kò wá ṣàsùn lára nǹkan tí wọ́n sádòde tó yẹ pé ó tún bí ilé iṣẹ́ ààrẹ nu òun náà ni pé atiku abakata ń sọ nímọ̀ wípé tó ń bá ilé di ààrẹ lọ́dún 2027 ṣé rí gbogbo àwọn ẹnu bodè orílẹ̀-èdè wa àwọn ó sì torí pé àwòye pé láti ìgbà tí wọ́n ti ti ẹnu bodè wọn àwọn ibi tó ń jẹ́ tí máa ń gbà wọlé àti àwọn nǹkan mìíràn wọlé wọn ní kò wọlé wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kú wọn ṣùgbọ́n iléeṣẹ́ ààrẹ ń sọ àtikọ̀ abáka kí ló tẹ̀ ẹ́ kọ̀ palasẹ́ ní lásán tó jẹ́ pẹ́nu yín yóò bọ̀dọ̀ báyìí ẹ pé ìbéèrè tẹ́wọ́n sọ àríkẹ́ sá máa pa irun fún ọmọ nàìjíríà wọ́n ní àwọn ẹnu bodè tẹ́ ń sọ yìí wà ní ṣíṣì ẹ̀ ń tọ́jú onírọ̀ pàtàkì sí ààrẹ bọ́lá ahmed tinubu lórọ̀ ní ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ní ìlànà tìgbàlódé sunday dare àánú ló ń sọ dímọ̀ pé àtikọ̀ abáka tún gbérọ̀ kalẹ̀ o pé irọ́ gbogbo wọ́n sá ń wá ògbọ̀n láti pé wọ́n sáfẹ́ kó sí ọpọlọ ọmọ nàìjíríà láti wọ́n sáfẹ́ gba ìjọba dandan wọ́n ní ọ̀rọ̀ àwọn ẹnu bodè tó yẹ pé ó ti wà láti tipẹ́tipẹ́ ṣé ti nigeria republic àti benin republic ni wọ́n ní gbogbo àwọn ẹnu bodè tó jẹ́ ti orí ilẹ̀ náà ló jẹ́ pé wọ́n ti ṣí tó yẹ pé wọ́n sì ti ń ṣe òwò tó pọ̀tàrà sòsí láàrin àwọn orílẹ̀-èdè tó yẹ pé ó súnmọ́ wa yìí ń bo èdè owó dúnrá tó wà tó wá fẹ́ ṣe o lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ ààrẹ tó yẹ pé wọ́n ti pàṣẹ pé wọ́n ṣe bodè yìí ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ààrẹ ń sọ dímọ̀ pé gbogbo àwọn bodè tẹ́ bá rí pé wọ́n ti ń sìn bóyá wọ́n ń ṣe àwọn okòwò tó yẹ pé kò bá òfin mu ní ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé okòwò tara sòsí sí benin republic àti sí niger republic wọ́n ní ó wà ń ṣe ṣe bodè wo tún ni àtikọ̀ abáko àfẹ́ sí ẹ̀sà wa ògbó lórí pé ẹ̀sà fẹ́ rí pé ẹ̀fẹ́ gba ìjọba lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ní yàtọ̀ sí àwọn ẹnu bodè ti benin republic àti bodè ti bàtí niger republic iléeṣẹ́ àti sọ dímọ̀ pé àwọn ẹnu bodè wọn tún bẹ tó yẹ kó gbòdì kan tó jẹ pé nàìjíríà ti ṣí wọn nígbà tó mọ̀ pé tó àjọṣepọ̀ òun wáyé tó jẹ pé wọ́n gba ọ̀nà tó bá òfin mu tí kì í ṣe pé bóyá ọ̀nà tí yóò bá òfin mu òun náà ni wọ́n gbà torí ìdí èyí àtikọ̀ abáka kò sí ẹnu bodè kan tẹ fẹ́ ṣí ẹ bàbùlẹ̀ pa ọmọ nàìjíríà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o sunday dare tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ ló sọ dímọ̀ láti sẹ́bà náà gbọ́n ìwé ìròyìn the nation.
1: àwọn ọba ìjẹ́lu gángan wọ̀lú ló jẹ́ pé wọ́n kọjá lọ sí afárá àkọ́kọ́ tamil bridge gbogbo àwọn ọ̀rin tó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ wọ́n sì tù lọ́wọ́ lọ jẹun sáàpù ṣùgbọ́n wọ́n afájá la fi ń sun pápá kálíbà àdá afájá àtẹranko la fi ń sun pápá mẹ́rin tó bá kàkókò ló jẹ́ pé ń kọjá lọ sí ọ̀dọ̀ alákòóso fún ṣé òdílẹ̀ nàìjíríà onímọ̀ ẹ̀rọ dave umar ló pe àkíyèsí nígbà tó lọ sí ìjọba ìbílẹ̀ òye ìnambra ó ní ìgbésẹ̀ tí ń lọ lọ́lọ́ pé afárá àkọ́kọ́ yìí wọ́n ti ń tun ṣe gbogbo pé àwọn ọba ìjẹ́lu gángan tí wọ́n jí lọ ìjọba àpapọ̀ ti ń dá padà tó bá rí bẹ́ẹ̀ wọ́n náà àwọn paláṣẹ wípé ẹ máa gba second niger bridge kẹ ẹ máa gba bẹ̀rẹ̀ kọjá tí wọ́n fara àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa ìjọba sí gbogbo àwọn agbófinró nígbẹ́rẹ́ pàpọ̀ nípa àwọn àyè ẹ máa mójútó ẹyin aráàlú náà tẹ bá rí ìkẹjẹ kẹyìn ìjọba ọgbọ́n lórí ojú ìwé pé sátọ̀ ìdẹ́rìgà láti ẹ̀ náà kà láàárọ̀
0: yìí.

0: ilé-iṣẹ́ rédíò Nàìjíríà ń fi ìkéde yìí fìdí rẹ̀ múlẹ̀ fún ará ìlú pé gbogbo dúkìá rẹ̀ ti ṣe ilẹ̀ tó ń bẹ nínú ọgbà ilé-ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy tó ń bẹ ní nọmba 1A Adékúlé Fájì Road GRA Ìkẹjà Lẹ́kọ̀ọ́ kò sí fún títà olùbọ́ta ilé-iṣẹ́ rédíò Nàìjíríà nípa àwọn oníjìbìtì tí wọ́n ń fi owó ilẹ̀ ṣọ̀rọ̀ ajé wọn tí wọ́n fẹ́ máa fi dúkìá rédíò Nàìjíríà ṣí aráàlú lọ́nà ẹ fúra o rédíò Nàìjíríà ò gbé títà tàbí yíyá ilẹ̀ MBA fún aṣojú ilẹ̀ land agent kankan rédíò Nàìjíríà ló ní dúkìá rẹ̀ ó sì wà fún iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí gbogbo ìdúnàdúrà tẹ́ ẹ bá ti ṣe tàbí tí ẹ̀ ń gbèrò láti ṣe kò lẹ́sẹ̀ nílẹ̀ lábẹ́ òfin o null and void ìgbìmọ̀ iléeṣẹ́ rédíò Nàìjíríà ṣe ìkéde yìí fún ará ìlú ẹ̀yin oníléeṣẹ́ ajé àti olóko pé dúkìá rẹ̀ ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy tó wà lẹ́kọ̀ọ́ kò sí fún títà.
1: Of Christ, Olomowa Cathedral, Ijo Olomushinpe gbogbo eniyan si, 31st annual adult affairs, ti won pe apori re ni Ajodun Ikore Ominira, affairs of set free. Bi awon eto yo se lo re, ise oro awon onibode, ise oro awon odo, isin, awon awoju Oluwa, isoji itabanga, bako na ise oro awon woli, asale orin yo waye ni ojo Friday 28, agogo meso asale titi di owuro, tabanga re, ni Sunday 30th of August, ni idupe Ajodun Ikore yo waye, ti yo bere ni dede agogo mewa owuro, titi tabasa, yo si tele, ile ijosi won, to wa ni number 28, Obiti Street, off Agegemuto Road near Mobi Filling Station, Ijo Road, Lagos, Tabi 16, Alawo, Adegboega, off Olaniyi Matuwo Street, NMPC Bus Stop, Ijo Road, Lagos, Awo, Alejo Ojono ni, Apostle New, Mr. Dabira, Ambassador Ogbenga, Adonai, Omo Baba Togo, Shagun Mighty, Shagun Majesty, Dare Tuba, Dana Kings, MC, Comic Spencer, Olubalejo ni, Prophet Dr. Solomon Tijani, Shepherd in Charge, Fana Ilekwara, Episori, 0028292770, Jesu ni Oluwa.

0: kọ́kọ́rú ẹ̀ sábà lẹ́fẹ̀ láwùjọ pọ́ ń tẹ̀ síwájú ọ náà ká láfẹ́ sí mi wọ́n mọ̀ tí bọ́ mi lójú mọ̀ pọ́ ń pè mí sákèsì pé mi náà lọ jẹ́ pé wọ́n àka púpọ̀ ni èmi náà mọ nǹkan tí mo báyọ̀ méjì mò ń kó lọ́wọ́ bàbá fẹ́ yẹ mi jẹ ẹ̀mẹ́jì agbágbé aago méje ku ìṣẹ́jú méjìdínlógún ti wà nú ẹ̀jẹ̀ mi bàbá alago ṣẹ́gbẹ́ fẹ́ǹtì ọ̀sẹ́ gbogbo ilé ọkọ̀ rẹ̀ kọ́ nírẹsì àmọ̀ lórí bákan náà ni olóyè rẹmiléti ń pọ̀ nígbà ìjọ fati kọ́rí mo mọ̀ pé nípa ìgbé yẹn mo fẹ́ fi gbẹ́ náà náà ò lè gbá ìgbé yẹn mo mọ̀ wọ́n gbogbo ètò rẹ̀ náà ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́kùnrin kò bàjẹ́ tọ́ba gbogbo rí ẹ̀ àdúpẹ́ lọ́yìn fati kọ́rí bàdúpẹ́ lọ́yìn o láìpẹ́ ìgbé jọ́nà spart àdúpẹ́ lọ́yìn ìdìbò club mafisa fáfíkà fáàlù yọ̀dọ̀ àkùn sí ran wọn létí o arákùnrin kan ní domi gbóná tí ìmú bíbá nígbà èmi mọ̀ dànù sẹ́mi mọ̀ ń sí ọ ni wọ́n sẹ́mi mi náà ń sí ọ kò burúkú àjẹ́ wọ́n ti bá jẹ tó sì ọ̀bà dánwó lọ́wọ́ jẹ́ ọ́n dánwó lọ́wọ́ ni èèyàn méjì ló ń ka kókò nìkan dá nǹkan gbóná mu àwọn mọ̀lẹ́kà lọ́dọ̀ omi gbóná rẹ̀ dùn. ẹgbẹ́ òṣèlú apc ní orílẹ̀-èdè wa nàìjíríà kárọ̀ rẹ̀ sí ìpínlẹ̀ ogun olùdíje fún gómìnà ní ẹgbẹ́ ó ní gbogbo ẹ̀yẹ olùgbé ìpínlẹ̀ ogun ẹ̀ka bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní bọ ohun kàngádẹ̀rọ ọgọ́ta lọ́jọ́ pé wọ́n tari sí òun ó ní láàrin ọjọ́ mẹ́wàá gbáko ẹ̀lọ́ ọkọ́lẹ̀ pé àwọn kìí parọ́ o gẹ́gẹ́ àtẹ̀jáde látọ̀dọ̀ olóyè káyọ̀dé ọdún arún tó jẹ́ olùfọnimọ́ràn àrọ̀ ọ̀tọ̀ lórí etí gbọ́ sí arákùnrin ló pe àkíyèsí lánàá òde ó ní omi labo ẹnìkan kì í bómi sọ̀tà ikú òjò wọ̀ tí ń gbé olówó lóró gẹlẹtẹ ìwọ̀fà náà gẹlẹtẹ ńláńlá sí omi ní ìpínlẹ̀ ogun wípé kàngádẹ̀rọ ọgọ́ta òun tarẹ̀ sí láìpẹ́ láì jìnlẹ̀ sí fóun ní ọjọ́ mẹ́wàá gbáko tí wọ́n fi parẹ́ níwọ̀n nàìjíríà tribune ẹ̀ ti ràn ká láàárọ̀ yìí.
1: gbogbo onúwe ìròyìn tẹ́ síwájú bọ́dẹ̀ fẹ́m láwàárọ̀ owó náà ní ọdún 2026 ta wà ní sáà àkọ́kọ́ ó máa jẹ́ bílíọ̀nù lọ́nà márùnléláàádọ́rin àbò dídí ẹ̀ ní ìyẹn 74.48 billion naira wọ́n ní sáà àkọ́kọ́ ọdún ta wà nígbà tí ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn àjọ ẹgbẹ́ aládàáni tó yẹ pé wọ́n gbìyànjú àjókòó tó jẹ́ pé wọ́n forí oko sọ ọdún lórí bí wọ́n ṣe máa ṣe ètò okòwò tí wọ́n sì máa san owó orí tó yẹ pé owó orí tí wọ́n máa san yóò máa ní iṣẹ́ àkíntì wọ́n máa ṣe nínú iṣẹ́ ìjọba wọ́n ní nínú iṣẹ́ ìwádìí àwọn oníròyìn wọ́n sọ dímọ̀ pé ǹjẹ́ jẹ́wọ́ pé ìdá mẹ́tàlá àbò lídẹ́nu dá ọgọ́rùn-ún tó pè ní 13.82% òun ló jẹ́ owó tí wọ́n sọ pé lábẹ́lé náà lọ́yẹ́ pé wọ́n ti gbé owó gẹ́gẹ́ bí owó orí wọlé nígbà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ olùwòye nǹkan táwọn náà tún ṣe ìṣirò rẹ̀ láàárọ̀ yìí ẹ̀wẹ̀ wọ́n wá sọ dímọ̀ pé lórí ìjábọ̀ eléètò jẹ́ ti owó tó yẹ pé àwọn èèyàn kọ̀ déédì lọ sọ́n sáà àkọ́kọ́ ọdún 2025 ló fi jẹ́ pé ó fi yàtọ̀ síra wọn wọ́n léyìn ọjẹ́ bílíọ̀nù lọ́nà mẹ́tàdínláàádọ́fà bílíọ̀nù náà mẹ́tàdínláàádọ́fà àbò lédìẹ̀ ìyẹn 1.90 billion naira ní sáà àkọ́kọ́ ọdún 2025 wọ́n ní èyí wọ́n ń sọ dímọ̀ pé nígbà tí wọ́n ṣe àgbékalẹ̀ bí wọ́n ṣe ń gba owó orí àti eléyìí tó ṣẹlẹ̀ láti inú oṣù kínní ọdún 2026 wọ́n rí pé ìyàtọ̀ ti wà nínú bá ṣe ń pa owó orí wọlé bákan náà wọ́n sọ dímọ̀ pé àjọṣepọ̀ eléyìí tó àti pé bí owó orí kò ṣe nílé àwọn tí wọ́n jẹ́ àwọn olùpèsè nǹkan wọlé tó jẹ́ pé iṣẹ́ wọn yóò tún máa tẹ̀síwájú yóò tún máa gbèrú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ nípa pé ìjọba ń gbìyànjú láti rí pé kí owó orí kò rọrùn fún àwọn tí wọ́n jẹ́ olùpèsè nǹkan ní orílẹ̀ èdè nàìjíríà láti máa san owó tí wọ́n gbàgẹ́ bí owó lọ́wọ́ wọn lọ́dún tó kọjá ó le ju owó orí tí wọ́n san nínú sáà àkọ́kọ́ ti ọdún yìí lọ ẹ̀yin náà wo iye rẹ̀ síra wọn wọ́n ní lọ́dún 2025 ní sáà àkọ́kọ́ rẹ̀ 107.90 billion naira ṣùgbọ́n ní sáà àkọ́kọ́ ti ọdún 2026 ta wà yìí 74.5 billion ẹ̀nà ọgbọ́n ìwé ìròyìn the punch láàárọ̀ ẹ̀bàrin.
0: lórí tí wọ́n pin ní tẹ́gà fún ọ̀rọ̀ tó ní kọ́kọ́jà lọ sí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn láì dàgbà ju ẹ̀kọ́ lẹ́ńbàlẹ̀ kan lọ́gbọ́n kó gbìyànjú àìmọ̀ kan yóò pẹ́ kò ṣe fọwọ́ sẹ́yìn fúnra rẹ̀ náà ló béèrè ó sì padà sọ ẹnu náà lọ́jọ́ ìwádìí ẹjẹ́ ìwọ́ pẹ̀lú wa jẹ́jẹ́ mi ò dókòó rẹ̀ ọ̀tọ̀ mi ń jà ó jẹ́jẹ́ mi ò dókòó rẹ̀ ọ̀tọ̀ mi ń jà ó ọmọ ìgbà ìjà fati lè sọ̀rọ̀ gbọ́ jẹ́jẹ́ mi ń tọ́ mi jẹ́jẹ́ mi kọ́ ká kókó tẹ́ ní ọ̀ka gbọ́rọ̀ oṣù rẹ̀ o lọ́jọ́ ìwádìí lọ́jọ́ ìgbìn sábẹ̀dẹ̀ tẹlígraf láàárọ̀ àti tòní dásíkẹ̀ náà tó gbòrè ká tó kọjá ká kọjá lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ ká sì balẹ̀ sí ìlú ìbàdàn bá jágbájágbó lẹ́wọ́ nàìjíríà lè ṣe ológun ni o wọ́n jẹ́ kódùmọ̀ fún àwọn jágbájágbó kọ́ ẹlẹ́kọ̀ọ́ ní kò pẹ́ kò kọ́ ẹni abala ẹlẹ́ẹ̀kẹ́dínlógún fún ọdún 2026 nígbà tí goc ikọ̀ kejì ìyẹn fún ọjọ́ jágbó lẹ́wọ́ nàìjíríà méjọ́ jẹ́nẹ́rà ọ̀wálù mahmuda omo pe akesi laaro ti tuni o o de epo tan ko yin iye ni adekole faje cantonment ni ilu ibadan ni ipin oyo ese amulo re ori awon isi o ko kuje agbadun ni orede wa nigeria kale ba agbagbe won oju ki ni legacy wicket era kala
1: oko no we ro na le ngbari mod fm lati wa rain 2.9 radio fe so apo to kare aye won ti ri die die ba na ni ma se so kankan ni se de ada favori sati re gbo mo le lesin no we ro yin sa de punch laaro yi pelu pelu pe awo hun waye to je pe aigbore ni ye sele lo ro ni pa so Homos ni wa ni orilede Iran laarin orilede America ati Iran to je pe won ni won si ndi awon oko agbepo lowo ni ibi ti o je oju oko agbepo to npe ni Senator Homos ni orilede Iran lohun sibe sibe won ni owo epo lagbaye o ma ja wale o won ni iye ti won ta owo epo fun agba kan lagbaye lanu de ni oju eti Friday won lo ti ja wale si dollar $19 o le die ti se $18.17 won ni iye ti won ta nu o tun won si pe ida 5.5 o dide enu do gun to pe ni 5.3% na lo fi ja wale si ele ti won ta ni bere ose won wa so ni mo pe ni ti ibi to pe west texas ti won won ni ye ti won ta agba kan ti se barrel kan won le yun je $73 abo dide se $18.19 per barrel o na lo ye pe won ta won le yun si je pe o diku si ye to pe won fi ta ni bere ose ti se to ye pe ida merin abo dide n do gun to pe ni 4.3% o na ni o fi diku won ni gbogbo bi o se ti pe owo iwaye o wale ge bi owo eko lagbaye yi won ni ko si leye pe bi awon eyan se faraji lati pe won se oko won po to ati bo se won ni sugbon sibe na odu opo gbepo to pe nbe ni orile ran to npe ni state of homes won sibe sibe won ni awo n waye laarin america ti america so po won ni gba ti runners loan ni dule fun won won lo yojo thursday won ni jeje won pe awon oko agbepo to lo bi 17 ototo na lo je pe won ni won fun won laye la je pe kokon ja ti won dina mo won sugbon eyin o wa so pe ki owo eko ma ja wale lagbaye won
0: Alashe to tun je ogagba Ulize Atlant Nigeria Limited to kun soju ona na esu lo bara to pe billion 4 la naira wo do ba papa ti wa lowo re o gbowo tan ofese fe a gbowo lowo re abi ko pade se ibi ise pada ko lo pari ise na oju o trade ship ticket Saturday Telegram lati ka laaro yi
2: Kere o ikede fun gbogbo osise feyinti to letan si Legacy Pension First Bank First Bank ti fowo si ilana ise kan lori sisanwo ifeyinti pelu ajosepo Nigeria Union of Pensioners labe itosona National Pension Commission ipade fun itosona yo ma waye ni Eko Ibadan Benin Abuja Enugu ati Kaduna fun alaye siwaju si pe 0201 905 2611 First Bank, Iwo La Koko.
3: Eyin mode yi emi gan ti so wi pe ma ma polongo mediana kiri ni tori e wo ko suru yarun ta fi yarun aduke ti ki sunku irun re le nigba to wa ya e si gbogbo ale irun e be ni lapalapa o je kin ari kan rin mu mi amo ni kete ti owo mi ba awon eroja turun se mediana 0 to 10 ta pe le se fun awon omode sese ni mu yo mediana 0 to 10 air booster cream iyen gogon ni aba ma pe ni odogun logo ti mo bere si lo ni ajerun ti ri bi duro si mo ninu irun awon omo mi lapalapa sa lo Ben, you won't be told you ready more. What da? Atule lo Mediana 0 to 10. Power, koko tuko ni runi wadu. Ati awon ti run won ti follow leyin. Da Mediana 0 to 10 air product. Ta pile se fa won omode wo loni. Mediana air product wa kakiri ile itaja.

0: But when the Lagos-Rio Mass Transit launched, the Blue Line and the Red Line, I remember the first day I sat in that train. Ah, I fell back in love with Lagos. I could breathe again in my city. And the jara is that I get to pay only half of its cost. So little by little, I'll get home and play ball with my boy. And even grab extra sleep before the alarm rings again. Small points like this are chasing my dreams. The Lagos has been moving, and it will keep moving. And that part of this already, leaving a lasting legacy.
1: Iléeṣẹ́ Radio Nigeria ń fi ìkéde yìí fìdí rẹ̀ múlẹ̀ fún ará ìlú pé gbogbo dúkìá rẹ̀ ti ṣe ilẹ̀ tó ń bẹ nínú ọgbà ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy tó ń bẹ ní number 1A Adékúlé Fajiri Road GRA Ìkẹjà Lẹ́kọ̀ọ́. Kò sí fún títà. Olùbọ́ta iléeṣẹ́ Radio Nigeria nípa àwọn oníjìbìtì tí wọ́n ń fi owó ilẹ̀ ṣọ̀rọ̀ ajé wọn tí wọ́n fẹ́ máa fi dúkìá Radio Nigeria ṣí aráàlú lọ́nà. Ẹ fura o, rédíò ò gbé títà tàbí yíyá ilẹ̀ MBA fún aṣojú ilẹ̀ land agent kankan. Radio Nigeria ló ní dúkìá rẹ̀, ó sì wà fún iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Gbogbo ìdúnàdúrà tẹ́ ẹ bá ti ṣe tàbí tí ẹ̀ ń gbèrò láti ṣe kò lẹ́sẹ̀ nílẹ̀ lábẹ́ òfin o. No and void. Ìgbìmọ̀ iléeṣẹ́ Radio Nigeria ṣe ìkéde yìí fún ará ìlú, ẹ̀yin oníléeṣẹ́ ajé àti olókoòwò pé dúkìá rẹ̀, ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy tó wà Lẹ́kọ̀ọ́, kò sí

kókó nú wẹ́lẹ̀ sọ bọ́dẹ fẹ̀ lọ́rùn jẹ́ pé ó mọ̀ ń tẹ̀ síwájú bí aago méje ṣe ku ìṣẹ́jú márùn-ún wọ́n ní ìjọba ìbílẹ̀ ogun ìdàgbàsókè 37 ìlà nínú ìpínlẹ̀ èkó 20+37 57 gbogbo àwọn alága àti alága ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ wọ́n máa ń gbìyànjú ẹ jẹ́ ká rọrẹ̀ lọ sí àgbàdo òkè odò sda lábẹ́ alága àwọn ọ̀gbẹ́ni abiodun jimoh ìṣọ̀lá èjìgbàdérò ó ní ẹ̀yin ọmọdé ẹ máa wá ọkọ̀sí látara àwọn òbí yìn wípé ètò ẹ̀kọ́ ó sì ṣe pàtàkì torí pé ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀la ó ní ẹ̀kọ́ tó bá gbà mu à ń tari ẹ̀ sí àwọn ọmọ láti jẹ́ pé àánú lè dá dúró fún àwọn jákèjádò àgbáyé wọ́n sì bá ìgbà mu ọ̀gbẹ́ni abiodun jimoh ìṣọ̀lá ìjìgbàdérò ló pe àkíyèsí nígbà tó ń tari fọ́ọ̀mù ọlọ́fẹ̀dé gc 500 sí àwọn akẹ́kọ̀ọ́ ọmọ bíbí àgbàdo òkè odò láti pé báwọn òbí ṣe ńlá láti kó lédi àbẹ́yẹ̀ntì gbọ́dọ̀ fi aṣọ ó jẹ́ kó dúró pé òun ò ṣẹ̀ṣẹ̀ máa

ilé-iṣẹ́ Radio Nigeria ń fi ìkéde yìí fìdí rẹ̀ múlẹ̀ fún ará ìlú pé gbogbo dúkìá rẹ̀ ti ṣe ilẹ̀ tó ń bẹ nínú ọgbà ilé-ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy tó ń bẹ ní nọmba 1A Adékúnlé Fajiri Road GRA Ìkẹjà Lẹ́kọ̀ọ́ kò sí fún títà olùbọ́ta ilé-iṣẹ́ Radio Nigeria nípa àwọn oníjìbìtì tí wọ́n ń fi owó ilẹ̀ ṣọ́rọ̀ ajé wọn tí wọ́n fẹ́ máa fi dúkìá Radio Nigeria ṣí aráàlú lọ́nà ẹ fúra o Radio Nigeria ò gbé títà tàbí yíyá ilẹ̀ MBA fún aṣojú ilẹ̀ land agent kankan Radio Nigeria ló ní dúkìá rẹ̀ ó sì wà fún iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí gbogbo ìdúnàdúrà tẹ́ ẹ bá ti ṣe tàbí tí ẹ̀ ń gbèrò láti ṣe kò lẹ́sẹ̀ nílẹ̀ lábẹ́ òfin o no and void ìgbìmọ̀ iléeṣẹ́ Radio Nigeria ṣe ìkéde yìí fún ará ìlú ẹ̀yin oníléeṣẹ́ ajé àti olóko pé dúkìá rẹ̀ ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy tó wà lẹ́kọ̀ọ́ kò sí fún títà

0: ẹ̀rọ yìí ń tẹ̀síwájú Monday FM náà lẹ́sìn ń gbádùn rédíò ìfẹsọ̀wápọ̀ tí ò lẹ́gbẹ́ ẹ máa ń gbọ́ rédíò tí ò lẹ́gbẹ́ o ìfẹsọ̀wápọ̀ rí o ó dára ó dùn ún gbà o ìfẹsọ̀wápọ̀ rí o a ti pẹ́nu alárogún o ìfẹsọ̀wápọ̀ rí o a ò fọ́pọ̀ mọ́ yọrí o ìfẹsọ̀wápọ̀ rí o ọpọlọ ń bẹ fún òṣìṣẹ́ o ìfẹsọ̀wápọ̀ rí o 92.9 ìfẹsọ̀wápọ̀ rí o kọ́lọ́run bá wa délé mú bàbá wa alábí ògúndépò bàbá tí wọ́n jẹ́ ọlọ́run bá nípìnlẹ̀ ọjọ́ ajé monday tó kọjá lọ ní ẹni ọdún 84 bàbá tó ṣe gbogbo àwọn orin wa àwọn nǹkan ìyìn wa tá a fi tá a ń lò ní monday fm kókó nù ìròyìn ìfẹsọ̀wápọ̀ bàbá tó ṣe é nìyẹn oríṣiríṣi bàbá òun ṣe fún wa ọlọ́run bá wa délé fún wọn àmọ́ rírì wọn púpọ̀ ọlọ́run bá wa tẹ́wọ̀n sí afẹ́rẹ́ kókó onúwé orin tẹ̀síwájú nínú owó ẹ̀rọ in the nation láàárọ̀ yìí jẹ́jẹ́ mọ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú african democratic congress wọ́n bá lanu bọ̀rọ̀ láàárọ̀ yìí o wọ́n ní bèrèbèrè wọn ikú sí bèrè àwọn bèrèbèrè ikú sí bèrè tó bá bèrè lọ́fẹ̀ẹ́ di rẹ̀ gbọ́ wọ́n ní àwọn kan ló ń bá àwọn ẹgbẹ́ òṣèlú adc sọ̀rọ̀ pé ìpolongo òbò ẹ̀yin ò tí ì bẹ̀rẹ̀ pé àwọn ẹgbẹ́ òṣèlú mi wọ́n ti ń polongo kí ló tẹ̀yìn òfin tí ì bẹ̀rẹ̀ polongo ẹ bẹ̀rẹ̀ polongo ká mọ̀ nǹkan tẹ̀tẹ̀ fẹ́ẹ́ ṣe fáráàlú gan kí aráàlú bá lè mọ̀ bóyá gbígbé ndín bá ìgbé níwòye fún wọn ni ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú adc sọ nímọ̀ pé ẹ má kánjú a ń kánjú kìí kánjú ti lé ọtọ́ pé gbàrẹ̀ tó sì lọ́bẹ̀ pé tabani ká máa wò ọ̀nà sì jí àsìkò ètò ìdìbò tó sì jí ewu làbẹ̀rẹ̀ máa sọ pé tó wá fẹ́ máa yọra wa lẹ́nu àkánjú ó dá wa lóye pé a gba ìjọba yìí lọ́dún 2027 wọ́n ní ẹgbẹ́ òṣèlú náà sọ pé kúnnú àwọn láti rí pé àwọn ò tí ì ṣetán àti máa polongo kò sí lẹ́yìn pé àwọn ń ṣe ìkọsílẹ̀ ẹni lọ́tún lọ́sì torí pé tá a bá kánjú rojọ́ ọ̀rọ̀ yìí máa kọ́ ní lẹ́nu ni ká má ba àkánjú rojọ́ kí kọ́ má dàbí pé ọ̀rọ̀ kan lẹ́nu ló jẹ́ pé à ń wo àwòṣe lórí ìpolongo òbò pápá jùlọ ìpolongo òbò ààrẹ táwọn fẹ́ ṣe nínú ẹgbẹ́ òṣèlú adc wọ́n ní kí nìdí rẹ̀ wọ́n lóòótọ́ òun náà lọ pé obi ń pa àwọn láti pé àwọn fẹ́ gba ìjọba ipò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú apc ogun ẹ̀fọ́rí ṣùgbọ́n bíbí bá ń pààyàn a kìí kánjú jẹun torí pé tá a bá kánjú jẹun bàbá jẹ lódì yóò padà gbọnòdì kọ́ bá bá lọ gbọnòdì fáwọn lọ́fà tó jẹ́ pé àwọn ọ̀kánjú ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún bọ́lá ẹjẹ́ abdullahi ni wọ́n sọ nímọ̀ wọ́n ní ṣe rí ìkọsílẹ̀ ẹni tó lọ lọ́wọ́ yìí wọ́n láti rí dájú pé eku kébí eku ẹyẹ kébí ẹyọ ọmọ ọmọ yẹn fọ bí ọmọ yẹn àmọ́ mú irin pẹlẹbẹ àwọn fi sí ojú hò pẹlẹbẹ ni èyí tó wá jẹ igi roboto àwọn kì í bọ ojú hò roboto wọn láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nù o torí ìdí èyí àwọn kan jọ ara láti pé àwọn fẹ́ máa polongo ẹ̀ lọ́gbọ́ ìwé ìròyìn the nation láàárọ̀ yìí ẹ bá mi.
1: lọ́wọ́ tí wọ́n kí ni sọ́kẹ́tẹ̀rì gàfúrà ọ̀rọ̀ yìí dá sí wíkẹ̀ẹ́dì náà tún gbòòyìn lórí ìtọ́nà pé òṣèlú náà ni ò torí pé ọjọ́ òṣèlú la jọ wà ẹjẹ́ kí ló tó kọjá lọ sí ìpínlẹ̀ kogi o wọn ní bọ́tù bájẹ́ tó ṣe ò bájẹ́ ó ń dọwọ́ lóró ni pé a gbọ́dọ̀ kọ́ ọmọ lùbọ́ nípa òṣèlú léèrè wa nàìjíríà ní ìwọ kogi kogi west ni o wọn ní àsìkò ti tó kí gómìnà jáde láti kogi west ta ló ń pàṣọmọ ọ̀rọ̀ yìí ọmọ bíbí ìpínlẹ̀ kogi tom òhìkèrè ló pe àkíyèsí wípé bíyàn bá dákẹ́ tara yóò bá dákẹ́ àgbà tí ọ̀kẹ́ sọ̀rọ̀ yóò fún kẹtàn sáré bíyàn bá wálé tí ọba fi lè sọ̀rọ̀ akèrè ìgbẹ́rù lónìí o ojú ìwé kìnnìkan sáré telegraph lẹ́sẹ̀ náà kà láàrọ̀ àti lisa sí ibi.
0: kókó inú ìwé èrè ilẹ̀ ń gbádùn o ọlọ́run ọba lọ́jọ́ ẹni kó má fi kan ni o àìsàn tó gbọ́ọ̀gbọ̀n àti etí ògbóǹkan náà bá má fi kan wá torí ẹni àìsàn bá kọlù òun tọ̀hún yóò yóò pàṣẹ sílẹ̀ bí ọ̀pẹ tí námú ni yìí ìbàlásán bá mú yàn oúnjẹ ò nílò lẹ kódà omi bóyá dalára tó kò ní dùn lẹnu èèyàn torí dé èyí kọ́lọ́run ọba lọ́jọ́ ẹni kó má jẹ ara àìsàn jẹjẹ́ wọn kan ní àìsàn máa lo àwọn ìlú kan pa ní ẹkùn òkè ọyà wọn ní ìlú kan tó ń pè ní rúrú àti ìlú kan tó ń pè ní kírú tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ kánò wọ́n ní jẹjẹ́ mọ̀ pé ńṣe ni àwọn ọmọ máa ń gbẹ̀mí mi wọ́n ní òkè láti bí oṣù mẹ́ta sásìkò tá a wà yìí àrùn jẹrọjẹdọ̀ wọ́n ní ó ti ń pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ o bí ṣe ń kúrò nínú ilé kan ló ń bọ́ sílé mi tó wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn máa mọ sàárì ọmọ ọlọ́run ọba lójú ikọ́ dákun máa jẹ́ kí abẹ́ wọn fojú sunkún ọmọ ọlọ́run ní jẹ́ àmọ́ sàárì ọmọ wọn ní jẹjẹ́ mọ̀ pé ó kéré tán bí 50 òun náà ló jẹ́ pé wọ́n ti gbẹ̀mí mi báyìí lọ́wọ́ àrùn diphtheria ní ìpínlẹ̀ kano wọn ní báyìí pé àwọn inú àkọsílẹ̀ àwọn tó yẹ pé wọ́n ní wọ́n ti lùgbàdì àrùn lọ sí bíi 10,000 wọn ní láàrin ọdún kan péré ni o àwọn tó yẹ pé wọ́n ti ní wọ́n àrùn ó ti ràn wọ́n ó ti lọ sí bíi 10,000 wọ́n wà tí wọ́n sọ nímọ̀ pé bákan náà ni àrùn nígbà méjì tún bá àwọn ọkọ̀ pò ó ní ẹkùn òkè ọya tó ní ó kéré tán láàrin ọdún kan àwọn èèyàn tó yẹ pé wọ́n ti rí àrùn onígbà méjì tó ń pè ń kọ́lẹ́rà he ní òkè ọya wọ́n lọ sí bíi 165,000 awon ajo NCDC to je pe won je ajo to release ile arun ogbe lori iwa Nigeria ni ekun ti oke oya lohun anon so di mo won wa so di mo pe ki se ise ohun osi na lo je pe a le so pe tori pe ise ohun osi ohun ba ni ipo la tin ma wa ni imototo won tori ide yi won ni opolopo awon to ya pe boya arun ni gbe to n pe cholera to n ba po won ni ko si leyin aiwo ni imototo ta ba be lo won so pe tori pe awon olowo lowo awon ise ise awon osi ta awon nlofa to je pe awon osi ni imototo won ni ise ohun osi o jina si mo tori ide yi won ni opolopo awon to ya pe boya arun ni gbe to n pe cholera to n ba po won ni ko si leyin aiwo ni imototo ta ba be lo won so pe tori pe awon olowo lowo awon ise ise awon osi ta awon nlofa to je pe awon osi ni imototo won ni ise ohun osi o jina si imototo tori ide yi e je ka ma wa ni imototo e to je odare agba fun awon ajo NCDC lo so di mo laaro yi yen dokita Jide Idris e ba na gba iwe ewe nation e ba ruin
1: o ko ni le sa bare be na lo je ko n te si waju boru fu afu ku pe ye olorun lo fun e se
0: adedeji adebi pe oluyege wo afu ku pe olorun lo fun e se oluwa nbe eniyan gbagbe oluyege afu ku pe olorun lo fun mo de ma so pe rara pelu oko to bi pe tori pe eye ba da oko e pada
1: o le mo ko buru ko ba je o de tini ni pe ye o de tini mo de germany fun awon ekute gbe ba julo eko lo se to ba to wa de ipinle osun awon oke ke ke ke ke ke ke ke ke ke ke ke ke ke ke ke ke o ma ko mo de waya fun omo oluyege awon gbe oju o de to se ma pe ran gbo ka ki buru ko ba je to de ipinle osun se ka la ro ti to na dramatize na ni o je ke mi o to koja lo si ipinle kano ipinle kashina ijọba apapọ ni pe ti ugbọn ikini ki ibaje o je de ko abere ajesara igbo lona edegbeta lagbọgbọn tari sibe ebe to je alakoso ati akapo ni alamojuto ati alakoso fun eto lan orede wa Nigeria ko fe so jọgbọn Muhammad Ali Pati lo pe akesi o ngba tan gbọ pe isele sele ni ipinle kasina bakan ni ipinle karun papajo igbonse guru gbugbu ewonu ara won na ni ati awon gbọn orisi risi na gbe ejuro je ko tari edegbeta abere ajesara wi pe egba lolofede edupe lowo jọba apapọ le Nigeria bala riti sodo to ri ni o pa agenda ti aso gbala me ti bu to je pe won se gbe kala re ba na ban size gbe lo mo woto a ni size leadership ke lati na kala ro yi
0: koko nu we re na le lo ntesi waju bo defem no last wa re 2.9 radio fe so wa po to kari aye ninu we re the punch sa the punch la ro yi ko lo bo loju e ni ko da nko se ni o a ntoro ojo a ntoro omi to ipo mi da lara omi omi ma mu itura bani omi si da lopolopo gba ko da lopolopo gba ngba to ba da re pe o fe polopo musu te yo ba ti lanfani ati ri omi won ni aro tu ni so won mi se da da lara to en ba bo sinu osa yo da mo omi ya le agba e ma gboro mani no ma nfoju ari ma bo ni bo ni orilede Nepal ni o won ni bayi omi ya le agba ya gboro so pe o n ya bo ilu ni orilede Nepal won lo ti mu ki opolopo ko gbe mi o o kere tan awon eyan to je pe won ti ba ise na lo won lo si bi oko legbeta ate yokan 479 nigbati won ni awon eyan to lo bi egberun awon eyan to lo bi egbewa oko le ni awon to oko le ni adowa 1024 na lo je pe won ti di awa ti ba eto pe won ori won awon ti won je oludaabo bo ni awon olu gbiyanju lati ku awon eyan yo won ni won gbiyanju lati ri pe won wa awon eyan to ba yen pe ori ko yo won ni tori pe won lo do si awon bi kan to pe ni Himalaya region bi ti omi ti ru awon eyan da won a duro si be won de pe enikan to ba yen pe ngba to won fi de be won o ti gbe mimi won sare ko won gbiwagba lati ma se itoju oboya won ri won do le mi won ni isele on lagbe ko wa ni gba ti won ni ekun ariwa Nepal e to je pe o sumo Tibet lojo joru Wednesday won na lo je pe omi bre si ya gbogbo ibe won o to je pe o kere sawe to lo si bi egberun lona 90,000 awon eyan na lo je pe kini o bre si da laamu won lo ti ba opolopo oju ona je o mu awon afara oya lule opolopo awon nkan ti won ko bi akode abi ile gbogbo eni omi yale agbara yagbo lo je pe o gbe lo to a je to opolopo awon eyan won de alai ni lori opolopo to je irin ajogan ati awon to je pe won ko lo sabewo ni won ti ko agba ko bayi lori pe omi yale agbara yagbo o ba won ku ni orilede Nepal awon alase orilede Nepal won so dimo bi pe iyolenu yi o ti mu ki awon ka won ma fi ka hanu pe iru kila ti apele bayi o won lo to nu lo je pe omi nla beji kan to je pe o je omi omi to lagbara lo je pe oko sadede yabo ilu o ya ko se gbo ko gbo atunse mo bi ti wo mo won ni bo se wa yabo ilu yi won ni nse lo yen pe gbogbo nkan to ye pe awon le mo ge bi gbagbe lati da omi duro gbogbo ipata na lo je pe o baje won ni papa julo odo odo ti to pe ni himalaya won ni be ngon lo ti ye wa to je pe o gba abule fe pe o ti en be loju ona ko to wonu awon ilu nla lo je pe o ti sodanu to je pe o ti mu ki opolopo yan ki won di alaye lori awon to tun wa ni lori na pupo nu won lo je pe won je olorun ba ni pe en o gbe iwe inside the punch lawe you want shall abubai oloba ko ba ti le kun re ka kiri agba
1: en to gbogbo to le to kan to lo en to dali le kan to da so ran bora asori na lawo lowo kila wo fo le se laye ta kala gajale akuku jero lo je ka to re lo si ipinle ekiti won ni ode ki pa so de ki fofo de ki padanu atawon ode ati vigilante

0: àtàn bàbá landlord àti ìyá landlord àtàn tẹ́nẹ̀ síta wọ́n jọ ń sọ òde papọ̀ ni o wọ́n sì se time stable àlàálẹ̀ bó ṣe máa kan oníkálukú lọ́jọ́ rántí wípé iṣẹ́ táwọn ọdẹ ṣe pé kò ṣe fọ́nrán sẹ́nu orílẹ̀-èdè wa rìn nígbà tó kan àdúgbò wa kan kó tó lè pa àgbà àwọn ọlọ́dẹ tó kan mọ̀lúfo olú yege mi ò lè gbàgbé lọ́gbà bí òru àsímọ̀ ńlá ni nínú olóòlóòlóòlè wọ́n sì fẹ́ dá gígbó mi ara ọkọ̀ rí bẹ́ẹ̀ o lọ́jọ́ kan kọjá lọ sí ìpínlẹ̀ èkìtì àǹdàwọ̀n táìsì náà ni wọ́n ní ọwọ́ tẹ ọwọ́ àwọn aráàlú tẹ àwọn adigunjalè méjì kan tó díbọn bí oníṣẹ́ ọwọ́ ìyẹn ní èkìtì ní kò pẹ́ la gbọ́ pé sẹ́lẹ̀ náà sẹlẹ̀ ní agbègbè kan tó ń pè ní abàlẹ́ agbó èkìtì wípé kò jìnnà sí iléèwé gbogbo òṣètò pé wà ní ìpínlẹ̀ náà wọ́n ní àwọn oníṣẹ́ ọwọ́ yìí àwọn tó jẹ́ pé díbọn bí oníṣẹ́ ọwọ́ lọ́wọ́ tẹ wọ́n ṣe bí gbàtán báwọn ń gbaṣẹ́ ni láì jẹ́ pé nǹkan àwọn oníkan jẹ́ pé wọ́n ń jí oṣù wọ́n gbà báwọn aráàlú ti tẹ̀ wọ́n wọ́n tàlẹ̀ sí iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá tó yẹ pé wà ní ìpínlẹ̀ èkìtì wọ́n ní ká máa fura o torí pé pánṣọ fura pánṣá jáná ajó fura àjàjì ìgbọ́lẹ̀ ọba fura afraimọ̀ kálọ́kóló ń kígbe kọ́mọ́kò lẹ́rù lọ kámọ́ ìdágbére.
1: adúpẹ́ adọ́lá wa ṣe ń tẹ̀síwájú lórí ètò kókó inú wẹ́rẹ́ láàárọ̀ yìí akíwẹ̀rẹ̀ tẹ̀ wà ní tẹ̀ gbádùn wa lẹ́yìn kùsẹ́wọ̀n yíwa wa àná wà mí wọ́n ti jẹ́ débí láàárọ̀ yìí o alàgbàgbé nga fatile láìgbàgbé kẹ́hìndé iná wà gbé
0: olóòtú wa ní adéyẹmí adésọyà
1: wọ́n yìí dáfà gbọ́nù orí bí o
0: wọ́n
1: jọ ń ṣiṣẹ́ papọ̀ náà níbí
0: àdé wọ́n
1: jọ ń ṣiṣẹ́
0: papọ̀ náà tọ́gá àtọmọ
1: sẹ́wọ́n papọ̀ náà ẹ̀yìn yẹ́ máa kí àbúrò mi ọ̀rẹ́ mi john olúṣèyí olútọ̀nà kábíyèsí elédùnmáyé ọlọ́run máa fi ìbejì obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run fi ta ṣèyí lórí ajé ṣe ṣe jí ọlọ́run ṣe ìyanu gan o ẹ̀rọ mi ti rí báyọ̀ gbé o ti ń gbẹ́lá kábíyèsí elédùnmáyé
0: lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy ọlọ́run ọlọ́run ṣe ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà wà ń kó yìí nìyẹ sùgbọ́n o ti yí padà àti yí òun rẹ ní ìsẹ̀ tó bá kọjá kò mọ̀ fẹ́ kọ́ máa kọjá lẹ́gbẹ̀ẹ́ mi torí wá dàbí abẹ̀bẹ̀ nígbà yẹn àfìgbà tá a dé ìgbà tá ọlọ́dẹ̀ ní kọ́ sára o tó dúkọ̀ mi wọ́n ní wọ́n fi kò rẹ̀ ń dùn mí tójú ló ń dùn orí bí ló ń dùn
1: ó ti di bàbá àbejì ọlọ́run wo àwọn ọmọ náà o wọn á dàgbà wá ṣe
0: wọn náà lọ kọ́lẹ̀ wọn náà lọ kọ́lẹ̀ àbúrò ẹbí bèjìbèjì ń bọ̀ fún ẹ náà nígbà kò búkú wà jẹjẹ ká jẹ ẹsẹ
1: ọlọ́run ló ń ṣọmọ ó bá wọ ọlọ́run
0: èmi tọwọ́ ẹ fún ẹ ni sọ̀rọ̀ pé òjìlédókò ti di ìdòwú lórí
1: ayélujára
0: ìṣòro ìbejì ni ẹ ṣòro adúgbò
1: ọlọ́run
0: á wà bàl gode wura gbogbo wa wọn ni dókítà muftau anyanuga ak baba ayetoto olólùfẹ́ iléeṣẹ́ bọ́ọ̀dù fm ni o fún ìgbéyàwó àwọn ọmọ wọn grandson ìdùnnú lóúnjẹ àgbà tí wọ́n ṣe lónìí òde pé kí ìgbéyàwó taiwo ọládélé àti ọ̀nà ara adélàkùn kí ó ládùn kalẹ̀ láṣẹ elédùnmarè wúre.
1: ẹyin ọlọ́run ọba lọ́jọ́ ẹni yọ wà pẹ̀lú wọn ìgbọ̀dọ̀ ọdún kan
0: ààrì
1: wọn pẹ́ ò ọlọ́run ìlànà ìbára gbọ́nrẹ̀ gbé pákì tọrọ tọkọ lẹ́lẹ̀ lọ́wọ́ ní mọ́ṣẹ́ ọdún ọdún ìtúnṣe mi bàbá ẹ túnṣe mi o ẹ̀mí lẹ́ẹ̀ máa ṣe tẹ́lẹ̀ fi ṣe ìgbọ̀dọ̀ àtẹ̀yọ̀ kan fọ́nrán mi là ṣe lórí ohun.

ilé-iṣẹ́ rédíò Nàìjíríà ń fi ìkéde yìí fìdí rẹ̀ múlẹ̀ fún aráàlú pé gbogbo dúkìá rẹ̀ ti ṣe ilẹ̀ tó ń bẹ nínú ọgbà ilé-ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy tó ń bẹ ní nọmba 1A Adékúnlé Fájì Road GRA Ìkẹjà Lẹ́kọ̀ọ́ kò sí fún títà. Olùbọ́ta ilé-iṣẹ́ rédíò Nàìjíríà nípa àwọn oníjìbìtì tí wọ́n ń fi owó ilẹ̀ ṣọ̀rọ̀ ajé wọn tí wọ́n fẹ́ máa fi dúkìá rédíò Nàìjíríà ṣí aráàlú lọ́nà. Ẹ fúnra o, rédíò gbé títà tàbí yíyá ilẹ̀ MBA fún aṣojú ilẹ̀ land agent kankan. Rédíò Nàìjíríà ló ní dúkìá rẹ̀, ó sì wà fún iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Gbogbo ìdúnàdúrà tẹ́ ẹ bá ti ṣe tàbí tí ẹ̀ ń gbèrò láti ṣe kò lẹ́sẹ̀ nílẹ̀ lábẹ́ òfin o. Null and void. Ìgbìmọ̀ ilé-iṣẹ́ rédíò Nàìjíríà ṣe ìkéde yìí fún ará ìlú, ẹ̀yin onílé-iṣẹ́ ajé àti olókoòwò pé dúkìá rẹ̀, ilé-ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy tó wà Lẹ́kọ̀ọ́ kò sí fún títà.

0: tó máa ń wá ṣe lọ́dọ̀ wa. Then a máa ní àwọn training, àwọn tó máa ń wá bí apprentice, tí wọ́n máa wá ń kọ láti ìbẹ̀rẹ̀ pẹ̀, tí wọ́n dẹ̀ máa kọ, tí wọ́n dẹ̀ máa mọ̀, táwọn náà dẹ̀ máa dájú bò. Pápá àwọn ìyàwó ilé tí wọn kì í ṣe ọlọ́wọ́ síbí tó bá wa dòwò pọ̀, a máa kọ́ wọn tí wọ́n ṣe máa máa pátá àti ọkọ wọn lẹ́nu. Ilé iṣẹ́ wa wà ní No. 1 Jubilee Tree Street, Alhaja Bus Stop, ní Ìdínú. Nínú then a máa ń ṣe delivery services. Àwọn oúnjẹ yẹn fún àwọn tí ṣiṣẹ́ ìjọba àbáwọn tíṣẹ́ wọn ò gbà kọ́ máa so oúnjẹ ń gbà gbogbo. A máa ń ṣe delivery services fún wọn. À á se oúnjẹ yẹn oní 1, 2 liters, 5 liters, oníkálukú á dẹ̀ máa gbé. Then a máa ń ṣe event deco kí a bá yín ṣètò ṣe ayẹyẹ yín kí ó dàbí àfin ọba. Àrí má lè lu àwò padà sẹ́yìn. Iṣẹ́ wa ni kò dẹ̀ síbi tí ọwọ́ jèrè wa ò tó. Kò síbi tẹfẹ́ ka ti wá ṣiṣẹ́ tí a lè lọ. Cooling truck wa yẹn fún ẹ̀yin tẹfẹ́ classic work tí ẹ̀fẹ́ káwọn èèyàn máa jà nídi ọtí yín. A ti máa tó ọtí bẹ́ẹ̀ á dẹ̀ tutù dáadáa. Àwọn service bá máa gbé pẹ̀lú péètì wọlé láti lọ serve ni. Kò ní síwájú wa gbé ètò dẹ̀ ní gbogbo ẹ̀. Ilé iṣẹ́ wa wà ní No. 1 Patriot Street, Alhaja Bus Stop, ní Ìdínú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08023135514, 08023135514, tàbí 08087862525, 08087862525. Iléeṣẹ́ tí ẹ lè fi ọkàn tán tí ẹ bá ní ayẹyẹ láti ṣe. Wa ò dẹ̀ ń disappoint. Àsìkò tí ẹ fẹ́ ka débẹ̀ náà la máa débẹ̀. Ẹ máa rí gbogbo bí ayẹyẹ yín ti set kí àwọn gẹ́ẹ̀sì yín tó. Ètò wà fún iṣẹ́ wa. Ẹ bá wa dá owó pọ̀, owó wa ò gbára. Ẹ ṣé púpọ̀.
1: Independence promotion. Gbogbo ẹ̀yẹ lólu Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣe tán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dúkọ ọ̀pọ̀ èèyàn. Bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira. Darapọ̀ máwọn olóríire. Jọ́jú àbálẹ̀ owó túlu túlu. Ṣé ẹni kò kàtà? Golden Chance Lotto Morning Game. Golden Bowl. Ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fún òmìnira Independent Game. O lè tàláìmọye ìgbà. Tàbí USSD code star 7005#. Lórí MTN panel. Ta morning game ta mọ̀ sí Golden Bowl. Scan QR code lórí tíkẹ̀tì ẹ̀ta ticket poster. Lọ́mọ drop kò drop o. Ẹ̀bùn òmìnira Independent Money Gift. Day grant for you. Ìlànà wa o. Ayò yóò wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦1,000. Mẹ́tò ẹ̀ ń tẹ́kun category. Golden Chance Lotto lóní. Àìrí náà ní báwa lọ́dún òmìnira.

0: ìdá síbẹ̀ ká lọ sórí ilé tí ó fẹ́ ká gbọ́ àwọn ìròyìn kéékèèké tó ń bẹ mẹ́ lóní bílẹ̀ ń já lówùrọ̀ tòní mákẹ́tà ẹ̀yìn nù ọlọ́nù ó yá gbókè.
1: àánú ọlọ́run jẹ́ jẹ́mọ̀ wípé ẹ jẹ́ kí n sòótọ́ fún gbogbo ẹ̀yìn fún eré ìdárayá lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan àwọn tẹ rò pé ó ti gòkè àgbà tí ó jálè àwọn tó wà lókè òkun tó sí pé ọmọ nàìjíríà ni wọn ti ń ṣe bẹbẹ lórí bẹbẹ àti àwọn tẹ rò wípé wọn ò lè dẹ nǹkan kan ṣùgbọ́n tí ó jẹ́ mẹ́wàá àbájáde èsì eré ìdárayá àgbáwọlé àwọn tó ju àwọn ṣubú yakata ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ awí fún wọn tó àwọn ni ò gbà jẹ́ jẹ́mọ̀ pé wọ́n ti sọ pé àwọn tó ṣe àkóso eré ìdárayá bẹ̀rẹ̀ lórí ibrahim guso ọmọ tí wọ́n ní fisẹ́sílẹ̀ lóró ti fisẹ́sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ní òfisẹ́sílẹ̀ òfisẹ́sílẹ̀ kọ̀ọ̀kan àsan kọ̀ọ̀kan àwọn àwọn ó sọ tó gbogbo owó rọ̀bọ̀ rí bí tán tari sí àkóso rẹ̀ wípé bó olùṣèná wọn wá ti ń pe ipò yẹnu o nítorí ìdìbò tó yẹ kó wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọ̀tá wà yìí wọn tún ti sún síwájú o nítorí àtúntò àti àlùyẹ bí eré ilé nàìjíríà bí eré ìdárayá ti ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà wọn ní àbùkọ́ bákẹ́ni mẹ́fà ó ti dànkó austin egun àbọ̀n ọ̀sẹ̀ yìí ọlọ́fin jánà ni wọ́n ń rò wípé yóò gbà kóso lẹ́yìn tí a bá di ìbò tán ni o kì í ṣe wípé aláṣẹ wọn ní ìbò ni ó sọ bí tá a bá ń lọ èsì àbájáde orílẹ̀-èdè england premier league ìjẹ́ jẹ́mọ̀ wípé ọmọ crystal palace ọmọ dẹ ẹyọ kan padà nígbà tí man city ó fi ẹyọ mẹ́wọ́ fi mẹ́rin wọ́n ti tẹ̀wọ̀ ṣùgbọ́n crystal palace ní àwọn ògbọ́wọ́ àwọn àwòrán o wọ́n dẹ ẹyọ kan padà spain la liga ẹ jẹ́ kí n sọ fún racing eche méjì lọ́dá padà nígbà tí racing mẹ́ta ó fi pa wọ́n lẹ́nu mọ́ ẹ má sọ àlàbí ilé tí ọfẹ́ di aláṣẹ jù tó fẹ́ rẹ̀ filarreal odò olómú kú lórí pápá nígbà tí a sì sọ pé ẹ̀wọ̀n akọ́wọ́n kọyín ẹ̀gbọ́n ni ẹyọkan ló fi pa wọ́n lẹ́nu bọ̀bọ̀bọ̀bọ̀ kí ló wà ń bẹ̀ yẹn nítorí pé ìròyìn wà ní àyè àsìkò ní
0: òní. lórí pápá bondfm 92.9 nínú ilà ìlúdàmú tó bá ikọ̀ nff nigeria football federation síbẹ̀ líìgì àgbàbútà orílẹ̀-èdè wa nàìjíríà àgbáranjú ilẹ̀ yìí bẹ̀rẹ̀ ń pẹ́rẹ́wó.

0: since 2027 Nigeria Premier League bẹ̀rẹ̀ lánu alánà bó ti ẹ̀já sí wípé àwọn gbọ́nmi somi lẹ́yìn wí wákàtí mẹ́rìnlélógún bẹ̀lẹ̀ láàrin NFF president Ibrahim Musa Guso akọ̀wé NFF Muhammadu Sanusi àwọn member executive council tí wọ́n resign kí ló ń ṣẹlẹ̀ mẹ́gàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pẹ̀lú awuyewuye lórí performance Nigeria national team Super Eagles bó ṣe kùnà láti gbẹgẹ́ fún ìdíje 2026 wọ́n ní ohun tó ṣokùnfà ènìyẹn Super Falcons náà láti pegedé fún ìdíje 2027 FIFA Women's World Cup wọ́n ní ohun tó mú ìfẹ́yìnbá àti gbọ́nmi somi ò tó tó fi bẹ́ẹ̀lẹ̀ láàrin league NFF nìyẹn bó ti ẹ̀já sí pé alága Nigeria Professional Football League Gbẹ̀ngà Ẹlẹ́gbẹ́lẹ́yà àti àwọn leadership of Nigeria National League Nigeria Women Football League National League One àti gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ní ó kọ àwọn lómìnira ju àwọn púpọ̀ síbẹ̀síbẹ̀ lánàá Shooting Stars àti Inter Lagos àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tọwọ́ yájà láàrin ara wọn tó bá di ọ̀la Sunday August 30 Ikorodu City Boy àti Rangers Bees kùnà bí Obi Awaros àti Kun Khalifa yóò wọ̀ yájà Barao FC àti Nasarawa United yóò kojú ara wọn Bendel Insurance Wori Wolves yóò wọ̀ yájà Kano United Enugu Rangers yóò gbé pẹ́lẹ́kí Kano Plateau United Rivers United yóò kojú ara wọn Niger Tornadoes yóò máa gbé ìṣòro pàdé Yimba International Doma United àti Sporting Lagos yóò kojú ara wọn Kwara bẹ̀rẹ̀ sí ń pè wá Kwara United and Kano Pillars will face each other.
1: O ṣeun la jẹjẹ mọ pe ọpọlọpọ awọn ti fi ẹhonu wọn han wi pe o da baun bi won se fe se atoro ati igbelaruge se ere idije to awọn to se akoso ede Nigeria ni pe ere idije lọwọ lọwọ won ni ajẹbanu won da ko tana wadu won da da nitori pe oni kujujofin sofin nikan ogoluwa mankin hakini ku oso disorin alagba kende ade nijo olajo oni mo gba bi an ba ti le se atoto e ri pe asubu loni rola koni waye mo engineer yomi e sin lokun oge aka imale eko ohun kan kofu ohun kan soso na fi ranse nigbati bale hakim isola da bale oko oke oni seri be se fe se ni pe o dabi eni pe opolopo awon ti an sise won sise bi erin won je lili ni opolopo awon to n gba ball tan sori re owo osu won won roro high school we king of boys ti an wa ni ayo west street won ni up arsenal se ri gbogbo e te n doju ti wa pe arsenal se ri lisa ta wa yi ah eni ti ora yo san ori ati run opolopo owo lati gba lati je ka gba ire ki lo wa be yen tori as
0: ki lo tuku lodo ti e te bi fe sign out ni
1: fe sign out aide ade ni yi ade bolu won oluwa lakoso ba se gun apakun le omle eyin ogun ni mo ti gbosa nitori shooting star seri star sa yi shooting star baba lo ma je kabiyesi alagura 2 turn ogun nike ahmed ogun dero ana ma so se oni loto mo wa ni apere gege bi kabiyesi sugbe ere da o se koko loju mi gbogbo e gbogbo kilo wa meja ma ajoruko bi eni ban ajoruko bi eni ban e pe sori 00 23 53 78 08 02 3 53 72 7 fun ohun kun ti e ba fe mo le pe re idayeya o dabo lero
0: abifata abigafa lo ko bi a ma pagbara lo ona bilu tufila ibrahim arora tira god bless you eja tun polowo oja ele eku tete si wa
2: mo ki gbogbo eyin olorire tin gbo mi ni akoko yi adewale oba ni oruko mi saju eko number yi sile 08063422699 yeah, kosi 08063422699 a o ni waya so ṣugbọn ki a ma ba waya tabi

wa kaakiri agbaye ti won fi ona ho gbogbo eniyan lati kuro ninu ise osi ati aini lati ma pa wo wole ni si apo ara eni pelu suuru ni ona ti o ba ofin mu Pips Arcade Forest Academy iyi igbe aye eniyan pada si daada ti iwo na si ma di eniyan pataki lawujo ti wa ma ri owo mu lo senu ọpọ ènìyàn tí wọn sọ wípé ó ṣe ògo owó tàbí ó dá ọgbọn sí i tàbí ó tẹ nídìí ni wọn kò ṣe bẹẹ ṣùgbọn wọn di ọlọ́nà lọ́nà wípé wọn kò wá agbára ṣùgbọn wọn ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí wípé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́ yìí kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní iṣẹ́ kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún lórí ẹ̀rọ ayélujára a jẹ́ wípé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Pips Arcade Forest Academy wọ́n ń dání ẹ̀kọ́ bí ó ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti má japa kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kó o tó ṣoríire ní ìgbà tó jẹ́ pé ibi tí èyí bá wà ni ìrà máa ṣàtọ̀ ọ lọ bí Pips Arcade Forest Academy ti wà ní Nàìjíríà wọ́n wà ní London kódà wọ́n wà káàkiri àgbáyé lásìkò yìí mo fẹ́ sáré jẹ́ ayé sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gbé nínú ìwé tá à ń síbẹ̀ nínú ìpín ẹ̀pà ẹni máa yọ ayé o bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú yorùbá bọ̀ wọn ni ẹni máa daṣọ fún mi tọrọ ẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ Pips Arcade Forest Academy ni wọ́n ti ń ju sàdáńkátà sí ọba adéda ṣẹ̀dá nítorí ìgbé ayé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ nítorí wípé bí èmi bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pawó owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ ni wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sígboro sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà àbálájọ ti di gate ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ kò bá sí lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tóun ń lò tóun fi ń play géèmù tóun fi ń ṣeré yìí ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ ní ọ̀nà tó tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartphone òun náà ní ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó wọlé tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business tàbí e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o mọ bí a ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ́ o ka ìwé púpọ̀ tàbí o kò kà púpọ̀ rárá Pips Arcade Forest Academy yóò ràn ọ́ lọ́wọ́ láti di ọlọ́rọ̀ pẹ̀lú handset tó wà lọ́wọ́ rẹ yẹn bí oko kò bá jì ìlàkìkò iléeṣẹ́ Pips Arcade Forest Academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ èkó tó jẹ́ pé lórí forest trading ni níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ Pips Arcade Forest Academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn yóò máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kúrò nínú ipò tí ó wà yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a ti máa kọ́ yìí bí ẹ ti lè máa lo fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti ṣe lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kódà kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o oníṣẹ́ ọwọ́ bíi ìyá ẹlẹ́ja ìyá aláta ìyá elépo bíkìlà mẹkáníìkì fọgànáìzà kódà ó wúlò fún àwọn àgbẹ̀ tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ tí wọ́n ó máa ṣòwò wọ́n ó máa ta èrè oko wọn tó sì jẹ́ pé yóò máa mú owó tabua wọlé fún wọn fóònù tí ó wà lọ́wọ́ yíyẹn náà lè máa lo ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́ yìí tí ó túmọ̀ sí wípé kò nílò wípé ẹ̀ ń sanwó ìwọlé rárá àbí ẹ̀ ń sanwó fún ìdánilẹ́kọ̀ọ́ yìí a kì í dàgbà sí ohun tí a kò mọ̀

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọba àjíkí ọba àjíkí ọba tó lànà ojú sọ́mọ ọba tó fi run jíǹkì orí ọba tó fi wé jíǹkì igi ọba tó fi tọ́ jíǹkì ẹgbẹ́ Ọlọ́run ọba gbogbo ta fẹ́ ní ti dáadáa Ọlọ́run ọba fi jíǹkì wa láàárọ̀ tòní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 ni a sọ wàásọ̀ wàásọ̀mọ asọ̀ àṣà ẹ̀kú ti ṣe báàlẹ̀ ọ̀rọ̀ ẹ káàárọ̀ sẹ ẹ káàárọ̀ ẹ̀káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ iléeṣẹ́ bond fm 92.9 tó fi kalẹ̀ síde ní onígbòǹgbò nílùú ìkẹjà láti ń kíi pé ẹ̀kú ojúmọ́ gani velo ashiru lórúkọ tèmi pẹ̀lú àfàmì.
1: Ànígbàlá ní ẹnìkan ò lè. Ìgbàlá ní ẹnìkan ò lè. Ayé bó bá lò ní ẹlòmíì ló ń lọ. Àkísà ti lùgbàrí, àkísà ti lo sáàrí, ó ti lo òde rí kó di ohun tí ayé ò lù mọ́. Kálukú ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi ìgbà gba àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó. Ká gbà wọ́n sílẹ̀ torí pé ń gbà àgbà tí ò sí gbà lọ́dọ̀ tiwa náà mọ́ ẹni tá a ti gbà á lẹ̀ ni ó padà wá gbà gbà tá a bá lágbára o. Ẹ̀ka àárọ̀ ẹ̀kọ́ ojúmọ́ gbogbo àìtẹ́ ẹ̀ tí ń gbọ́ iléeṣẹ́ wa bond fm 92.9 ibẹ̀ náà ra kalẹ̀ sí kókó inú ìwé ìròyìn rèé abdul fatah abdul gafar lọ́dọ̀ tèmi ní mọ́tòkùn dá imán wádà ọ̀làtò kùmùs wádà.
0: Kókó inú ìwé ń tẹ̀síwájú láàárọ̀ bond fm láwa 92.9 inú ìwé ìròyìn Saturday Punch láàárọ̀ wọn ní gbogbo àgbà tó jẹ̀ṣẹ́ bí ẹ tètè yá pera yìí ǹjẹ́ níbo ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n mọ̀ ti pàṣẹ fẹni tó jẹ́ aláṣọ fún ètò ìnáwó àti ètò ọrọ̀ ajé alàgbà táwọn òye délé wọn ní pé ìwádìí ní kóyákóyá báyìí o pàápàá jùlọ ní gbogbo ẹ̀ka ìjọba àwọn àjọ tó ní ṣètò iṣẹ́ ìjọba àti bí wọ́n ṣe ń sanwó fún àjọba pàápàá jùlọ àwọn tí wọ́n ń sanwó oṣù òṣìṣẹ́ ìjọba yẹn IPPS gbogbo wọn pátápátá wọn ní pọ́bẹ̀rẹ̀ sí ní wádìí ń fi kókó lábẹ́ pọ́bẹ̀rẹ̀ sí ní wádìí bí wọ́n ṣe ń taari owó jáde lábẹ́ iṣẹ́ ìjọba ẹni tó jẹ́ òdàmọ̀ràn sí ààrẹ lórí ìkéde àti etí ìgbọ́ alàgbà báyọ̀ nánúgà àwọn ni wọ́n ń sọ̀rọ̀ ẹni mímọ́.

FTC kéde pàtàkì yo. Iléeṣẹ́ rédíò Federal Radio Corporation of Nigeria FRCN kéde wípé ilé rédíò Nàìjíríà ó ń bẹ nínú ọgbà 1A Adékunlé Fàdé ìwé Ìkẹjà kò sí fún títà fún ẹnikẹ́ni. Iléeṣẹ́ rédíò ọ̀hún ti ṣàkíyèsí pé àwọn aríjẹni màdàrú ọ̀tá fàsókè yìí lóborí fẹ́ lu ọpọlọ àwọn èèyàn tí wọ́n dúró nídúró ajagunbalẹ̀ atalẹ̀ gbowó sá lọ láti lo orí àwọn èèyàn àti fi lu jìbìtì. Ẹ dákun ẹ̀yin aráàlú ẹ má kó fún wọn o. A ò talẹ̀ rédíò Nàìjíríà tó ń bẹ ní nọmba 1A Adékunlé Fàdé ìwé Ìkẹjà o lábẹ́ bó ti lè wọ́n rí. Bó o bá lọ dúnàádúrà àbí odò pọ̀ pẹ̀lú ẹnikẹ́ni lórí ilẹ̀ yìí ó túmọ̀ sí pé owó ẹ ti lọ torí pé a ò talẹ̀ yìí rárá o. Ẹ dákun tẹ́ ẹ bá rí ẹnikẹ́ni tó lóun aṣojú àbóhun ejéètì àbí kíátìkà àbí ajagunbalẹ̀ tó ní òun fẹ́ ta ilẹ̀

0: Columbia number 1 A Adekunle Baji GRA Keja fun yin e dakun e faru eni be lopa lowo tabi ke ke si awon alase Radio Nigeria ni office wa ni number 1 A Adekunle Faji tabi olu ile ise wa ni broadcasting house Ikoyi ile Radio Nigeria to nbe ni mi Keja Adekunle Faji we ko si fun tita o eni to gbo ko so feni ti o gbo a ni ku owo o ami
1: Àjọ tó ṣètò ìrìnàjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ní tiwipẹ́. Àjọ tó mú tó ìrìnàjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ò pé owó tí wọn yóò san fún ìrìnàjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí, gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ sanwó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kọ́ọ̀sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kódò di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o bí ẹ bá fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808-076-6813 tàbí 0802-317-4373 olùkéde ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìnàjò àjò ní ìpínlẹ̀ Èkó.
2: Iléeṣẹ́ Radio Nigeria ń fi ìkéde yìí fìdí rẹ̀ múlẹ̀ fún ará ìlú pé gbogbo dúkìá rẹ̀ ti ṣe ilẹ̀ tó ń bẹ nínú ọgbà ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy tó ń bẹ ní nọmba 1A Adekunle Faji Road GRA Ìkẹjà Lẹ́kọ̀ọ́. Kò sí fún títà olùbọ́ta iléeṣẹ́ Radio Nigeria nípa àwọn oníjìbìtì tí wọ́n ń fi owó ilẹ̀ ṣọ̀rọ̀ ajé wọn tí wọ́n fẹ́ máa fi dúkìá Radio Nigeria ṣi aráàlú lọ́nà. Ẹ fura o, Radio Nigeria ò gbé títà tàbí yíyá ilẹ̀ MBA fún aṣojú ilẹ̀ land agent kankan. Radio Nigeria ló ní dúkìá rẹ̀, ó sì wà fún iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Gbogbo ìdúnàdúrà tẹ́ ẹ bá ti ṣe tàbí tí ẹ̀ ń gbèrò láti ṣe kò lẹ́sẹ̀ nílẹ̀ lábẹ́ òfin o. Null and void. Ìgbìmọ̀ iléeṣẹ́ Radio Nigeria ṣe ìkéde yìí fún ará ìlú, ẹ̀yin oníléeṣẹ́ ajé àti olókoòwò pé dúkìá rẹ̀, ilé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcast Academy tó wà Lẹ́kọ̀ọ́ kò sí fún títà.

0: Oko nu wero yin te siwaju laare Bond FM lawa 92.9 nu wero yin Saturday punch laare iwo ni agba ki wa loja kori omo tutun wo o nje je mo pe lori wahala to nsele laarin awon eya indigbo papa julo ni ipile Eko omo ati so di nre ki won ti pe awon agbagbajo o lati wa woro ko fi sada ki won si petu si awo to nsele laarin won awon egbe kan so won ku won ni anese indigbo general assembly worldwide awon mo bere si da lo bere si da si awo na en to je agba Like I told you, Chukuma Unjoku. I want one so demo. When I want to your own way, be my own bagba. Last year, Yaibo. Very quick book, one more. I like what don't share a lamb, yeah, way, Yaibo. So I need Pilip, one hour, fake book or come on. Keep up one share, I want you, oh, show. He wants my Benny Pilipo. Well, one laugh, yeah, I knew where in Saturday Punch. We don't want Bell.
1: I knew where on you, Saturday Tribune to Jadi Laro to the insulator to show you West Territorial Districts. Neto, Solomon Adiola, not to teach. Pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ o tutu gbìyànjú o tutu mo fakọyọ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ o ọgọ́ta bọ́ òòlù omi ìgbàlódé ló ti ṣetán láti pín káàkiri fún àwọn ènìyàn níletò níletò agboolé ságboolé ní ìpínlẹ̀ ogun ní èyí tó jẹ́ ti ẹkùn ìtòdìbò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ogun ìròyìn tá a gbọ́ sọ mọ́ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ láti máa rí àwọn bọ́ọ̀hólù ọ̀hún mọ́lẹ̀ káàkiri gbogbo ìletò tí wọ́n fẹ́ pín sí o sínítọ̀ adéọlá yayi tí ó jẹ́ adíje nípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ogun wọ́n sọ mọ́ pé àwọn ìlú náà wọ́n nílò omi ìgbàlódé ìdílé tí ìṣàkóso ń ṣe gbé ìgbésẹ̀ láti dájú pé wọ́n pín omi náà káàkiri wọ́n lè sọ ṣàdéhùn pé kí gómìnà tó ń bẹ lórí àlééfà kó tó di pé wọ́n kò lórí àlééfà ni gbogbo iṣẹ́ náà yóò parí káàkiri gbogbo ẹkùn tí wọ́n pín omi náà sí wọ́n ní ogun west wọ́n ní bọ́ọ̀hólù ìgbàlódé tó jẹ́ ogun ni wọ́n máa pín fún wọn bẹ́ẹ̀ ogun central ogun ni wọ́n pín fún wọn bẹ́ẹ̀ ogun east àwọn ó gba mọ́kàndínlógún yewa south abẹ́kúta north adó odò ọ̀tà àwọn náà wọ́n ni wọ́n ní èyí tó pọ̀ jù ń bẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ìròyìn bó ti ṣe gbé wọ́n sọ mọ́ wípé àwọn omi náà yóò wà ní ọbásanjọ́ hilltop ni wọ́n ti wà ní àlùbáríkà bọ̀dé olúdé ọ̀pẹ́jì àti omidá community tí ó fi dé agbègbè ìjàdó ìlàwó ìjàkọ owó dé ọbáfẹ́ àti òdìjó market igbóore market odò alárẹ̀ àti ọ̀sọ́sà ẹbíadé community ìmàkun community àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ adéọlá sọ di mímọ̀ wípé ẹ̀ tí rí nǹkan kan ẹ jọ́wọ́ mi ó tẹ̀kú dàtàn ẹyìn olùgbé ìpínlẹ̀ ogun ẹ gbádùn ìjọba mi bó ti ṣe wà ní kókó inú ìwé ìròyìn láàárọ̀ yìí rèé.
0: inú ìwé ìròyìn saturday punch láàárọ̀ ìwọ ní ogun aláàárọ̀ kò máa gbọdọ̀ gbẹ ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ pé àwọn ó jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ lasustech ní ìpínlẹ̀ èkó yẹn lagos university of science and technology ọmọ àti ń sọ di irú ẹ̀ pé baálé àgbà ẹ̀wọ̀n ní nǹkan ṣe lọ́rùn àfi tó wo láwọn bá pé o ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ èkó pé kí ló ṣẹlẹ̀ gangan ẹ dákun kí ló dé sí pé owó oṣù wa ó ń tiri bí omi ọkà ẹ tètè dá wa lóhùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n máa fẹ̀sùn kan àwọn kan tó yẹ pé wọ́n ní àwọn gan ló wà nídìí ìbàjẹ́ ọ̀hún tó fi jẹ́ pé owó oṣù náà ó ń tiri bí omi ọkà ẹ má gbàgbé pé wọ́n sọ dínú ẹ̀ pé kí wọ́n má gbàgbé pé àwọn ní aya àwọn láwọn mọ́lé táwọn ó tọ́jú o ẹ dákun ẹ tètè bá wọn sọ owó àwọn bí àwọn olùkọ́ni nílé ẹ̀kọ́ lasustech wọ́n ṣe ń sọ dínú ẹ̀ níwèé ìròyìn saturday punch láàárọ̀ yìí.
2: kòkòrò ìròyìn tẹ̀síwájú wọn ní nǹkan parapọ̀ wọn mọlé gbà láàmú parapọ̀ wọn mọ gírí gbogbo àwọn gómìnà gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc ti ṣèlérí o wọn ní ìpínlẹ̀ àwọn ń tàwọn o aṣíwájú bọ́lá mẹ́ẹ̀ tinubu gbogbo ìbò tó tọ́ àti tó yẹ làwọn yóò dì fún ọ̀rọ̀ dánilójú ọ̀hún ló tún tẹnu wọn jalè pẹ̀lú àdéhùn náà níbi tí wọ́n ti ṣe ìpàdé láti bẹ̀rẹ̀ polongo ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan kálukú wọn tí ẹni tó jẹ́ alága wọn tó jẹ́ gómìnà ìpínlẹ̀ imo hope uzodinma ló sọ di mímọ̀ níbi ìpàdé tí wọ́n ṣe nígbà tí àwọn gómìnà gómìnà náà pàdé ààrẹ bọ́lá ahmed tinubu ní presidential villa èmi ò ṣáà di presidential villa yìí jọkànjọkàn ṣàlùlọ àbújá wọ́n ṣe ìpàdé ní lánàá ni hope uzodinma sọ pé ìpàdé náà dá lórí bí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ tẹgbẹ́ òṣèlú apc ṣe máa bẹ̀rẹ̀ ìpàdé ṣe ètò ìnáwó ṣe ètò ètò ààbò ẹ̀ka ètò ọ̀gbìn láti dájú wípé gbogbo ìjọba àwọn ó máa ṣègbè lẹ́yìn ààrẹ bọ́lá ahmed tinubu láti máa kín iṣẹ́ ìrètí ọ̀tún rì ní hope agenda èyí tí wọ́n gbé dání láti máa kín lọ́wọ́ láti pín mùdùmùdù ìjọba àwa ara wa délé dóko kí iṣẹ́ ìjọba ààrẹ bọ́lá ahmed tinubu kó lè máa hàn ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan bí hope uzodinma gómìnà ìpínlẹ̀ imo tó jẹ́ alága gbogbo àwọn gómìnà gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc bó ṣe sọ̀rọ̀ náà di mímọ̀ láàárọ̀ tèmi ni leadership Saturday let's relaaro yi
0: mo ko nu we royin te si waju laaro inu we royin Saturday punch laaro yi won ni akin so fun toyin gege ko gbe to fun emi yo so nkan to ba fe so jade lenu ni je je we pe won ni koju ma ri bi gbogbo ara logun e awon olugbe ati awon to rin oju na kan laarin ipinle enugu si lo makode o ma tin ke gba jade si ijoba apapo pe edakun ati ijoba papo ati ijoba ipinle won ni ki won saanu awon lori oju na kan ti won pe ni afo makode ya ko ti se maro se ni ati obolo afo eba amufu nkalagu road won ni oju na na o ti baje won ni boju na na se wa baje o ti fun awon amokun se kalanfani lati ma da awon eyan lona won ni bo se nji awon eyan gbe ni won gba towo ara won ni agbegbe be won ni won da oko lona so be si ni digun jale ni agbegbe be idire ti awon olugbe ati awon to rin oju na na ni joba apapo ori idobale la won wa awon okunrin awon obirin lori ikunle la won wa won ni apa ijoba ipinle won ni ko to oju na to pe oju na ijoba apapo ni won ni bo se nse gbogbo awon oju na kaakiri ki won wa awon ki won wo awon se laanu lati pe won se oju na to wa laarin ipinle enugu sílùú makọdí inú ìwé ìròyìn sátọdé punch ìròyìn òun bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
2: A dúpẹ́ fọlọ́run tó fún wa tààrọ̀ tòní ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa dúpẹ́ lọ́wọ́ olóòtú wa fún tààrọ̀ tòní àti èmi tọ́pẹ́ ajayi lolóòtú mẹ́mẹ́ súnù nìyẹn. A dúpẹ́ lọ́wọ́ gíwá wa alàgbà.
0: Ó ti wọlé
2: ọgá wa gba alàgbà. Fatile
0: Gbenga Fatile won wa bi bayi
2: pelu wa
0: omo ye ku se ma tesiwaju
2: beni akin pupo e ku ado ti wa abdu fatah abdu gafar lo ko todo ti mi aga code me
0: bele won de pa esi mi won ni kere o e fe ti se kede pataki yi won ni awon Lagos Island Oje Special Task Force won se ikilo fun awon mo wole iyabo ekun awon omo gonfe ati awon omo elegbe okukun bipe ki won yago gedegede ni eto kan ti won fe se ni ti won pe ni aisan agan ni ojo kokondinlogbon osu kejo oni ode yi to fe se ni agbegbe be o ati abode oko possession egungun egungun lo nsalaye e to ma waye ni ogbon ojo osu kejo odun ta waye won ni gbogbo eyan omo gonfe ma lo darapo ma won to nse isese lagbegbe be o bodu egungun se njade ati gbogbo e to fe se
2: won ni
0: aisan agan to fe waye loni won ni awon fe ra awon omo gonfe nbe o en to ba mu bayi won ni yo ma be egbo lo ni won fa le awon agbofiro lowo ni bi alaga won honorable okanla won la wa ati gbogbo apapo Lagos Island Oje Special Task Force bo se ni ki a ma so fun
2: yin la security ni oro security
0: ani e ma de be eyin mo gan fi atoyin me lejo awon ofe yin be o aisan agan to be se leyin atodu egungun dola won ni awon ofe yin be ma wa da be ru o
2: ilu wo niyan na
0: Lagos Island
2: Lagos Island
0: Lagos Island e ma de ko loju jo ni o ma wa be o a dupe lowo Olorun oba laaro tun ni se igbagbe awon ago mesan awon ni a ma kure fun lori eto rere tiwa ago mejo abo ni eto asi lati waju ibagani ati belo ashu loruko tebi blessing aluko ati incoming iyawo tutu
2: kende
0: inshallah bi kura sila olowa ni dere e se po 1036 ire o

bá wúwú wo ara lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ló sì wà ní aládùn kẹrin fáwọn ẹgbẹ́ ẹgbẹ́ àwọn dókítà ní nàìjíríà kò pẹ̀lú ṣálátẹ̀ oògùn ibà láti lè ṣe ṣìlénà ẹtìkẹ́ tí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ mẹ́ta kò sí dókítà rẹ̀ ṣálátẹ̀ gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.

0: gbogbo ohun tí ọlọ́run bá ń ṣe kọjá gudugudu méjì àti ìyá mẹ́fà torí pé ta bá ní ká wò ó láti ilẹ̀ wá bí ọlọ́run ṣe ń ṣe iṣẹ́ rẹ̀ á rí i pé kò lóhùn kà ni kò láfiwé ni bẹ́ẹ̀ ni ò sì láfijọ ọlọ́run bá a máa dúpẹ́ náà eré ni àwàdà nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí nígbà ìṣèjọba gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ èkó babatunde fasola ẹ̀yin akọ́rò ìpè bọ́yá bí wọ́n bá ti di pé tòwaba náà bá kó gbá sílé tí wọn ò sí lórí àlééfà mọ́ ètò yóò ní máa lọ mọ́ ṣùgbọ́n bàbá náà lọ ètò yóò máa lọ àwọn ni wọ́n sì dá ètò yìí sílẹ̀ àwọn ni wọ́n ní eré gbọ́dọ̀ máa jẹ́ ti gbogbo olùgbé ìlú èkó àdúgbò nàìjíríà lápapọ̀ láti bẹ̀rẹ̀ ètò eré ni tiwa ní ọjọ́ kọkànlélógún oṣù kẹrin ọdún 2008 eré ni àwàdà ni ètò náà sì pé ọdún méjìdínlógún nígbà bàbá náà lọ ètò yìí ọlọ́run ń ló ṣe dá ká máa gbìyànjú àti máa dá nǹkan tó dálẹ̀ torí n tó bá dálẹ̀ léni ọmọ tí ó bí n tó bá gbé kalẹ̀ ọmọ ẹni tí ó já nfa ni rẹ̀ àyìn ọlọ́run bá lógun pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló ti sọ pé àwọn já nfa ni ètò yìí o àwọn èèyàn tí ó yẹ pé wọ́n ń kan sára sí ọlọ́run bá lórí ètò yìí ò ló ń ka o tó ń sọ pé ètò ìṣe àwọn lóore lórí pé ire ni tiwa ni ẹ̀yin tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà ń di ètò yìí àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ ni àwọn tó ń gbé dá lọ́wọ́ àwọn tó tún ṣe àtàwọn tó tún nífẹ̀ẹ́ sí ire òní kú lọ́dẹ̀ẹ́ yìí láṣẹ máa kan sára sí àwọn tó yẹ pé wọ́n jẹ́ kí ètò yìí ó kú nígbà tí gómìnà Babatunde Fasola forí àlééfà sílẹ̀ tí wọn ò sì ṣonígbọ̀wọ́ wa mọ́ àwọn kan sì tẹ̀síwájú wọn ní ètò yóò gbọ́dọ̀ kúrò lórí atẹ́gùn tó láwọn gbádùn rẹ̀ alágbára ọlọ́run bá ẹ̀ ní kú láéláé ẹ̀ ń gbádùn rẹ̀ torí pé ẹ láǹfààní àti gbádùn ara yín ni ẹ máa gbádùn ara yín bẹ́ẹ̀ ṣe ń gbádùn ètò rẹ̀ tí wọ́n ti máa gbádùn ara yín ayé ọmọ agbádùn ẹ̀yìn náà ẹ̀yìn náà sì máa gbádùn ayé láṣẹ ìmọ̀ràn adúpẹ́ lọ́wọ́ yín o torí pé a mọ rírì orí tẹ ẹ ṣe fún wa bàbá wa alájí ọ̀túnba adéwálé sọ́bàánà balógun ẹ̀ ṣe o kò ní tán lọ́wọ́ yín kò ní fẹ́ tán lọ́wọ́ yín kò ní tán dín kò ní fẹ́ tán dín láṣẹ ìdùmàrè ẹ máa mówó nowó ni ẹ sì máa rí ṣe lágbára ọlọ́run àwàlà sábà náà wálé ọmọ balógun o ọkọ bọlá ńlẹ bẹbí o lẹbí mọ ara ń bàbá oyídà ìṣe àdúpẹ ọlọrun bàbá dúró tì yín ẹ ní ṣiṣẹ láéláé ẹ máa mọ ṣe ní bàbá wa lágbára ọlọrun ọba ẹ yá kárí àkásù ní sùúrù lére nílẹ̀ ẹ̀sà òbánà àtọ̀dá balógun àtọ̀dá balógun àtọ̀dá balógun ẹ̀sìn mi kárí àkásù ní sùúrù lére nílẹ̀ ẹ̀sà òbánà àtọ̀dá balógun. Ó délé àwàrà o àwàrà wálé àwàrà o. Bàbá a túbọ̀ ní pẹ́ lágbára ọlọ́run bá ẹ̀ṣẹ̀ mi kú àdúró sí wa. Olóyè oyè inú gan Olúṣẹ́gun Babatunde àwọn ayé mọ̀ wọ́n sí ariri makọ̀ àwọn ẹgbẹ́ wọn tí wọ́n jọ ṣe dàgbà wọn pè wọ́n ní ṣẹ́gun lọ́ọ̀yà wọ́n tó jẹ́ iṣẹ́ máa pè wọ́n ní gbòòrì ẹ̀ gbàgbà ẹ̀ gbébọ̀ díẹ̀ owó bàbá dámì. Òun ò kí tó. Bàbá a túbọ̀ ní pẹ́ o gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ni bàbá ìmọ̀ fún wọn káàdì pípé ẹni bá kọrin tó bá ti wà lọ́rùn wọn á ní ká fún wọn káàdì pípé èyí tó tún wọn máa ń ṣe ni pé wọn ní ànísẹ̀ ètò yìí gbọ́dọ̀ máa lọ síwájú ni pé kò ní kú láéláé kò á sí ọdún tá a ti máa ṣe náà tó yẹ pé wọn ò ní dùn wá nú bá àjọdún kérésìmesì jọjọdún àjíǹde kọjọdún lẹyà bọjẹ tunu àwẹ kódà bọjẹ ọdún ìṣẹṣẹ náà gbogbo ẹ̀nà bàbá náà sí wa lágbára ọlọ́wà kò ní tán lọ́wọ́ yín o kò ní fẹ́ tán lọ́wọ́ yín lágbára ọlọ́wà bá kò ní tán dì yín kò sì ní fẹ́ tán dì yín láṣẹ ìdùnnàrè ẹ máa mówó nowó ni àdúgbò ẹ̀pọ̀lọ́ wọ̀ yín. Ẹnjiníà Pítà tó yan mọ́tọ̀ṣọ́ small body big engine tẹ bá ń gbọ́ fìlà funfun bàtà funfun gbo ẹwù funfun ṣokoto funfun. Bàbá funfun ni o torí pé àbá gbogbo nǹkan tí máa ń bẹ̀rù pàtàkì ó kan àyà wọn ni sẹ́ àníyàn ọ̀gọ́dọ̀ jẹ́ nìkẹ́ni tó bá yẹ pé Nàìjíríà bá mọ rírì wọn jù ni kọ́kọ́ gbé wọn sínú ètò pé ẹni ẹ máa fún wa nímọ̀ràn bí ìyàwó ṣe ní jẹ àwọn èèyàn torí pé kí ó máa ń dùn ó máa ń ká wọn lára kí wọ́n rí i pé ẹnìkan ń banú jẹ́ yìí máa ń wọ̀n kọ́ jẹ́ pé owó ògbà kí inú ìrànṣọ́ máa dùn ní inú yóò ní bàjẹ́ láéláé aṣọ àlàlẹ́ rọ aṣọ àlàlẹ́ wọ ọmọrẹ́ òní dìbò sáà láṣẹ ìdùmarè torí pé inú yín ó funfun bí ẹmu ni ìsàlẹ̀ ẹkùn yín ó dàbí tákàdá ni lágbára ọlọ́run ọba lágbára ọlọ́run ọba ọmọrẹ́ òní dìbò sáà láyé yìí ara yóò ní fẹ̀rẹ̀ yín lára ẹ máa mọ̀ ṣe ni lágbára ọlọ́run ọba. Ọmọ tọ́ṣọ̀ ń bẹ lóde ẹ̀rù lè bà wá o. Ọmọ tọ́ṣọ̀ ń bẹ lóde ẹ̀rù lè bà wá o. Agbára ọlọ́run ọba kò ní bàjẹ́ fún yín o bàbá àádúbọ̀ ní pẹ́pẹ́pẹ́ láṣẹ ìdùmarè ẹ ṣeun ẹ kó àdúró tì wá. Ìyí máa wù wọ́n ń bọ̀ gbogbo káwọn yẹn sá máa yọ̀ agbára ọlọ́run ayọ̀ yín ò ní ìbànújẹ́ ẹ ṣeun kó àdúró tì wá. Alhaji Prince Dowo Onikoyi Johnson Bintin Layi Construction àwọn ni wọ́n jẹ́ akọ̀wé ètò ayẹyẹ fún àwọn àjọ ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó NURCW Lagos State Council bí wọ́n ṣe wá jẹ́ ọmọ onímọ́tò yìí ẹ lè rí wọn kẹ gbàgbọ́ pé ọmọ onímọ́tò ni wọ́n mi ò sọ pé àwọn ọmọ onímọ́tò ọ̀dà o ṣùgbọ́n kan ni won ko ko ba hale ka gbogbo nkan leso leso leto leto te ba be pe akilo te se je eyin ma so pe ah bintin laye ko ni abajo te ba wa gbe ise fun won ni ise agbase e sona ni e ba wa sona ni e ba ko le ni e ba wa gbogbo won a se ni rin gidi ni a te ba gbe ise fun bintin laye construction elosun
1: elosun ise owo won da
0: won a fo to nu se won a tun se ni ise ikose mose won tun ma se to je pe eyin na e tun ma kan sara si olorun oba baba lagbara olorun ba ani padanu yin lagbara olorun ba ah e dagbe dogbo
1: amen
0: lagbara olorun ba yesi ma mu se e ni sise lase imari adupe gan lowo yin o eyin no ni to wo yin
1: amen
0: evangelist bola odu bola aka bola odu baba olomo fe ni gberi be alukuru awon vigilante group of nigeria e ka te ko vgn lo nje be baba akiyin akiyin o e ko aduro ti wa ngogbo ko nigba ton ma gbo wa tinu ni dun be ni o ma so pe je bi o e se to ko lo wa bi se ni e ma ni wa no ah e se wo be ni e to wa ku o ko si ni ku e no ni ku la la gba olorun ba se adupe o
1: se
0: adupe o no ni to wo yin lagbo bo yen lati leyin wa patapata olorun bo ni para leyin e to je wi pe e no nti wa leyin lona kan tabi ikeji aki eyin na o
1: tori
0: orisirisi ona lawon yen fi ko si ba ta ba fun yan lowo o ni awon ona mi ta won yen fi ntiyan leyin adupe lowo yin e ku aduro ti wa a nigba gbe wa le ise yi ti won se fi po le won ti wa leyin daada nigba ti won wa lori eto won ti wa leyin won duro gbagbagba
1: ni
0: alaju habalade akosilo ma alaso nla
1: e
0: ku aduro ti wa eyin gbogbo bi te ba n lo pata e ma ba na olorun ba pade ba se edumare a ti gbe wa le ise wa tutun na awon ti won ti egbon ma ti to ileyin tori ka be to mu to won ti ponrin ni ojo mo ojo pe ojo abo ti pe no oye mi oye won o si ya won to ye na en ti oba waye we ti wa dupe lowo gugu ara ti leyin kan sapata olorun bo ni pa leyin gugu ala se mi ire ti wa re o bond fm na lawa 92.9 radio fe so apo to n neye gbo lori ategun

0: ẹ̀tẹ̀ tí wájú sà.
1: Ojú ti bàbá lọ́wọ́ ọlẹ́ tọ́lọ́dẹ yìí ò pé kú. Ọlẹ́ màdé kù lọ́wọ́ tó kú. Ọlẹ́ màdé kù lọ́wọ́ tó kú. Ojú ti bàbá lọ́wọ́ tọ́lọ́dẹ yìí ò pé kú.
0: Ẹ̀tẹ̀ sí wájú. Ẹjẹ́ àgbẹ̀pàdé sọ́rọ̀ tó ń bọ̀ ò ṣe gbọ́. Ẹ ṣeun 08132377749. Mo kí ọ rárá pọgbá, ọjẹ́ mi rárá pọgbá. Mo kí ọ rárá pọgbá, ọjẹ́ mi rárá pọgbá. Kékeré òrò rẹ̀ ń wò lágbàánú. Bí wọ́n bá jí wọn adáwèsè, wọn adáwèsè. Ibẹ̀ là kọjọ́ mọ̀jẹ́ túndé. Gani ẹ̀tọ́ ọmọ bílẹ̀ Ayabashiru Ayabiru Ayabashiru Ayashiru. Mo kí ọ rárá pọgbá, ọjẹ́ mi rárá pọgbá. Mo kí ẹ onírẹ̀rà pọgbà, ó jẹ́ mi rẹ̀rà pọgbà. Kékeré òrò rẹ̀ wọn ò lágbàánú. Bí wọ́n bá jí wọn adáwèsè, wọn a sì dáwèsè. Adé á fún ìjọbara tí ó dẹni àjíkí. Ìjọbara ó wá dunlẹ̀. Ẹ jẹ́ ake baba, ìjọbara ó dunlẹ̀, ẹ jẹ́ ake baba. Ṣé rí ohun tí Fáńsọ ń bí lénìí? Ifá ní ẹni tí a dá ọ̀bàrà méjì yìí fún Ifá ní òun pèrè Fẹ́lẹ́yìn. Ifá ní òun pèrè ọlá fún, òun pèrè ọlá fún. Ifá ní òun ó sọ ọ́ déèyàn pàtàkì láyé. Ifá ní òun ó sì tún pe ire àìkú fún òun tọ̀hún. Ẹ jẹ́ ká wo àwọn nǹkan tí Ifá ṣe lálàyé. Abẹ́ ẹ̀ gbọ́ ni. Ire ọlá ire ni o. Ire ọlá ire ni. Ire ìdí èèyàn pàtàkì láyé ire ni. Ọ̀tọ̀ ni kéèyàn ní ọlá, ọ̀tọ̀ ni kéèyàn ní ọlá. Ọ̀tọ̀ wa ni kéèyàn jẹ́ èèyàn pàtàkì láyé. Àìmọye àwọn olówó àwọn ọlọ́lá ọlọ́lá tó yẹ kí wọ́n ṣe èèyàn pàtàkì. Àìsmọye àwọn èèyàn pàtàkì tó yẹ pé wọn ò ní ga, wọn ò ní go, wọ́n sì ṣe èèyàn pàtàkì. Ṣùgbọ́n gbogbo rè pátápátá òun ni Ifá pè fún ẹni tá a dẹ́fà yìí fún. Ibi tí Ifá wa tún wá tó tún wá borí gbogbo ẹ̀ ni pé Ifá tún wá pèrè àìkú fún tọ̀hún. Ìyẹn ni pé òun tọ̀hún ò ní kú lémèrè, kò ní kú léwe, kò ní kókó panṣágà. Bí Ifá ti wínu. Mo jẹ́ ohun rárá pọgbá, mo kí ohun rárá pọgbá, ó jẹ́ mi rárá pọgbá. Bàbá ti kí ni náà láṣẹ jẹ níjẹ bẹ́ẹ̀. Mo kí ohun rárá pọgbá, ó jẹ́ mi rárá pọgbá. Ìyẹn ni pé bọ́ba kí mi ní kí ààbò sí, bẹ́ẹ̀ mi lọ́ bá jẹ níjẹ ààbò sí kò léèwọ̀. Kékeré òrò rẹ̀ wọn ò lágbàánú. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ òrò rẹ̀, ṣùgbọ́n àwa tá a mọ̀, a lè ṣàlàyé pé tá a bá sọ nípa kí ẹyẹ kéré láyé, òrò rẹ̀ ló kéré jù láàrin àwọn ẹyẹ. N ló kéré jù. Ṣùgbọ́n àti bàbá àti ìyá òrò rẹ̀ àtọmọ òrò rẹ̀ ẹ lè dá. N la ọmọ kékeré máa ń kọrin fún ẹyẹ òrò rẹ̀. Wọ́n rò pé ọmọ kékeré tó ráwọn ọmọ kékeré gbàgbọ́ pé ẹyẹ àwọn táwọn jẹ ọmọ kékeré lóró rẹ̀ nígbà tí ò tóbi náà máa sọ pé òrò rẹ̀ ọmọ ẹyẹ. Torí wọn kò sí àgbánu àwọn ẹyẹ wọ̀nyí. Wọ́n wò pé ṣé báwo la ìfẹ́ mu bàbá nínú ọmọ òrò rẹ̀ àti ìyá òrò rẹ̀ àti torí pé gbogbo wọn rí bákan náà. Àmọ́ bí wọ́n bá jí báyìí, wọ́n á dáwèsè, wọ́n á sì dáwèsè. Ẹni tá wá dá ṣẹ́rí òjò ọ̀bàrà yìí, wọ́n ní òun ló kò mọ bó ṣe fẹ́ ṣe. Wọ́n wá mú èjì, mú kẹta, gbogbo ara lọ. Ǹjẹ́ òun lè dẹni àpèsè báyìí láyé òun? Torí pé ojú táwọn yẹn fi ń wò òun, ojú ẹni yẹpẹrẹ ni. Ojú ẹni tí ò tó nǹkan tó dàbí ẹyẹ òrò rẹ̀ tó kéré jọjọ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Òun kéré, kí lòun wá ṣe báyìí? Wọ́n ní yóò ní láàrí, wọ́n yóò dẹni yìí, wọ́n ní yóò sì dẹni yẹ̀, ṣùgbọ́n ẹ̀bọ ni kò rú. Kí lòun arú lẹ́bọ? Wọ́n ní kó ní ẹyẹ lé, kó ní ẹyẹ lọ́pọ̀lọpọ̀ lẹ́bọ. Wọ́n ní kó sì tún rú àgbébọ̀ adìẹ. Wọ́n ní kó rú ewúrẹ́, wọ́n ní kó rú 16 ló bá rúbọ. Nígbà tó rúbọ tán ló bá dẹni àpèsìn. Gbogbo ayé wa bẹ̀rẹ̀ sí pèsè yín bí ọba. Ifá yìí pé ẹni tá a dá Ifá yìí fún ó lòun sọ ohun tó ń dọba o. Kò dìgbà tí wọ́n bá ṣe jáwé kábíyèsí léèyàn àbí tó bá gbádé lè kó tó dọba o. Ibi tí wọ́n bá wà yóò máa ṣe bí ọba ni. Ijó ní ó wá ń jó ayọ̀ ló ń yọ̀ o. Àwọn baba lọ rẹ̀ wá yin Ifá, Ifá wá yin ọba ní wáyé. Ẹsẹ̀ tó náà bá ìjó fà á, ó ní mo kí ọ rárá pọn gbá ọjẹ́ mi rárá pọn gbá, mo kí ọ rárá pọn gbá ọjẹ́ mi rárá pọn gbá. Kékeré òrò rẹ̀ wọ̀n lágbénú, kékeré òrò rẹ̀ wọ̀n lágbàánú. Bí wọ́n bá jí wọn adáwèsè, bí wọ́n jí wọn sì dáwèsè. Adé á fún ìjọba àti ọ̀dẹ̀ ní àjíkí. Ejí ọbara ọwọ́ àdùn nílẹ̀, ẹ jẹ́ kí bàbá o. Ejí ọbara ọwọ́ àdùn nílẹ̀. Jẹ́ àtẹ̀mí àtẹ̀yìn àtàwọn tó gbogbo apáta àdẹni àjíkí, àdẹni àjíkì, àdẹni àjígẹ̀, àdẹni àjígbé gẹ́gẹ́ bí ọmọ tuntun láṣẹ ìdùnmọ̀. Ire ọlá, ire ọlá, ile eku ba le oro olohun o pese e fun wa o a wa de eyan pataki laye a wa de eyan to je pe ayo ma wari fun ire eku wa je fun wa a ni ku laye lara se pa ise ti fa ni je fun yin laaro yin gbo eyin ti e n gbo ese fa ile ni e ti de ni aiku e ti de ni ajiki e ti de ni ajiki e ti de eyan la ti de eyan pataki e wa ni ku laye laye la se edumare ti fa ni wi fun yin kama ate si waju lori ti abala awon to nkorin fun wa awon to murin ko 08132377749 kingson ade ti kuro oku baba wa taiwo idris taiwo baba mi gba nonsense oku alaja ologbe bati lo alake oku ologbe ligalim kaiba ati chief commander ebenisa obi e ko ojumo o oruko yan de tin pe wa gin garu juju lati machine ni wo le fe ko fun wa na oni ta ko wa dile ni chief commander ebenisa obi professor

0: Hello, sir. Ẹ tẹ̀síwájú. O ti pẹ́ ẹ̀mọ́. Ẹ ò gbé ti lọ ẹ ọkọ̀ kan ni. Ìyẹn tó bá ti wá lóòjọba yìí ó tún dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Ẹ ti gbọ́. A ní gbogbo ló ti lọ. Tó bá ti lè kọ kan nú ọwọ́ yìí ó ti tán. Ẹja ìsọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣeun. Ẹ ṣeun, sir. 08132377749. Olodun kọ ni won se ori wa rorun lati kọ e ka ro sa yes sa oruko yẹ to tin pe wa peter rimon latagege ara n pe orin eyo kan na lo kun le meji lo kun le oku baba mi wa nsa mati ara akele fe ko e fe ko waka oda oya o
1: awon so bi lai

0: sanlogode o olokoro joba ninu ahere osipata bala re lawo o sanu to le sare jule le lo
1: bond fm 92.9
0: ni iwa ga osipata mogbo e sa ma tele wa ka lo
1: o la be gba ta ko ile yi gere
2: ilé-iṣẹ́ bond fm 92.9 tẹ̀síwájú láàárẹ̀ pẹ̀lú àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan aago mẹ́wàá tí kọjá ìṣẹ́jú márùn-ún báyìí ẹ jẹ́ ká lọ sórí ètò ẹ fọ̀rọ̀ lágbà ọba mẹ́kúnnù ti wà ní kalẹ̀ alhaji akeem hamzat balẹ̀ lẹ́rú ẹrẹ́ńkọ́ ṣọ́ńbọ̀ lọ́nà ní adédèjì olùyege tí wọ́n jọ mọ́ àtúkọ ètò náà lórúkọ tún jẹ́ ọlálẹ́kan tí àjọ jẹ́ akéde ètò láti dájú dé aago méjìlá àbọ̀ ganiat belo ashu loruko temi akusimi pe ose e je ka lo sori eto e foro lagba bayi agbodunun

0: ló bá ṣe pé ṣàjẹ́ ló láyé ẹ jẹ́ kájọ máa ń pọ́.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe ń tẹ̀síwájú láàárọ̀ lórí ètò iléeṣẹ́ Bond FM 92.9 aago mọ́kànlá ti lù ní báyìí. Jẹ́ kí a lọ pàdé Ayọ̀kúnlé Ajayi àti pásítọ̀ Akínbọ́làdé lórí ètò ẹ̀tọ́ mi tí ó máa ṣàlàyé fún abáwọ̀ la ṣe lè mọ ẹ̀tọ́ wa àgbọ́dúnú.

ayé òṣùpá. Ó ríro gbagba kọ̀ǹkọ̀, kọ̀ǹkọ̀ ni mo rà, kò rí mi máa kọ re, ibi ni ó máa kọ látòní dọ́jọ́ alẹ́ mi, ayé òṣùpá. Á ẹ̀dárọ̀ agbàgbàgbà, ẹ̀dárọ̀ agbàgbàgbà, ọ̀kẹ̀dẹ̀ agbàgbà ni mo rà, kò rí mi máa gbà rí, kí ni ó máa gbà látòní dọ́jọ́ alẹ́ mi, ayé òṣùpá.

0: kí ló tún rí tọ́wọ́ fẹ́ fi tó wà létí kí ló ṣe àlàbí tó fi mí kalẹ̀ bẹ́ẹ̀ àgbàlagbà tó bá wò sùnsùn tó bá mí kalẹ̀ orí nǹkan ni ohun tó bá rí ni ojá bára wa sọ̀rọ̀ hùhùn nínú ẹlẹ́dẹ̀ lọ́wọ́ bí wọ́n ayé le pẹ̀lú ààrẹ mẹ́ka ògúndé kò fọ̀rọ̀ tó rí hàn mí bàbá ògún gẹ̀gẹ́.
1: ó ṣeun ẹ̀rẹ́ àjẹ́ ìrọ̀lẹ́ oògùn ọ̀rọ̀ tó mú bá lẹ́kùn hùhùn ó kọjá ohun àpérò fọmọlé ọmọ àlébà sí pérò ó ìyàwó lé o gbọdọ yọjú síbẹ bó bá yọjú síbẹ àbùkù ní ó kàn ọrọ dùngbẹ kan bẹ nìkùn tí ń jà rìnrìn nínú ọdẹ ohun tó ṣàgùntàn tó fi kó fún bọrùn bó bá ṣe wúrẹ ní ìbámu àti dénú àtàkì ojú ẹ rí màá bókó tó fi gbé bọnu.
0: àlàbí ògún ọmọ ògún rìn ohun tó ṣe bàbá láwo tí ń fi sunkún dífá bá a bá wò.

kí ẹ̀yẹ lẹ́gbẹ́ mi kú débí àsìkò yìí òdòdó ẹ̀yẹ ni ètò tí ẹ̀ tẹ́ ti gbọ́ ní bob fm 92.9 tiwantiwa lórí ètò yìí ni àwọn ọmọdé ti máa ń kọ́ ẹ̀kọ́ sí nípa sísọ èdè abínibí wa ẹ̀yẹ lẹ́gbẹ́ mi ǹjẹ́ ẹ̀ ń gbé àṣà àti èdè yorùbá lárugẹ bí orúkọ tèmi ni omidan adéọlá mákindé

Bekanuku. Oh, whoa, Ak Bekanuku. Oh, whoa, Arambada on your jay. Oh, Jan, your law, my Jan, your law. Oh, don't go bassin' it. Can you tell me my tobacco calling you? Oh, Nika can't, Jerry. Oh, you dance on Bobo. Oh, Nikoko. Ṣùgbọ́n kò ṣe bí pani ẹni kan jí wọ́wọ́ ní ọkọ̀jú ràn alákejì àlejò lówó owó kò níran owó ní sọ mọ́dí bàbá owó ní sọ bàbá dọmọ owó ní sọ ẹ̀gbọ́dàbúrò bí olówó bá ń sọ̀rọ̀ tẹnu ẹ̀ bá ń wa ìtọ́ wọn ní ṣe ló fi ń yọ̀ ni olówó ayé o bí tálákà bá ń sọ̀rọ̀ tẹnu ẹ̀ bá ń la iná wọn ní kò lọ sọ eré agbẹ́jẹ́ mọ́wọ́ tani ofun ni mo ro un ti o fe wi osini je tani mo ori owo ni je mo bo otan ara owo kan pa ko se ma ni ni owo oko eniyan leni ti ko lowo lowo o la fi n kole o la fi n tomo o la fi n gbeyawo ma fo gbeyin loro mi oluwa je n rowo fi se orere ami ase e seun o

ètò tòní mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ mi tí a jọ wà lórí ètò tòní tí a bá fẹ́ kópa lórí ètò òdòdó ẹ̀yẹ pàápàá jùlọ ẹ̀yin iléèwé ẹ pé olóòtú sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-854-1065 ẹ jẹ́ kí a tún pàdé àwọn akẹgbẹ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò òdòdó ẹ̀yẹ orúkọ tèmi ni omidan adéọlá mákindé ó dẹ̀bọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi.

0: pàdé ṣiṣẹ́ agbára ká máa lò wọ́n nílùú ẹ̀rú tàbí ká máa fi ìyà jẹ wọ́n. Àwọn ọmọ wọ̀nyí àwọn ni ọjọ́ iwájú wa lẹ́yìn wa ọ̀la. Àjọ àgbáyé yẹn United Nations pàápàá wọ́n fajúro gidi sí kí a máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára kódà ìjìyà tó gbókun ń bẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà fún ẹni tí ọwọ́ bá tẹ̀ tó ń fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
1: Tọ́ mi ò mọ ni a jẹ́ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o.
0: Ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o nítorí pé ojúṣe gbogbo wa ni ojúṣe tèmi ojúṣe tiẹ̀ láti rí pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
2: Káàárọ̀ sà.
3: Ẹ káàárọ̀ madam. Kí ló wà nínú ọkọ̀ yín?
2: Kò sí nǹkan kan sà, kò sí nǹkan kan. A kàn ń jáde lọ ni.
3: Kí wá ló ṣojú àwọn ọmọ yín tó fàrò báyìí?
2: Ebi ló máa ń pa wọn sà, ebi ló ń pa wọn.
4: Ọ̀gá ọlọ́pàá àwọ̀ yìí máa sọ ọmọ wọn. Wọ́n fẹ́ kó wa lọ ọdún òjì kejì lọ fi wá ṣiṣẹ́ dí o.
3: Ó ya ẹ bọ́ sílẹ̀. Ṣé ẹ lọ́jọ́mọ gbé ni àbí?
2: Ó ti ọ àjọmọgbé o, àwọn ọmọ mi ni wọn kàn parọ ni.
4: Àìsọmọyín.
5: Àjọmọgbé ọ̀daràn, òṣìkábíamọ, yẹ ṣe bímọ tó bá jẹ́ ọmọ rẹ ń kọ.
6: Ìkéde yìí wá láti ilé iṣẹ́ Bond FM 92.9, ẹ̀jẹ̀ àmójútó àwọn
7: ọmọ mi wá. Bond FM 92.9. Bond FM 92.9.

0: Agomejila o san ti lu e ka san o haku isimi oni iroyin apapo re to nde se ti gbo yin lati le sebond fm 92.9 keja ni pe leko siwaju e gbo kuku to nbe ninu ina won ti ro awon gbe ile eko lati mu imo to wa yika won ni babara are bola me tinubu pase wa ki won lo to pepe ilana gbogbo bi owo ti se wole leka eto isejoba lojuna ati gbogun ti wa jebanu joba apapo gbe igbimo olukuni ni ijanu kale lati gbogun ti aisan onigba meji eyi to gboji kan nipinle kasina ati pinle kano nile okere aisan ebola ati tonde ekun meji kan o ni ile olominira kongo wayo he inori e lakotun Latin Abdul Fattah he Abdul Gaffar Ito gbele ngba ta wo lososu ele taru iru re ti won ji pada ti waye loni nipinle Eko to si waye lopolopo ijoba ibile to be nipinle Eko rin ta gbo so pe awon loga loga lenu ise oba ni won le waju ijoba ibile won lati seto imototo na agbe pe aya gomina ipinle Eko dokita ibijo kesun olu ati igbakeji gomina ipinle Eko dokita Obafemi Hamzat ni won wo sapo bi eto imototo ti se lo ni ijoba ibile amuwo odofin atawon agbegbe ni ipinle Eko be ni olori awon osise oba nipinle yi ogbeni bodi aguru na se amojuto imototo ayika agbegbe barija be ni akowi agba fun ofisi ajo tori si imototo ilu Eko abileko Mobolaji Gaji na se amojuto imototo agbegbe wela Ade Toke ati Emmanuel Church Street to fi mo omo buku ni agbegbe New Garage akowi agba fun ofisi ajo tori si oro ilu abileko Sukomi Oyegbola so di mimo nipe ko dara to bi awon eniyan ti se ya obun lawon agbegbe kan ti won osibikita fun imototo ayika won ni oro re nbe lori osise o so di mo pa won ma tesiwaju lati moju to ayika ti ayida ipinle Eko ewe ni bamo pelu ofin eto imototo ayika ipinle Eko alaga ijoba ibile surule ogbeni Bamidele Sulaiman Yusuf ti lewaju awon iko onimototo ijoba ibile re lati wo sapun ayika owo ayida ijoba ibile surule lati fo omo tuntun ni okoda ibudo ti won dale nu si ni agbegbe oju elegba itire ni won fo mo tuntun lati de na isan aifojuri ati eyi to se wo ogbeni Yusuf Bamidele ni igbakeji re Prince Muiz Dosunmu se asoju re nle ti won si ro awon araalu lati gbe ewu imototo wo ki won se gaya si idoti obun pasi osio nilu Eko won ra awon igbe na lati ma jade lorekore papa ni ipari osu lati ma fo ayika awon motori toni o lati dena isoro mi ale agbara ya shobu alagba Dosunmu tesiwaju eje agbon ti won wi
1: ise ti won ni si eto eko ni agbado kede yi lo ni won se ni ade eko
0: ninu oro re nbe adari iko tori si mototo ni joba ibile suru lere abileko motara afarabi oki awon agbegbe kan ti won se bowo fun eto imototo olosoosu ti ijoba ipinle Eko ji pada eja agbon ti won ni so
2: ki won gbe oju lati se daga won le gbo ebe oke ni won to bo to ni nkan to ri ola won na
0: awon iko onimototo nijoba ibile suru lere fi akoko na ro awon alen loro lati daju pe imototo ayika awon je won logun ewe alaga ijoba ibile agbado oke odo LCD ogbeni Abiodun Jimo Isola ejigbade ti so di mimo pe ogun ayiraye ti awon obi le fi le fun awon omo won na ni eko to ye kuro to si kun kekeke fun ironi lagbara re Abiodun ijigbadoro Isola o kede iyonda form 500 to je ti GC form fun awon omo èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kejì irú rẹ̀ lójú náà àti jẹ́ kí wọ́n gbaradì fún ìdánwò àẹ́ẹ̀kì mo sọ di mímọ̀ wípé ìgbà ẹlẹ́ẹ̀kejì rèé tí wọ́n yóò pin 500 GCE fọ́ọ̀mù fún àwọn akẹ́kọ̀ọ́ lójú náà àti yọ okun ìṣòro kúrò ní ọrùn àwọn òbí wọn ìjìgbádéró ṣe àpèjúwe ìlàkàkà yìí gẹ́gẹ́ bí ọ̀kan lára ìrúngbà rẹ̀ láti mú ẹ̀ka ètò ẹ̀kọ́ gbèrú sí níjọba ìbílẹ̀ àgbàdo òkè odò ó gbà wọ́n níyànjú ẹjẹ́ àgbọ̀n ohun tí wọ́n sọ.
2: Kí wọ́n gbìyànjú láti ṣe dáadáa wọ́n lè gbọ́ ẹgbẹ́ olókè nínú ìtìlẹ́yìn tó ń bọ̀ torí nìkan torí ọ̀la àwọn náà ni láti máa ya ọmọ kọ́mọ sí wa lọ́rùn àwọn òkú tí wàá ṣe fún wọn náà ni pé ká wá nǹkan kan tó máa fi ẹ̀tú wọn àti láti fi ẹ̀ràn wọn lọ́wọ́ ẹ̀rọ pípa ẹ̀jẹ̀ gba àmọ́ ẹni jẹ́ pé bí èrè àfọ́dì ẹ̀ fún but with this òun gbọ́ lè ní orí ọ̀fẹ́ láti kàwé.
0: Inú ọ̀rọ̀ tirẹ̀ ń bẹ́ alámòjútó ẹ̀ka ètò ẹ̀kọ́ níjọba ìbílẹ̀ náà gbẹ́ni Hafiz Alaran sọ di mímọ̀ wípé ìdánwò mock exam ni ó tún wà nílẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ náà láti gbaradì fún ìdánwò WAEC ọ̀hún.
1: Ìfẹ́ tí wọ́n ní sí ètò ẹ̀kọ́ ní àgbàdo òkèèdè yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe ní àgbè ẹ̀kọ́ tí wọ́n rí àǹfààní yìí gẹ́gẹ́ bí àǹfààní kan tí ó wà láti ọ̀dọ̀ tí wọ́n dẹ̀ mú ilé ìkókó bì kọ́ ṣàṣeyọrí ẹ̀kọ́ ní ìlú èkó.
0: Àwọn tí wọ́n jẹ́ àǹfààní GCE fọ́ọ̀mù ọ̀fẹ́ náà dúpẹ́ lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún wọ́n sì ṣe àdéhùn pé àwọn yóò fakọyọ wọn ò sì ní dójútà alága àtàwọn òbí wọn. Àwọn alẹ́nulọ́rọ̀ ni wọ́n ti péjúpésẹ̀ síbi àpérò tó jọmọ́ ti ètò ààbò ẹ̀mí àti dúkìá lẹ́kùn ìjọba ìbílẹ̀ Badagry West LCDA bí tá a ti rí àwọn lọ́balọ́ba lóye lóye àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti àwọn tí ọ̀rọ̀ ètò ààbò kàn ni alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Ibrahim Yemaran ni ó kó wọn jọ láti rú àwọn àgbẹ̀ láti rú àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ ti zagán àti sàǹgbẹ́tọ́ ní agbára ètò ààbò nígbà tó ń bá wọn sọ̀rọ̀ igbákejì alága ìjọba ìbílẹ̀ náà ọmọ ọba ṣẹ́sí ògúngbẹ̀ ṣàpèjúwe ètò àpérò ààbò náà gẹ́gẹ́ bí èyí tó ṣe kókó tó sì ṣe pàtàkì nínú ọ̀rọ̀ kíni káàbọ̀ rẹ̀ wọ́n kí alápá tìlú àpá ègùn àwórì àti àhọ́lù tìlú kwẹ́mẹ̀ àtàwọn ọba aládé bálẹ̀ ìlú káàbọ̀ síbi àpérò náà tí wọ́n sọ mọ́ wípé kíní kan làgbàdo oúnjẹ kó tó di àkókò yìí ìlànà ìbílẹ̀ tí wọ́n fi ṣètò ààbò láyé ọjọ́ sí làwọn padà sídìí rẹ̀ lójú náà àti dáàbò bẹ̀mí àti dúkìá ní ìlú Badagry kódà àwọn irinṣẹ́ tó jọmọ́ ti ètò ààbò ń za gan ni wọ́n pèsè fún àwọn olórí sàǹgbẹ́tọ́ lẹ́kùn ìlú Badagry àdá àti ọ̀kadà tí wọ́n máa fi ṣọdẹ ìletò síletò tó fi mọ́tò ṣìlá ìtì ayé ọjọ́ sí òru fèrè wísù ni wọ́n kó fún àwọn àgbẹ̀ náà tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ ẹnu wọn bá ti mú pórìn gbèrègbèrè wọ́n sì tẹsẹ̀ lébọ̀rọ̀ rẹ̀ ìdákejì alága ìjọba ìbílẹ̀ náà ni ó kọ̀ wọ́n pẹ̀lú DPO àti ẹkùn sẹ̀mẹ̀ àti CSP olùṣègùn ẹ̀dọ́ àtàwọn mìíràn tó jẹ́ ti elétò ààbò ìbílẹ̀ bẹ́ẹ̀ ni olóyè àhólúyé bernard tó jẹ́ olórí àwọn zagandaho ni wọ́n sọ di mímọ̀ wípé àjùmọ̀ṣe niṣẹ́ ọ̀hún yóò jẹ́ fún gbogbo àwọn olórí tó jẹ́ ti sàǹgbẹ́tọ́ lẹ́kùn ìlú àgbàdárìgì tí wọ́n sì rí àtìlẹ́yìn gbà lọ́wọ́ àwọn alẹ́nulọ́rọ̀ sí ètò ààbò kan nílùú àgbàdárìgì olùdámọ̀ràn lórí ètò ìrìn àjò afẹ́ àṣà àti ìṣe olóyè solomon dozu wọn kò sára sí ọ̀gbẹ́ni yemaran fún àtìlẹ́yìn tó ṣe lórí ètò ààbò náà ojúpẹsẹ̀ pèlé wọn sọ gbọ́n pé ètò ààbò ti yà lárọ̀ ọ̀tọ̀ lẹ́kùn ìlú Badagry. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá sọ pé afurasí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ ti bà tó yẹ pé ká ba dúkìá ń dúkìá jẹ́ kájani lólè ọkọ̀ ni wọ́n yàn láàyò láti bí ọdún mẹ́wàá tí wọ́n ti ṣiṣẹ́ láabi wọn. Àwọn afurasí náà lọ́mọ ọdún 84 Uba Shigoze àti ọmọ ọdún 36 Onyeka Emodi ni ọwọ́ bà látọwọ́ àwọn àjọ tó ń gbógun ti ìjínigbé lẹ́yìn tí CSP Sunday Sirma tó léwájú àwọn ikọ̀ elétò ààbò náà. Àwọn ọlọ́pàá fi ẹ̀sùn kan àwọn èèyàn ọ̀hún pé bí ikọ̀ máa jí ọkọ̀ Toyota gbé kí wọ́n máa jí èsì tó ń bẹ nínú ọkọ̀ àwọn Corolla Sienna Hilux model ni wọ́n yàn láàyò láti máa jí gbé bọ́kọ̀ bá sì ti dákú sí ẹ̀gbẹ́ ojú ọ̀nà gbogbo ẹ̀yà ara rẹ̀ ni wọ́n yóò yọ tán kílẹ̀ ò tó mọ́ o. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Bímbọ́lá Adébísí sọ pé nítòótọ́ ni ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ṣẹlẹ̀ tọwọ́ pálábá wọn sì ti ségi lábẹ́ àṣẹ kọmíṣọ́nà ọlọ́pàá CP Fatai Tijani ní ìpínlẹ̀ Èkó. Ìròyìn àpapọ̀ ilẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ Bọ́ndà FM 92.9 Ìkẹjà nípínlẹ̀ Èkó.

0: ṣùgbọ́n wo tẹ̀mí ló sọ mí di ràn àwọn ojú
1: máàdúró
0: mẹ́jẹ kan máàdúró
2: díẹ̀ gbẹ́nẹ́gbẹ́nẹ́ ibọ̀ òun ọ̀pọ̀rin ni ọ̀rọ̀ tó dó níṣègùn kó tó sunkún wọlé tó sẹ́yìn ọ̀rọ̀ wọn ò ṣeé gbọ́ nílé bẹ́ẹ̀ ni ò ṣeé gbọ́ lọ́jà àmọ́ ọ̀rọ̀ tó bá fìyàn dùgbẹ̀dùgbẹ̀ yóò fi ni tì níjọ́ kan ni ọ̀rọ̀ ní tóbi kápọ̀ bẹ̀bù ẹnu làbí sọ fúnra wa ìta gbangba là sì kú gbàngbá ní gbangba là ṣàgbàdìyẹ ò bá sọ̀rọ̀ tí ń bẹ̀ lódò òkun rẹ̀ ní gbangba.
0: Àní ilé ayé yìí ò fararọ ọ̀rọ̀ obìnrin ìwò yìí ṣe mí ní kàyéfì.
2: Èwo ló tún rí?
0: Bó bá rọmọkìnrin pópó ti ń gbéjúgbéré àṣẹ àjò ọkùnrin ni wọ́n ń ṣe. Bó bá rádélé bọ̀ tí ń ga kàn án rìn nítòótọ́ àjò ọkùnrin ni wọ́n ń ṣe. Mọ́rọ́ lórí burúkú ìyàwó tó já ọmọ rẹ̀ ẹlẹ̀ tí ń ṣe ń dí aká. Alákọ̀rí ò fún ọmọ rẹ̀ lọ́mú tó ṣù kan tó fi gbọmú lẹ́nu ọmọ ìyàwó rántí ọ̀rẹ́ kọ̀ọ̀kan tó ní ó tẹ ọmọ rẹ̀ lẹ̀ sórí ẹni. Ọmọ sunkún sunkún ọmọ rẹ̀ nìkan gbé igbe ọmọ lè nígbà lókèrè rere ni mo bá yà á síbẹ̀. Mo ní ọmọ má ké mọ ìyá rẹ̀ ń bẹ nítòsí ti ń jẹ́ nǹkan mọ́ra pátákó pátákó ìbàdí olórí burúkú ń bẹ ní yàrá àjèjì. Mo bá lè kẹ́kọ̀ọ́ kẹ́ alákọ̀rí fi pọmọ lẹ́kún. Bọ́mọ bá kú marí mi bí lòlò sì fi tẹ́mọ́lẹ̀ bí gbégbé agbèrè. Bọ́bìnrin bá jágbọ́n ìwà àgbèrè tán lé ọkọ̀ àdánù ribiribi ni fún ọkọ̀ èrò méjì ò ní sínú rẹ̀ yàtọ̀ sí kórì nǹkan dọ́bọ̀ ń dọ́gí gbé bọ́ra ojú alákọ̀rí ò ní sí lára ọmọ ọ̀dọ̀ àlè ní ó wà. Àfi kí aláwùrà bí ó sọ wà lọ́wọ́ ètò obìnrin báyé ti ń lajú gbogbo abo ló sọ kárá tẹ́wọ́n lọ́rùn mọ́gbọ̀rọ̀. Ìwọ̀n oríṣi kárá bíi márùn-ún bọ ojú ara wọn lójúmọ́ eegun wọn ò tí ì lè obìnrin ìwòyí ẹkú dùn púpọ̀. Ẹ torí pé ẹgbẹ́ ṣòwò àgbèrè ẹ tún ti bá dókítà múlẹ̀. Ẹrẹ ilé oníṣègùn òyìnbó nítorí pé ẹ̀fẹ́ lóyún ẹyí ilé ọmọ padà nílé ìwòsàn kọjá sí gọ́tà. Ọjọ́ ọgbọ́ orílẹ̀ ń fi ń ta yín ẹbí bẹ́ẹ̀ bá darúgbó kẹ́ ẹ tó ṣàbámọ̀ ohun tẹ́ ẹ ṣe lómìnira mélòó ni ká wí nínú ohun tábò ń ṣe láyé. Lákàdá ni káròyìn tọ́mọ́gé ìgbà tí ń fẹsẹ̀ gbàgbòrò torí akọ àbí táwọn àgbà òpòrú tí eré ilé ọtí àdúgbò lálẹ́ lálẹ́ àṣẹ ògùn àlè bíi ká ò ṣọ̀wọ́n. Ǹjẹ́ tí mo ti ń fi káàrì yí gbogbo ọmọ kéré kùrú mi ni àtàwọn gèlètè gèlètè àyà àti òrí mi níjẹ́ tí mo ti ń fẹsẹ̀ rìn. Wọ́n níbo ọ̀dá ògún ẹkíwà bá ò dá mi. Bó bá ṣe pé mo lójú kòkòrò ẹ̀lẹ̀ láyé ni ń bá dára. Ìgbà tí mo ti ní mọ́tò yìí ń bá lọ ẹ̀gbọ́n tí wọ́n máa tún lọ àbúrò máa lo dúdú tí wọ́n máa tún lo pupa. Bá bọ́mọ ṣeré ìfẹ́ tí wọ́n máa tún táwọ́ sí ìyá ẹ̀. Ìyálẹ̀lẹ̀ bíi méjì lápapọ̀ níjọ́ kan lolo. Torí bí mo bá lọ nínú àyọkẹ́lẹ́ gbogbo ọmọge àmọ́ dínjú. Bí mo bá wọnú mọ́tò tán gbogbo adélébọ̀ àparìdà. Àwọn oníbàtà kànkò kànkò ti ń dúró dé mọ́tò wá sì dáni dúró fún aníbù ọ̀dá ṣébàdàn lẹ̀ ńlọrí àbí lọrin kẹ́ ẹ gbé wa lọ́wọ́ lọ. Wọ́n afẹ́rí kò mí lójú wa láwọn ò báàdì. Ṣé oyeyo ń bẹ ní títì tí ń juwọ́ lẹ̀ fún lífti? Bí mo bá ràn wọ́n lọ́wọ́ tí mo gbé wọn ọ̀rọ̀ ìfẹ́ kì í wọ́n lẹ́nu wọn. Mo ti ẹgbẹ́ kan níjọ́ mí ìyẹn ṣojú ọ̀rẹ́ mi ẹ̀rí àjẹ́ ìmọ̀lẹ̀ ogun. Èèbó ló bẹ̀rẹ̀ sí sọ bí ọ̀pẹ rẹ nínú ayọ́kẹ́lẹ́.
3: Good morning, sir.
0: Good morning, can I help you?
3: Yes, please, can you give me a lift to Italian?
0: Yes, coming. Ìgbà tí mo gbé Susie táwọn lẹ́nu Susie ìbánjọ pòròpòrò. Ó ń sọ̀rọ̀ bí ẹni tó mọ̀ mí tẹ́lẹ̀ ẹgbọ́n dákadá ń sọ.
3: Your face is familiar. Can I know you better?
0: Yes, of course.
3: Bumi is my name, but my nurse used to call me Susie.
0: I am Alabi Ogundipo.
3: Good gracious, the name that has become the talk of the town. If you don't turn a deaf ear to my words, I would like to befriend you.
0: Oh, thank you. Ibi dá sọ̀rọ̀ bẹ́rẹ̀ ẹ lọ rẹ̀ mi bá fi dásí ẹ rí àjẹ́ kúkú ń bẹ lẹ́yìn ọkọ̀.
2: Mo ní àlàbí mọ́ sọ̀rọ̀ má kọjú síbi àárín ojú á lọ. Mo ní Súsì ṣe pẹ̀lẹ́ ẹnu làbí sọ̀rọ̀. Èwo ni ká sọ̀rọ̀ títí tó tún wá bọ́wọ́ létọ̀ ọ̀rẹ́ mi? Bó ń fi ń wọwọ́ kan làbí ni gbogbo ara rẹ̀ ń wá gìrì.
0: Ìgbà tó sọ kalẹ̀ nínú mọ́tò tán, mo ní ẹ̀rí àjẹ́ mọ́ gbọ́. Orí pápí táyé ń lọ wọ̀n yí nǹkan mi obìnrin ní ń fẹ́nu ara rẹ̀ pèyàn. Ẹ̀yin aláyọ́kẹ́lẹ́ mọ́tò ìwò yí ẹ mọ́gbẹ́sùsì láyé àkópa ní kúkú ní gbogbo wọn ò lè ṣàgbére.

0: Kọlọ̀mbà wa dẹlẹ̀ fẹ́ yan rí Alábí Ògúndépò bàbá mi ní Ìgbòròlú Ṣákí ní òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n wáyé o, wọ́n rí ilé ayé ṣe, wọ́n sì rí ilé ayé lò. Àwọn nǹkan tí wọ́n ti ṣe sílẹ̀ ò lè parun, a tún máa rántí wọn nígbà gbogbo ni. Láṣẹ Ìdúbàrẹ̀. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo àwọn ètò tá a ti ń bá bọ̀ láti ìdájí. Ake gbogbo àwọn tí wọ́n ti ṣètò ọkọ tàbí ìkejì lénìí lẹ́sìn àlùkò náà láti ọgbà iṣẹ́ lọ́wọ́ rẹ̀ nídàájí. Àwọn èèyàn wa gbogbo kálukú wọn ti ṣètò tí wọ́n ti lọ. Adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ṣètò pátápátá. Bàbá ni a máa kà wọ́n ní kọ̀ọ̀kan.
1: Ilé akún.
0: Kí tí ẹ ṣe pé ilé akún a lè gbàgbé ẹnìkan kó ń tọ́ máa lọ bínú. Ake gbogbo àwọn tá a ti jọ ṣètò lénìí pátápátá. Ẹ ṣeun. Lórúkọ àwọn aláṣẹ apàṣẹ iléeṣẹ́ ní Nàìjíríà bẹ̀rẹ̀ láti orí bàbá wa olùdarí àgbà gbogbo iléeṣẹ́ ní Nàìjíríà pátá Dókítà Mohammed Bulama. Ọ̀gá wa ní iléeṣẹ́ ní Nàìjíríà gbogbo tó ń bẹ Lẹ́kọ̀ọ́ ọmọọba Adenike Wuraola Adegoke àti ọ̀gá wa ní iléeṣẹ́ Bonde FM bàbá wa Gbenga Fatile lórúkọ wọn àtàwọn ẹlẹgbẹ́ wa gbogbo náà la fi ń kí pé ẹ kú sí mi òpin ọ̀sẹ̀ àní filé ìṣe àṣemọ láṣẹ ìgbàre. Tobechukwu ti wà níkàlẹ̀ láti tẹ gbogbo àṣẹ fún ẹ̀ka èdè Ìgbò tó náà máa tẹ̀síwájú pẹ̀lú ingridindo. Tó bá di aago mẹ́rin ààbọ̀ nírọ̀lẹ́ àwọn ẹ̀ka èdè Yorùbá yóò tún gorí atẹ́gùn padà. Túnjí Ọlálékan ló kọ́ mi àáfẹ́ àti àlàáfíà pàdé láṣẹ ìdùmọ̀rẹ́.
1: Gani àti Bello Ashiru orúkọ tèmi a kù sí mi òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè ìpè. Ìpàdé ti di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ìwé o.

0: ma kúrò lẹ ẹyin ti wa lati ileṣẹ bonu fm 92.9 báwo ni òpin ọsẹ yin ṣe rí saturday tí ó gbẹyìn oṣù kẹjọ ọdún 2026 ṣàlàáfíà náà lábá yín torí pé àlàáfíà gan làwọn náà wà lábá bí o ọ̀rọ̀ bọ́ọ̀lù káàkiri náà ló tún gbúra wá torí pé lórí ọ̀dàn iléeṣẹ́ bonu fm bó ṣe lọ ìfẹsọ̀sẹ̀ kọ̀ọ̀kan láti ìpínlẹ̀ yẹn ilẹ̀ gẹ̀ẹ́sì lókè òkun lọ́hùn-ún german bundesliga french league on bákan náà lórílẹ̀‐èdè la liga lọ́hùn-ún ní spain lọ́hùn-ún la liga tó gàga àrá nígbàgbé ikọ̀ germany bundesliga syria yẹn náà wà ń bẹ̀ tá máa mú wá fún yín ní àìpẹ́ láì jìnà bá a ṣe ń wọ orí ètò torí pé ìyàlẹ́nu náà ló jẹ́ bí ìfẹsọ̀sẹ̀ ṣe lọ lénìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gò náà ló ṣàn bẹ́ẹ̀ sì rí àwọn míì kùnà wọn ò rí gò bíi tí wọn mọ ṣùgbọ́n jogún ẹ lọ ká máa kí gbogbo àwọn liverpool torí pé àṣà tí wọ́n dá ni pé never work alone ní báyìí wọ́n ti ń dárìn wọ́n sì ní pé tọ́mọ ìjọba dárìn ọ̀pọ̀lọpọ̀ ìyà ni ó jẹ́ o never work alone ní liverpool ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ wọn wọ́n gbá ọ̀mì méjì méjì lẹ́yìn náà wọ́n tún fi ṣẹwọ́ bẹ́ẹ̀ náà ni 2-2 ni wọ́n gbá nígbà tí wọ́n kọ́ pàdé northern forest láti inú gbóòórùn mọ́lẹ̀ tí yẹn jẹ́ kó yí wọn pé ọ̀gá lọ̀gá àta torí pé sáà tó kọjá bíi mẹ́ta sódo náà ló lù wọ́n ó sì ń sábà máa ń lù wọ́n bẹ́ẹ̀ mọ́lẹ̀ dáadáa ṣùgbọ́n lẹ́ni ó tún fi tàn balẹ̀ méjì méjì náà ni wọ́n gbá dàmọ̀ sí ọ̀mì 2-2 ló yọrí sí o ìyẹn nìkan náà kọ́ ṣùgbọ́n lọ ẹ máa gbọ́ bó ṣe ń lọ látẹnu àwọn nìkejì mìíràn èmi náà lọmọ yín ọ̀rẹ́ olólùfẹ́ yín nurudeen salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi á fún yín ní ìròyìn náà lábala ọjà pàṣípààrọ̀
1: ẹ kú ojúmọ́ rẹ gbà tá a bá rí aná náà ní òwúrọ̀ ẹ ni bó ti dá sí pé ìrọ̀lẹ́ la wà lọ́wọ́lọ́wọ́ yìí tún kú àsìkò yìí o gba oróṣe ṣóńdù ṣóńdọ́ bó ti pé léègì tilẹ̀ gẹ̀ẹ́sì ọ̀sẹ̀ kejìlá wà yìí àwọn má sì ti ń jẹ́wọ́ pé àwọn àṣeré ní sáàtà wà yìí gbogbo ẹ̀rọ la tún pẹ́pẹ́ kí ló ń ṣẹlẹ̀ ní àjọ nff ṣọ́fẹ́ túlíkà bọ́ọ̀ túlíkà ta ló rìn sáyìn inú wọn gbogbo ẹ̀ náà ni a tún gbé yẹ́bẹ́yẹ́bẹ́ wò lénìí fídí kókò tán ní kọ́ wá 12 billion tọ́nà fún wọn tán ní wọn ọ̀nà bábẹ́ gbogbo ẹ̀ náà la pè lénìí ọlọ́wọ́ ẹ̀mú tí ọjà nítọ̀mọ́ tó dojúgbin lójúlé kọ́sìmù adébásálámì ló kọ́ tèmi bẹ́sì wòṣù tẹ́ pé mi ń ta lóye rẹ́gí báyìí náà ni ó ṣe bí ìdodo ẹ̀ fún ọ ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan.
2: bẹẹni ẹ kúrò lẹni bíkíbi tẹ ti ń gbọ wa lórí ọdàn ló ti dé sétí ìgbọyin láti ṣe ṣẹwà bond 92.9 èmi náà lọ ọmọ yín ọrẹ yín ibrahim ọlálẹkan ib sport bẹẹni láì fi àkókò ṣòfò ẹjẹ ń sọ fún yín pé fún ẹyin tẹmọ àti ẹyin tí ẹ tún mọ tàbí tẹyin tẹmọ tí mo tún fẹ ràn yín létí liverpool ẹlẹkejì báyìí ni ìfẹsẹwọnsẹ alákọọkọ 2-2 ló gbá omi kan lórí 9 minutes goal náà dẹ lórí tó yẹ pé ó fi rí ilé báyìí sí náà 2-2 náà ló tún gbá pẹ̀lú northern forest tó jẹ́ pé ìyẹn ti ẹ̀ fẹ́ lù ìyẹn fẹ́ fìyà jẹ́ lénìí ni ìyẹn ò wá ba ṣe rí rárá ṣùgbọ́n bó ṣe lọ nìyẹn àwọn yòókù náà wọ́n gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn bó ṣe jẹ́ pé àwọn ọ̀gá àwọn náà gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lọ́la ìyẹn bẹ́ẹ̀ ẹ̀yẹ sọ fún yín pé bournemouth wọn àti everton ọjọ́ gbá ayò yẹn 1-1 ló yarí sí tẹ́ pé everton yẹn 9 minutes òun lòun ikọ̀ láì tó jẹ́ 1-1 coventry city àwọn ti lampard ló jìyà lọ́wọ́ all city tó yẹ kí tó bá ń bá báyìí lọ ó dàbí pé ilé ànìyàn ó tún padà lọ sí championship ni tó bá ti di 5:30 ẹjẹ ń sọ fún pé tottenham àti newcastle wọn a máa mú nǹkan lẹ̀ tottenham tó yẹ pé òun ló náwó jù báyìí ní england tó kàn ń ra gbá bọ́ọ̀lù lọ ní bóyá tó bá tún lose lé ní báyìí tó bá tún di deadline day a tún ra gbá bọ́ọ̀lù míì kí ló kàn àyíwádà.
1: bẹ́ẹ̀ lọ sí agbẹ̀lẹ́ àwọn fàṣíà ṣàlàkọ́sọ́ níyẹn la liga ajá la liga mú kí ẹ o má bínú pé mo yà lé ẹ levante real madrid yé betis wọ́n ti ń gbá tiwọn lọ́wọ́ báyìí wọ́n ti sinmi abala lákọ̀ọ́kọ́ méjì méjì náà ni wọ́n ìgbà wọlé ara wọn táwọn méjì wo pé tó bá di abala ẹlẹ́kejì kí làwọn máa ṣe tó bá di pé tó bá dẹnu bepo nímọ̀nà wà láago mẹ́fà báyìí ẹ̀sìpàyọ́ ọmọ ajé àlejò nílé rẹ́sọ̀ dáadáa nígbà tó já sí pé aago mẹ́jọ àbọ̀ alẹ́ òní bàbá ti kírun ṣáà ìtàn atlético madrid àwọn náà gbéra lé wàlẹ́ sílé sevilla.
0: lórí èrè germany náà nígbà yín bundesliga ti sọ wípé ikọ̀ bayer leverkusen tó gbé ṣíà lọ sílé onílé ó bẹ̀ jìyà mẹ́ta sí méjì nìyẹn yọrí sí lábala bẹ̀ yẹn ṣùgbọ́n ẹ̀sì kòló nílé tiẹ̀ ó ṣe dáadáa ó fi ọ̀gá ọ̀tá hàn pé sẹ́ẹ̀ òun agbàmì mẹ́ta ó sì gbó mẹ́ta méjì péré ni ó kẹ́hìn dápadà tó yẹ mẹ́ta bí sí méjì sí náà ló yọrí sí lábala náà ní ti mains 05 pẹ̀lú paderborn ọ̀mì odó làwọn ta ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀ sí níbi ni pé ṣe gbogbo bẹ́ẹ̀ lẹ̀ ṣùgbọ́n 1 tíkẹ́ẹ̀tì bàjẹ́ lágbọ́n ilẹ̀ náà rb leipzig mẹ́ta sọ́dọ̀ wà ní ló fi fihàn pé borussia mönchengladbach pé òun pín ọ̀rọ̀ wà láàrin àwọn méjì o àmì mẹ́ta góòlù mẹ́ta nínú àwọn ó sì gba pọ́ìntì mẹ́ta lára bẹ́ẹ̀ torí pé àlejò ló jẹ́ nílé rb leipzig union berlin kọ́ òun àti extra frankfurt wọ́n ta ọ̀mì mẹ́ta pínlẹ̀ sílẹ̀ wípé lẹ́yìn tẹ́lẹ̀ nínú ọ̀bẹ́ni ló ń ṣàwọ́ olúborí ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí nǹkan frankfurt ti padà wá láti wá pé káwọn pín ní bàǹbáṣì ọ̀mì better than what I mean. 3-3. You see, we shall not money. Now, the more humble, but they should know. I want the hamburger SP. One moon, come let. So, you pay your lamb like a jubash a little law. Really, see, I have to sell him
2: back. Yes, I think below the city are different in that. About the 5:30, different in that. See, foreigners, why do my moon come let? Benny, 5:30, you know, when the Monza, you didn't say drama. Bank on eBay and what's more and to jog a line on me. 5:30 and on is a solo at the Torino, what your moon call it. So that's why the 7:45 Juventus only Jukuju. I'm a Uber only Junko Fupama. Bell, which is my learning like Syria.
1: League one, and Lady France, the Motua Bayi, Kilo Shelley. I want to bat you on Otiga, a Balala Coco, after not by our monster, Lens, Joja, the Jolie, Sack Buggy, Tolo for all like Bound to pay your call. If you want my lips, but about the bank, I'll be a sabbat by my jibada, we are nibada, or jabber a lake, you know. She put about the argument to elect to Yoku Shadu, near 7:45, near Awam, Alzare, or my bank, I want to be Palola, Wangasi, so I don't do around. I go make Yoku Shadu, and Nanny, I want Brazil, Peruto Los, who I don't want Kanle. I swear on you, Troyes, my jalejo, Nilim. Lorient toto di wa pe lijon na magbalejo le abre ni ago kana
0: ni papa pa je sa lo si Davis lohun tori pe ni be na bo lo se na me lo asiso lo lowo yi o exiso ati spotagot dam ni won ta o mi kankan lo be na keji sekun di je na lokun ki se na wa si opin ba so lowo yi AZ Akman lago mejo ago man ago mejo ago fa ko se mi edogun be ni awon ati go ahead eagles lago fa ko se mi edogun won mu kan le PEC Swell ati Nak Michen lago mejo asale ni ma waye kesa ko ju re lo sugbon a ma mu je die to pe a fe gbe agbeyewo lori fesese to wa ile line laarin Liverpool ati iko ti won koju ta mo si Nottingham Forest se bo se n ba lo yi ka ko gbe yewo na ki la lero pe o se Liverpool tori pe won ti ni akon ni wa tutun be ti re be mi se wo won ta ikonu awon to je oko bogi ninu be ni oju oye temi ni o loko bogi ni defender leyin be si ta so mo pe ka ba ni ka wo dada in to se pada kiju ninu fesomose ni pe ti e da ba wa ti eyin o ba ti da o da gan bo se relationship ni ti asoye po ni bere pepe ti o ba ti munadoko ibere igbeyin o ni da to lo bi se pe ngo ta ba se pa wata o le ka ko le foundation ki foundation e duro ore teyin o ba ti duro ore lati gole olorun mu David Bender ka so lo mo saarin ko nbe lo so waju ko si kan to ba jare nbe o ta ma ta ra je lo bi se pe bi se wu I fesan to ti bere ni sata wa yi bawo be ni alaoko won ta omi ta mo si tutu elekeji won tuta omi tutu ki la nfani pele keta won ma ja olubori o wa ta okan gbogi na defender won te pe iyan bo so Jose Mourinho ka konati yu te ko fi de mole olohun lo won fi le lo on wa re lo mi to lami laka lati fi paro e ki la le pe o para sile si Liverpool laaro ojo lati lele won si na ko mi wa tutu lati pe ohun na se da ku won Areola won te ma pe ni Areola Olorun shanu ni. Ah ni o ti be ti ni mu ya ti e je laaro ojo. Ifasose meji, point meji na lo ni ki le ri si.
1: Eh a soro awon ti o je adeyin. Da si so adeyin ni Liverpool yen na won wo pe leyin o je pe lowo wa je na won tun la won. To ka awon adeyin ba ti se pe won wo repete sugbo ta awon ade awon gba boss awon ba nise mo mo sala ta lo ti di ropo e. Ni ticket yen lo mu tun wo pe yen na be yen na ndo. Ka ti ka ba ti so pa ni gugu. Owe ati wa gbin yen. Mo pe lowo lowo bayi ko to ile kun ma ti bele yo yo la lo so la si
2: jo Monday
1: jo Monday lo tura to ba ja si pe won ba ti le ni yen se o tun igba ti le kun ma tun si ni
2: January
1: January yen ma wo pe gege bi bere pe to ba pe ba to lu ara pa o se pe na won to wa ni orijoko ta ba to wa na kare mi wa ile to pe le de yen mu sugbon lowo lowo yen won ndo
0: ta lo yin ma ka tan la ba je oro premiership lele academy ko le ma gbe jade lati wa gba league tori pe league ten nkan ton ja fun league ni ori ni legacy o po ju pe ka mu academy kan ko wa tu wa je ko lo wa leyin gbugbun leyin di defender ni je pe english pa ri ta jo mo awon iko to wa waju won ti ra opolopo attacker to pe won le ba won je Liverpool o kere o ko ko ragba bodi leyin Arsenal won be o ra attacker to pe o sa na gidi gan lati sa to nbo ni niti wo sa ta wa yi Chelsea sire e gbe ta waju won ki iyen be iyen ma lo mo kade kan academy kan lati yin wa Man United ni e ka fe na da kan ti won to ni pe bo opopo se build attack ton ra eh force attack awon ra attack en ti won ni
2: man
0: you yen
2: o lo sanu ra to sin
0: eh to sin
2: man you ra to
0: sin to sin kan so ni
2: o wa ti ma gba le
0: a je pe adie ra
2: ni ma gba le yen o ti
0: adie ra ni to sin o ngo te bu lati sa to ko beti so mi ki be yo ko le
2: ah
0: ah ah Arsenal, Barcelona, Real Madrid, Man U. Awon yen la le pe ni Nigeria imaru yen tabi a fa se ramu mu master no mo tori pe tabi a ti gbo soke awon ba le pe ton ni Nigeria ba yi awon ton ton la se kini ju ni e
2: Liverpool
0: yen Liverpool ni fans o bi ke ko ma ri e ba meta bo won pa ni
2: o inside bi to ba wa inside bi to ba wa ni
1: fans tu lo
2: eh inside bi to wa ni eh keyen be ka ma fi oro le soro ge bi oro tan so lo npa ti Liverpool nkan ti mo ri si kini yen na ni pe akoko na Liverpool ja fun league ni sa ta wa itori
0: o se ba so be won ja fun league
2: won ja fun league tori pa kon ni mo gba tutun lo se ede to ba gba league yen plus ni o sise ju ise to e ko se lo ni iyen be tori pe ba nsin o ti lose awon agba ball won gidi won ti ri Arnold replace eh Salah to lo won ti ri ohun na won ti ri replace koda nkan to ti e wa du mi ju fun Liverpool ni pe won wa se smesme ni bi odo eh Bakola to be ra ni ati PSG ati Mbaye eh awon gba ball meji yen smesme ti Aston Villa fi gbe Mbaye yen mo won lowo won wa ni choice won ni nkan to be se owo ti PSG so pe won fe gba fun Bakola yen na na para tun so awon wo pe yen ti poju tele igbe won fe san sugbon ba yen si na owo yen na na ma pada ba san sugbon nkan ti ibi to ti ma ni idamu to ti ma ni problem gangan ohun ni pe ti omo to wa le waju won yen ko di gba eh ko di gapo ta gba ball yen ton ba fi le ta tori mo ri pe to ti amu nawo si agba ball yen pa won fe
0: kun ra
2: masti na be ganu si agba ball na ti obo yen ba fi le lo koda ko si nkan ti ba ko la le se sugbon o ma n da kiyan ni option meji tori agba ball ma ni off day and on day sugbon to ba ti ri pe be abeni pe ti ni off day to ba tete yo to gbe elomi wole o na le se ati pe to ba ti ri pe to n ba gboshi elomi wa nbe to e ko ma se a ri pe gapo yen gan o gan ma se dada to ba te ma wa ta kan je ko di sa to nbo koma ta ni sa ta wa tori iko na o go ti o gba wole gan gapo go gbianju o se kokon fun o gbianju fun won nu fese won se yi to se ko se iranwo go ti isaki ye so kan gbin kan nkan ti mo ri si na niyan amo ka ga ba so pe be abeni pa won ton challenge fun trophy e mo ma so Liverpool ko se ro pe boya ote abi kokon awon fans won gan mo because nkan ton wa bayi pe ki team yen ko po ti stable na ni e irawo la yen boya o lo le se o bẹ́ẹ̀ ọkọ lè lè ṣe
0: àwọn iléeṣẹ́ ìgbọ́ ìgbọ́ ẹnu àwọn chelsea
2: ẹ̀ náà ìgbọ́ kò sí rẹ̀ pé láti tabaṣi ojúlà
0: ẹni a tabaṣojúlà fún ọ
2: tabaṣi ojúlà
0: pé ọ̀rọ̀ máa tọrọ ẹlọ́rọ̀
2: ìgbọ́ tí àwọn gan máa sọ wọn ò lè ẹ́bà sọ pé bóyá mo mú kù lórí ọmọ pàwọn ò lè sọ pé ẹ ipe
0: o
2: fẹ balance team
0: bo ya do na la
2: e na ìyàwó
0: do sọyẹ kini ìyàtọ̀ wọn àti
2: tani
0: akọni baba chelsea nsin
2: chalonso kini ìyàtọ̀ báwo
0: mo bèrè
2: kini ìyàwó kí ló ti gbé láyè kini ìyàwó láyè kí ló ti gbé láyè
0: kini ìyàwó
2: nkan tó gbìyànjú jújù ó náà ni bó gbé bọ́ ní mount lọ sí europe ń gbà kí ló dẹ̀ padà ṣe náà ní kankan bẹ abẹ́bí wé èèyàn tó fi unbeaten ó fi gbé league ẹ dápẹ́ o tun boost to CV e to go lo Madrid to ba se pe boya
0: wa de Madrid
2: ba to wa de Madrid nko ni ba ki lo rupo ni Germany e to ba gba cup lowo Bayern Munich oga ni ko si ron be na tori baya boye wa league yen gan ti sun o ti so agba bonu won gan ohun ga e ti wa challenge wa ino ti wa gba kankan e ti wa so ire ah ta ba de tun si ojo opo o tun ni nkan ti mo tun fe ka so oro nff de mi fe ka so tori aga alaye wa ibrahim
0: nigeria yi se koko ka soro ti wa gan pe ti wa ari mo gba pa won to kekun nikan laruge nikan ati pe ni baba ju lo ni pe won tun fe tun oke kuni kala kan gbaruku ti lan wu lo wuwa lo PFL o se koko to ibe na ti mo awon gbawo tan to yin na
2: be
0: na ti mo lo sita lohun ko olohun saanu ni olohun jo ki ole nigeria na ka tu gun geju be lo papa jo no re de bodu lokan kan jeji be
2: ibere temi si awa tajo wa nbi ati awon ara le ohun na ni pe awon oruko bi meta to e ko le loki to wa loki tin te bayi lati je ko ba te je boya en to ba gba se en gangan abi to ye ko ma dile mu bi adele ti en to ba ma ni se en gangan ma fi de oruko awon meta kunle tsunami to je eyan to ni bet niger o de tun je eyan to ye pe o ni fe ballu orilede nigeria itori o ni iko beyond the limit ati remon stars
0: to
2: ye pe ohun lo je en to ni iyen be amaju pinic ohun ni elekeji amaju pini ki to e ko lo fi se ele o lo fi se ele ki ibrahim gusau to gba se o iyen be awon lo je meji be eleketa segun odegbami mathematical awon oruko meta yen emi loju temi ko dumo mi nu to
0: pe kon tun sawari elomi ti ba kwa kan je pe awon yen nikan la ko so bi a ke ni
2: be ni
0: tori oro ballu rede nigeria
2: aga
0: to pada ba ko se bi ya bayi bayi nikan ma la
2: odegbami yen ati amaju pinigi e kokoko gbedile na kokoko kaso awon meji yen na
0: tori
2: to ba je bole convince ologbeni Michael Emenalu fun awon eyan to ba ranti eniyan
0: to je olutakoso nigba bolu
2: fun Chelsea
0: nigba bolu etele
2: nigba yen o de tun je ni Monaco o gba se Monaco yen na nigba yen alakunrin yi de je o je yan kan to pe ta ba wo awon agbabolu bi awon mo Africa awon mo Nigeria to ma saba wa ni Chelsea o ma ni nkan kan to nse to e ko fi awon agbabolu yen fi de Chelsea ko ba je academy ni o ko ba je pe won ra lati ta so iru awon eyan bayi o ti ni iriri ni ta to ba gbe iriri e papo won wa si ibi bayi o ma
0: wo lo lo dada
2: yato si pe ka ma ni pe awon eni bayi pe tori pe ati nife si eni yi
0: pe
2: kini kan kiko ipo won ni ko gba se yen ngba to tin gba latojo e kini achievement wa se bi igba tari ki loruko arakunrin yi to wa be nsin erichel e bo te ye pe o ti se to ba se fe sugbo ti gbianju ati ri yato ati ri yato nbe ba nsin
0: lafikun oro yen
1: pe odegbami ati amojibili pe ko won ko le lo pe sugbon to e kuku sa do ambe fine lori sakise ko boya kini
2: e na un
0: o ko to ba le ko le lo ni
2: kini e ti ko ju
0: pressure e le e fo ki be lo ju
2: ko sa ni lo
0: o do le ni akoko akoko re sign
1: e na pressure e ti ko ju fun je pe achievement ti o si nbe gongongongo
2: e se emi lo ma blame o ko la lohun lo Ghana ah
1: seri o to ko ju sa mi e lo ko ju sa lo
2: be ni na
1: seri o to lo wa gbo ere da ya so wa ti lo ball a fese ba o to la gba ta wo le mo
0: oro abele ni te pe won ja si le pe ko han sita pe pe olohun saanu ni won ni ka rewo na ni asiku ta wa ye en to fi se adele nibe na ni Emmanuel Epem en to je pe NPFF NPNFF secretary tele na fi se adele bayi won fun gba de ton ma fi pe won yan eyan kan pato sibe bolu si ma bere ni ola ode yi ni oro bolu ki la fe lero pe ko sele yan rale eje aka si oju opo le ka ti e gbo oro tenu ti yin na tori a le ma da fa ka ma da gbe nbi oro ti yin na se koko tori oju tenu na fi wo o ya to si ti wa nbi o 08026298190 08026298190 90 now ni ke fi ba fi da si ni role to ni te ba lanfa ni te ba ngbo akakiri ore ni Nigeria ise bon fm 9.9 lori odan na le si gbadun lokokan ijeji ni baje fun yin o e ba ko le so ko le ma mo le tin ko wa oruko yin
3: e ko le o ni olani johnson lati itele
0: mr olani johnson lati itele
3: bene
0: aha kilo ju re baba
3: bo mo ni si ku wa conversation
0: aha
3: e ma je ki awon to ba mo ju ko ma de ile awon eye wa because ki ni awon eyin le mo ju so ko pa gele ko ko ma se kini ko e ni e so so be so I say our last five that's so it's really but ki o to to time yi ni o je ta ni ni se lo bi ati la ri e si jire
0: wa
3: ki o me ko ando o ni oro oro po ki ni de ko la ko ni stadium si stadium ba ti wa se o la wa generate wo that's the best e je pe to si no
0: eh odegba mi ni won ma mu lodo ti yin to eh o won gbo ni kaloku atoju oye ni kaloku o ya to nte mi fe ko ni wo fe awon ni ka wa wo ka wu dada eh e wa so nkan lai pe pe eh awon ti o wa nle agodo ki won ma so nte so ye mi ṣugbọn orogbo ni kaloku ya to sira won oni kaloku na lo si je pe yo ni nkan kan pe ohun na fe ko je pe toripo awon le Nigeria gbogbo wa na lo bawi ki se pe boya fun gbogbo eyin nikan o ba gbogbo awin nte na ko fe o yato si nte yin na fe te yin na fe ja si mi na fe o yin ye mi o ṣugbọn gbogbo e lo ko lo nsa nu ni e to to se dada olorun ba yan sipo ti je pe ko si ni si aburu nbe o le Nigeria a tubo gun ke si papa julo ife san se ta ngba lori Nigeria yi NFF NPFF ah o ko ja be ni league oke ni o league sale ni o tori pe bada na tin sawari awon ogo were to n bu iso sohun ti won ba gbe se dada nbi báwo ni ṣẹ́rin olókè òkun náà láti sọ pé wọ́n fẹ́ náà gàmú àbọ̀ fẹ́ rà wọ́n ìyẹn náà ni kókó gbalagbala mi ọlọ́run ṣàánú ni tẹ́bàlá àwọn àti pé again 08026298190 àbá tó pè wọlé ọ ní pé ọṣẹ́gun ọdẹ́gbà mi làwọn lérò pé tó bá wà ń bẹ̀ yóò tún ṣe dáadáa ìfẹsọ̀ tún máa yàtọ̀ sí ju tàtẹ̀yìnwá lọ 08026298190

0: pápá sọ́dọ̀ ilé iṣẹ́ bọ́ọ̀lù fm 92.9 lẹ́yìn àwọn ìfẹsọ̀sọ̀ tó sì ń lọ láago márùn-ún àbọ̀ gẹ́gẹ́ tottenham àti ikọ̀ newcastle wọ́n máa kojú ara wọn láìpẹ́ láìjọ ìṣẹ́jú méjì sí mẹ́ta náà lókùn báyìí ní orílẹ̀-èdè spain náà ní àlíga tó gàga rà levante ó ti sọ́ di mẹ́ta bí wọ́n ṣe wọlé ní abalẹ̀ lẹ́ẹ̀kejì àwọn àti ikọ̀ real betis náà ni wọ́n jọ ń wà kó ní la liga tó gàga náà ó ti di 3-2 mẹ́ta sí méjì ṣùgbọ́n ní orílẹ̀-èdè france lọ́hùn-ún ikọ̀ strasbourg orogún àbíká sọ pé ọmọ ìyá chelsea àbábúrò wọn ni ká sì pé ni ó ti sọ di 1-1 báyìí torí pé tọ́wọ́ dáadáa ìfẹsọ̀tán gbọ́dọ̀ àkọ́kọ́ wọ́n pàdánù tẹ́ pé àwọn gan ló wà lọ́wọ́ sàrẹ̀ pátá lórí tábìlì nígbà tí wọ́n gbà fẹsẹ̀ náà báyìí lábàlẹ̀ lẹ́ẹ̀kejì ó ti di 1-1 àwọn àti ikọ̀ lens náà ni wọ́n jọ ń kojú ara wọn ti di 1-1 báyìí tí wọ́n wọlé lábàlẹ̀ lẹ́ẹ̀kejì àwọn tí padà ṣẹlẹ̀ bí wọ́n padà jáwó lórí torí pé àwọn náà wà nílé o àbí wọ́n padà lù wọ́n àbí wọ́n gbá ọ̀mẹ̀ lọ àwọn àfẹ́tò bàbọ̀ ní ọ̀kọ̀ọ̀kan ìjejì ní turkey lọ́run ní super league wọn kọ̀yà sport àti kẹsẹ̀ sport wọ́n ti ń ta ọ̀mẹ̀ òdo lábala àkọ́kọ́ láàrin ìṣẹ́jú 28 minutes premier league ní olúwẹ̀ portugal arora àti santa clara wọ́n ń ta ọ̀mẹ̀ kankan lọ́dọ̀ tiwọn náà ń bẹ̀ lọ́hùn-ún ẹ máa gbọ́dọ̀ tó kù náà láìpẹ́ láì jìnà lẹ́nu àwọn akẹgbẹ́ nítorí pé àwọn ẹsẹ̀ kan wà pé lórí ní ilẹ̀ gẹ̀ẹ́sì ní ti french league on ní league ọwọ́ ìsàlẹ̀ lọ́hùn-ún wọ́n ti gba tó sì jẹ́ pé ó kọjá ń ta lérò ọ̀pọ̀lọpọ̀ goal náà ló ṣẹlẹ̀ àwọn ta lérò pé wọ́n yẹn score wọ́n juwọ́ sáwọn gidi gan ni o over 1 over 2 náà ló ṣẹlẹ̀ ní agbọ́nrin bẹ́ẹ̀ kákọ́bẹ̀ ní championship náà kí ló wà bẹ́ẹ̀.
1: ní championship àwọn ilé ìtìgbà tí wọ́n tán àwọn jẹ́bí county wọ́n jẹ ìyàlọ́wọ́ àlejò ọ̀ràn tí wọ́n gbà swansea city mẹ́ta sí òdo lọ́ fi lù wọ́n
0: mọ́jú. bákan náà ikọ̀ middlesbrough lọ́wọ́n àti west brom tó gbà lálejò 3-1 ìyẹn náà yọrí sí o ní abala ibẹ̀ yẹn.
2: bẹ́ẹ̀ ni wolves fi àjẹ stoke city pẹ̀lú ayò mẹ́rin sí ẹyọ
1: kan. bákan náà queen pr pupa rangers ní wọ́n lu blackburn rovers mọ́lẹ̀ méjì sí ẹyọ kan.
0: ilé ní baltimore o ó gbàlejò ọ̀ràn lincoln ló lù mọ́lẹ̀ ẹyọ kan sódò náà ni o.
2: bristol city fi àjẹ portsmouth pẹ̀lú ayò méjì sí ẹyọ kan.
1: tó wẹ́ẹ́ wíwá jẹ́ bẹ́ẹ̀ méjì sí ẹyọ kan náà ni o làwọn bristol city tí pẹ̀lú portsmouth tí wọ́n méjì sí ẹyọ kan òun náà ni cardiff city pẹ̀lú sheffield united àwọn náà gba ọ̀mì méjì.
0: charlton athletic wà nílé ó gbàlejò preston north end ó sì lulẹ̀ ẹ̀kan sódò àìmẹ́ta lòun náà gbà lábala bẹ̀ yẹn náà.
2: norwich city fọ̀gá wọn burnley pẹ̀lú ayò mẹ́rin sí ẹyọ kan.
1: ìyá pọmọpọmọ ètè ní àwọn meanwhile tí wọ́n wá jẹ́ o nílé southampton márùn sẹ́yọ kan kí ló dé kípa wà ní.
0: ní ti watford àwọn àti west ham tán jọ mú nǹkan yàrá ọmọ ìyá méjì náà ni wọ́n wọ́n ṣẹlẹ̀ league eight ni wọ́n ta ọ̀bìn kankan báńbá sí ni ẹ̀yà lọ sí league one orílẹ̀ èdè gẹ̀ẹ́sì ní league ọwọ́ ìsàlẹ̀ ń bẹ̀.
1: blackpool mẹ́rin sódò lọ́ fi lu peterborough united ní ìtọ́já sí pé ọwọ́ wò bí kámẹ́rà sàmú.
0: mk dons àti leicester city wọ́n ta ọ̀mì odò.
2: bẹ́ẹ̀ ni north county àti bolton north county fi àjẹ bolton pẹ̀lú ayò méjì sí ẹyọ kan bẹ́ẹ̀ ló ṣe
1: lọ́mọ mẹ́ta sẹ́yọ kan náà làwọn àwọn barnsley tó ń jẹ́ àlejò ọ̀rọ̀ nílé leyton orient.
0: cambridge united àti huddersfield town wọ́n ta méjì sẹ́yọ kan huddersfield ló já olúborí tó gba mẹ́ta lọ nílé onílé o.
2: sheffield wednesday fọ̀gá wọn bromley pẹ̀lú ayò méje sí méjì.
0: 17 ó kọjá bẹ́ẹ̀ láìpẹ́ kípa alápẹ̀rẹ̀ ni wọ́n.
1: bákan náà ọ̀bì làwọn stevenage pẹ̀lú àwọn doncaster rovers táwọn gbá ọ̀mì 2-2 ló gbá.
0: stockport country àti wycombe wanderers wọ́n ta márùn-ún sí ẹyọkùn ẹjẹ́ sáídẹ́ka kúrò ọjà torí pé bí ara kátà báyìí náà láti máa jẹ jẹun à ń padà bọ̀ o.

0: òun ló ṣe pass yẹn tó fi lọ ṣáyàn balẹ̀ tó fi rí penalty so àwọn agbábọ́ọ̀lù tààrà àwọn agbábọ́ọ̀lù tààrà ni kò bá tiẹ̀ jẹ́ pé bóyá torí pé big team ti Chelsea jẹ́ wọn ò lè play dáadáa ńbẹ ta bá ta wọn lọ ta wọn lọ ṣe dáadáa ńbẹ ni bẹ́ẹ̀ ni Nicholas Jackson yẹn ó máa ṣe dáadáa ńbẹ tó wà against Chelsea ó lè gbóṣì o.
1: Oda o si wa da ẹ wo o ṣe ni kọ lọ ṣanu ni ọrọ bọọlu kọja bẹẹ ere na la n fọmọ ayo ṣe dako ẹ ma fi binu si o ko le ba dun na la ṣe ni ka ma gba fun ra bayi tori pe ọrọ re bọọlu ko si ja n bẹ awada na la ma fi n ṣe ẹ ta ara yorùbá gba awada o le lọ si le bọọlu owo ranwo tori pe ọmọ ti o to a sọrọ si pe dadi a ma fọyin lẹnu lẹnu sẹyin a na ma lu yin pa leni àbá tọmọ ti wà n bẹ ta ara yorùbá ti gba awada ma lọ le bọọlu
0: ẹjẹ jẹ
1: ni a n ṣawada ko le ba dun na ni ko le ba ni wọn gbọnu ni ko le ṣe bọọlu fm ko le ba da na ni lórí ọ̀dọ̀ ilé náà ilé ẹ tún pàdé wa níjọba ìjọ pẹ̀lú àṣẹ ọlọ́run bá mi àláwùrà bí ká máa fi eléyìí ṣe lọ́pàá lọ́wọ́ olóòtú wa tún jí ọlámilékan ìjìyó mẹ́sàn dẹ́kun fọkàn bá bọ̀ láti àrùbá kan náà ọlọ́run bọ́tì ni wa omi ẹ̀kọ́ olúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni òkè òrùn nílé a máa fi lè dágbé báyìí.
0: Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó bá bèrè ètò tó dẹ̀ bá parí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ́ fìgbà kan fi wá sílẹ̀. Ibrahim Ọlálékan IP Sports lèmi jẹ́ ẹ ṣeun.
2: Kọ́ lè bá Dubai náà ni ọbẹ̀ láti ń kan o gbogbo tá a ṣe àfihàn wa nù ni ká má wo ọ̀rọ̀ Nàìjíríà ká má gbé sọ́kàn ká má lẹ́jẹ̀ dúdú o. Kọ́ sí Màdébà Sàlámìtà lólótú wa pé ire kábìtì.
1: Èmi náà lọmọ yín ọ̀rẹ́ olólùfẹ́ yín Nuruddin Sọlá Udin legit ni gẹ́gẹ́ bí àṣà mi ẹ jẹ́ àṣeyẹjẹ́ òpin ọ̀sẹ̀ láwà yìí.
3: Ẹnì ìfẹ́ lọ́gùn sọ́ọ̀tì ní Nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ àríwùṣe. Gbogbo

0: ìgbéyàwó wá bàtà. Ìgbéyàwó wá bàtà. Dòmídòmídòdòdò. Ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀nà ni Ọlọ́run ṣe ṣẹ̀dá
1: ẹ̀. Èso.
0: Nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá ààbò. Lẹ́yìn tí Ọlọ́run dáadáa mú tán, ó ṣù. Ó ní ìwọ Ádámù kò ní dà. Kí ìwọ nìkan kó o máa dágbé dákẹ́ ìṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ̀. Ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì. Òun ló fi ṣẹ̀dá éfà. Ilé ọkọ dúró, ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ. Lóòótọ́, ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yìí, Olúmìde Ọlálẹ́rè, bẹ́ẹ̀ kò ní ní Olúmáìtì. Lórí ìkànnì yìí, Bond FM 90.9, ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé, láàgbo
1: mọ́kànlá alẹ́.
0: Ìgbéyàwó àtàtà.

0: Bito gidi ni.
1: Fẹ́lẹ́ṣẹ́ Bond FM 92.9 ètò pàtàkì kan tàpé ní lágbègbè wa tó máa ń gorí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ Sunday láti aago mọ́kànlá àbárọ̀ sí di aago méjìlá ọ̀sán. Ètò lágbègbè wa ní ibi tí a ti máa ń yàn nà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa. Bóyá ti ìjọba ìbílẹ̀ CDA CDC èyí táwọn baálé ọkọ̀ ìlú àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó fi kọ ìjọba ìbílẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ní ètò lágbègbè wa máa ń na owó ọjà irindé. Atọ́kùn ètò ni Morudin Oluyege pẹ̀lú Wasil Salaudin ọmọ tó mọ kọ́lọ̀ lékè gbájú láì gbàgbé Mutiu Abdullahi. Olóòtú ètò ọ̀hún ni
2: Abiodun Elu Gbajú.
1: Gbogbo ẹyin tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ ṣáà ti kàn sí ẹka ìpolówó ọjà láti kópa lórí ètò lágbègbè wa. Ojú òpó yìí yóò ṣe yín láǹfààní
2: 08034093731
1: tàbí 08034057141 tàbí 08030428183. Lágbègbè wa ètò tó ń ṣàmójútó agbègbè wa ẹ má mí sí ẹ.

Ninu fẹlẹsẹ Bond FM 92.9. Ẹyin ọmọ lẹyin Kristẹni. Ètò àtàtàkà ti lórí Bond FM 92.9 báyìí. All for God. Gbogbo ẹ̀ fún Olúwa láti ilé ìjọsìn Grace Redemption Gospel Assembly International, 5 Oroku Street, Èbúté Mẹ́ta West, Lagos Mainland, ìpínlẹ̀ Èkó. Ní gbogbo ọjọ́ Sátidé tó yóò máa wáyé láago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí aago méje àbọ̀ àṣálẹ́, 7:50 to 7:30 p.m. Ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gba kòdì. Wòlíì ìránṣẹ́ Olórun alàyè Bọláyọ̀ Ògúnmadé ni yóò máa bá wa sọ̀rọ̀ láti inú Bíbélì pẹ̀lú ìdarí ẹ̀mí mímọ́. Bí wọn náà bá jẹ́ kan nínú àwọn olùfẹ́ràn Ọlọ́run, ẹ jẹ́ ká jọ pàdé lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ní Bond FM 92.9 ní 7:50 to 7:30 p.m. Lórí ètò gbogbo ẹ̀ fún Olúwa, gbogbo ẹ̀ fún Olúwa, all for God.

aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́rìndínlógún láti yàrá ròyìn wá ń bí bọ̀ǹdọ̀ from 9 to 9. Bá a ṣe máa gbọ́dọ̀ wá dago mẹ́jọ alẹ́ rèé. Chief Commander Ebenezer Obi Fadeyi. Mo àti ṣe mí lóore, ọmọ agbára, ọmọ ìyàwó agbára. Mélòó ṣàìṣọwọ́ gẹ̀ẹ́gẹ́. Bẹ́ ẹ bá rí àlájá ọláìdí ọlọ́wọ́ jẹ́ báńkì o. Àǹtí mi tó ṣọ̀. Amọ̀ra wa.

grant officer ní gbàkọrí kò tí pẹ̀tù ó fẹ̀yìntì lẹ́ni bí ọdún méjì sẹ́yìn master warrant officer Akowe Jacob. Àwọn náà pè mí lánàá former chief clerk láti 9th Brigade Garrison Unit ní TA Lágbájá Army Cantonment Ìkẹjà. Ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí òun náà ni wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn. Chief Master Warrant Officer Akowe Jacob wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun gẹ́gẹ́ bí chief clerk ní 9th Brigade Garrison Unit ní TA Lágbájá Army Cantonment Ìkẹjà Lẹ́kọ̀ọ́. Ìjẹtakọ́hún òkè ìjẹtakọ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù yìí òun náà ni wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn. Mo sì gbàdúrà ìgbà ọdún kan ni lágbára ọlọ́run ẹ ti pẹ́ o ẹ dẹ̀ ti fẹ̀yìntì kẹ́ máa gbádùn ìṣòlókun bẹ́ẹ̀ bá ń gbọ́ láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi èèyàn tolúmọ ayé ti ó sì múra láti tí a lágbájá Army Cantonment Ìkẹjà Lẹ́kọ̀ọ́. Òun náà lọ ní kí n máa bá àwọn kí ẹ̀gbọ́n àwọn ọ̀gá àwọn Akowe Jacob retire chief clerk officer ní 9th Brigade Garrison Unit 9 TA Lágbájá Cantonment ní Ìkẹjà Lẹ́kọ̀ọ́. Lọ́jọ́ ìfẹ̀yìntì wọ bàbá yìí tẹ́ mi sí rẹpẹtẹ olúmọye ti kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu bọ́ndẹ fẹ́ mu kẹ bọ́ndẹ fẹ́ mi là ń gbọ́ àdúpẹ́lẹ́wọ́ lọ́wọ́ aṣọ yẹn yóò ní yàrá gbọ́rọ̀ lọ ẹ ṣé o ẹ̀ ń pẹ́ mi lé ẹ̀ ń gẹ̀ mí èmi náà ní mi ní fojú mi ní kúrò àwọn kéré àbí mi sì ní mi ní tọ́jú lẹ̀ mọ́lẹ̀ là gbọ́rọ̀ lọ́run bó ṣe wà náà nù bí yẹn bá ju nínú ó lè ju nínú àbí bó ṣe wà náà ni ajọ wà fúnra wa ni o àtọlógún orí ilẹ̀ àtọjú òfurufú àti tinú omi bọ́ndẹ fẹ́mu náà ni àbí ẹ̀ máa gbádùn àgbádùn yóò àdá ọba ọkọ ọba kò ní ṣàyẹn lẹ́sẹ̀ là gbọ́rọ̀ nígbà ọdún kan ni o.

0: ìbáni mi ò rọwọ́ yí ìrọmọ pa ẹ̀gbọ́n mi dáadáa ẹ̀gbọ́n mi tó ṣọ.
1: Ìtún máa ń lọ ní kálukú.
0: Ẹ̀gbọ́n mi Ṣínà Olúbọdún láti Bond FM 93.9. Ẹ̀mi ya, my dear brother Olúmayí ti keep it up, you are always on point.

ẹlòmíì ń kọ́rọ̀ jọ ẹlòmíì ó bá lu mọ́tò ju ọmọ lọ ẹlòmíì ìyàwó ò lè wọnú mọ́tò ẹ̀ ọmọ ẹ̀ kò lè fi gbé kò lè fi ọmọ ẹ̀ gbé mọ́tò bí kò lè fi mọ́tò gbé ọmọ ẹ̀ ẹ̀ má bínú ó dá nítorí ta ló ṣe ràá. Ele fi moto e gbe ale wa ni koko omo to bi ti anje won.

0: lẹ́nu bí ọdún mẹ́rin sẹ́yìn sí àbí ọdún márùn-ún. Ìròyìn kan jáde pé ayé fẹ́ parẹ́. Mo bá sálọ lókè pé táyé bá tiẹ̀ máa parẹ́ kó ká mi mọ́ lókè.
1: Àbí tó bá rí wọn lọ́jọ́ Friday.
0: Mo ní ẹ̀ṣẹ̀ òpó ń lókè tó ṣébi tá a wà nípínlẹ̀ Èkó. Nígbà tí ọjọ́ náà pé tí wọ́n ní ayé parẹ́. Wọ́n ń ṣe jẹ́jẹ́ jẹ́ pé Máyé bá tiẹ̀ máa parẹ́ pé kó sáti ẹ̀ rí pé mi ò wà kan tó wà di aláwà mi ò lọlé fàájì mi ò ṣe kankan mo ṣàǹkà jọjọjọ nígbà tó wá dàrí kan mo bá rí pé òkùnkùn wá dúdú gbogbo ẹ̀kọ́ ṣú birimbirim.
1: Ibi àwọn ọmọ ìjà ta gbé jáde.
0: Bọ́sáré jáde.
1: Ibi àkúrọ́.
0: Ó lóòótọ́ ní ìṣèlú òótọ́.

0: ìgbéyàwó àbàtà domi ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀nà ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àbò lẹ́yìn tí ọlọ́run bá adámù tán kó ṣù ó ní ìwọ adam kò nídà kí ìwọ nìkan kó máa dẹ́gbẹ́ jẹ́kẹ́ ìṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ìhà ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ tó ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tó gbogbo nǹkan dojú fún ọ kí ó fà á ẹ darapọ̀ mọ ọmọ yìí olùmìde ọlálẹ́rẹ̀ bẹ́ẹ̀ pè mí ní olúmaìtì lórí ìkànnì yìí bọ́ńdé fm 92.9 ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàgbo mọ́kànlá alẹ́ ìgbéyàwó àtàtà ètò gidi ni.

Mowa. Ati ajana oro ifo to so itan baba ifun mi 2540 ah koda mi gboro soru ategun o je ta mu lo re mi o oluwa lo mu bi da ba o ago me ìṣẹ́jú mẹ́ta táwọn yàrá ìròyìn wa lọ láti lọ gbọ́ ohun nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà àti àwọn àti òkè òkó lẹ́yìn tá a bá dé láti yàrá ìròyìn wa ní aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a sáré gbọ́ ètò gbogbo ẹ̀fún olúwa lóní mọ́ńdé lẹ́yìn orin àti ìpolówó tó sanwó fún ẹ̀ tún máa gbọ́ ìṣó títí di aago mẹ́jọ tí máa yẹ̀bá.

olùgbanilámọ̀ràn àgbà pẹ̀lú ọ̀gá lọ́gà àtàwọn alẹ́ lọ́rọ̀ ìlú ni wọ́n tẹ̀lé alága ìjọba ìbílẹ̀ mushin. Abala ẹlẹ́ẹ̀karùn-ún rú ẹ̀ tó jẹ́ ti ètò gbalẹ̀ngbẹ́ta olóṣooṣù tíjọba ìpínlẹ̀ èkó ṣe mú àyípadà dé bá ni àwọn tó jẹ́ ọ̀gá lọ́gà lẹ́nu iṣẹ́ ìjọba bíi alága ìjọba ìbílẹ̀ badagry west ncda ọ̀gbẹ́ni ibrahim yemaren igbákejì alága princess ceci ogunbe yusuf akọ̀wé ìpolongo olóyè solomon sozu òun ló lọ mójútó bí gbogbo ètò ohun bó ṣe lọ sí káàkiri ìjọba ìbílẹ̀ ọ̀hún bó tiẹ̀ jẹ́ wípé ọ̀gbẹ́ni yemaren ó fojú wọ̀lẹ̀wọ̀lẹ̀ sí báwọn olùgbé bí wọ́n ṣe ń da ìdọ̀tí àti ilẹ̀ káàkiri ibi tí kò bójúmu tó fún ìdí èyí ó wá rọ olùgbé láti mú ètò gbalẹ̀ngbẹ́ta olóṣooṣù lọ́kúnkúndùn. Àwọn olùgbé Oshodi ni wọ́n ti rọ̀ láti gbìyànjú máa lọ ṣàyẹ̀wò sí ìlera ara wọn lóòrèkóòrè bákan náà kí wọ́n tún rí dájú pé oúnjẹ tí wọ́n bá fẹ́ jẹ ó jẹ́ oúnjẹ tó ń ṣara lóore. Ìpè jẹ jáde lásìkò ètò ìpolongo àyẹ̀wò ìlera ara ọ̀fẹ́ lẹ́yìn tí àjọ Old Path Revival Commission Oshodi gbé kalẹ̀ fún ti ètò ìpàgọ́ ọlọ́dọọdún àwọn obìnrin dé ti ọdún yìí léyìn tó fààyè gba ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ àti pípèsè oògùn fún àwọn olùgbé ìlú Oshodi. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ọ̀gá àgbà nípa ọ̀rọ̀ ètò ìlera ara nílé ìwòsàn ìjọba general hospital tó wà ní ìsọ̀lọ̀ dókítà ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ àti pípèsè oògùn fún àwọn olùgbé ìlú Oshodi. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò ọ̀hún ọ̀gá àgbà nípa ọ̀rọ̀ ètò ìlera ara nílé ìwòsàn ìjọba general hospital tó wà ní ìsọ̀lọ̀ dókítà Roslyn Nwanebu olórí ará ìlú pápá jùlọ àwọn obìnrin wa láti yé máa fojú yẹpẹrẹ wo ìlera ara wọn lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ń tọ́jú mọ̀lẹ́bí wọn. Ó wá rọ ará ìlú láti gbìyànjú lóòrèkóòrè máa lọ fún àyẹ̀wò ẹ̀jẹ̀ ríru àti ìtọ̀ ṣúgà náà bákan náà kí wọ́n dín iyọ̀ tí wọ́n máa jẹ kù tàbí fi sínú oúnjẹ kí wọ́n sì rí dájú pé oúnjẹ tí wọ́n máa jẹ ó jẹ́ oúnjẹ tó ń ṣara lóore kí wọ́n sì máa mu omi tó pọ̀ dáadáa ṣùgbọ́n kí wọ́n yé máa ṣe ìtọ́jú lọ́wọ́ ara wọn nìkan láì kàn sí àwọn onímọ̀ ní pàtàkì jùlọ ìtọ́jú ọmọdé. Ó sì sọ̀rọ̀ lórí ìdádúró tá a mọ̀ sí menopause àìsàn jẹjẹrẹ orí ọyàn àti ti inú egungun. Ó wá rọ àwọn obìnrin náà láti máa lọ fún àyẹ̀wò lọ́pọ̀ ìgbà tí wọ́n bá kẹ́fín kòkòrò tàbí nǹkan àìfojúrí lẹ́gọ̀ọ́ ara wọn. Ẹni tó jẹ́ adarí àwọn obìnrin náà nínú ìjọ ọ̀hún arábìnrin Chinyere Ìnàjẹ́ọ̀fọ̀ tó sọ pé ètò ọ̀hún wáyé láti jẹ́ kí ará ìlú tí kò ní oore ọ̀fẹ́ àti lọ fún ìtọ́jú tó péye ní ilé ìwòsàn kó sì pé àkíyèsí ìjọba láti jẹ́ kí ètò ìlera náà kó rọrùn láti ẹsẹ̀ kúkú wá. Alága ìjọba ìbílẹ̀ Ọlọ́ndá NCDA ó ti pàṣẹ ń wọ̀rà ṣíṣà pé kí wọ́n dá èyíkéyìí owó tó bá jọ mọ́ owó ọjà sísan tá a mọ̀ sí trade permit látọwọ́ àwọn tó ń ṣe owó POS dúró. Ó ní kí wọ́n dá gbogbo dídá kí wọ́n dá gbígba owó lọ́wọ́ wọn dúró ná títí di ìgbà tí ìjọba òun àtàwọn alẹ́ náà yóò fi mú àyípadà bá tí wọ́n á sì dúró lórí ẹ̀tọ́ rán. Ìgbésẹ̀ náà ń wáyé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ látàrí bí àwọn olùgbé kan bí wọ́n ṣe ń ketọ̀tọ̀ látara 300 naira tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn tó ń ṣe owó POS lọ́sọ̀ọ̀sẹ̀ káàkiri ìjọba ìbílẹ̀ náà. Ìbáyìí ẹ̀wẹ̀ ìjọba ìbílẹ̀ Ọlọ́rundá NCDA wa paláṣẹ pé ẹnikẹ́ni tàbí òṣìṣẹ́ kí òṣìṣẹ́ kankan kò gbọ́dọ̀ gba owó ọjà mọ́ lọ́wọ́ òṣìṣẹ́ POS títí di ìgbà tí àṣẹ ìmí yóò fi jáde tí wọ́n bá ṣe ìpàdé tán. Ìròyìn sọ di mímọ̀ pé àṣẹ náà jáde látara ìfinúkonú ìfikùnúkùn tí ìgbìmọ̀ Ọlọ́rundá NCDA pẹ̀lú aṣojú látọ̀dọ̀ òṣìṣẹ́ POS wọn ṣe lórí owó 300 tí wọ́n ń gbà lọ́sọ̀ọ̀sẹ̀. Fún ìdí èyí ìjọba ìbílẹ̀ náà wá ṣàlàyé síwájú pé òun fẹ́ wá ọ̀nà àti ṣe ìdásílẹ̀ ìyẹn trade permit tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa fáwọn òṣìṣẹ́ POS léyìí tó sì jẹ́ wípé tẹ́lẹ̀ ní gbogbo owó náà kọ́ ni àwọn ń san wọlé sápò ilé

ìjọba ìbílẹ̀ náà nítorí ẹ̀ ìjọba ìbílẹ̀ yìí ló ṣe wá kọminú lórí àròyé àti ìgbé ará ìlú àtàwọn alẹ́ lọ́rọ̀ pẹ̀lú tí wọ́n sì ń wòye ìparí bìrìbìrì tí àwọn òṣìṣẹ́ POS tí wọ́n ń kó nípa pípèsè owó fún àwọn olùgbé agbègbè ọ̀hún pápá jùlọ àwọn agbègbè tí ilé ìfipamọ́sí àti ẹ̀rọ POS ẹ̀rọ ìpowó ATM tí ò pọ̀ sí. Ìròyìn àgbáyé lẹ́nu láti ilé iṣẹ́ wa Bond FM 92.9.

0: agbára gbà wá olúwa bẹ̀rẹ̀ láti ràn wá lọ́wọ́ kí ojúbọ ti àwọn tí ń wá ọkàn wa kí wọ́n sì dààmú kí wọ́n tó sì padà sẹ́yìn kí wọ́n tó dààmú àwọn tí wà ìfarapa wa àmì wọ́n tó láwọ̀ láti máa kí wa káàbọ̀ sórí àkọ́kọ́ tó gbogbo ẹ̀fọ́ olúwa ni láti inú ìjọ grace redemption gospel assembly international tó wà ní nọmba 5 oroku street abúlé ńlá bus stop off apapa road ojúkọ́ ẹ̀ta west lagos bàbá wa nínú olúwa prophetess ọ̀mọ́ráyè ògúnládé ó tún ti àyà lórí ìjókòó níwà ní òní láti fi ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wa kí ó sì gbà wá níyànjú ó sì tó gba àdúrà fún wa bàbá ẹ kúrò kalẹ̀.
1: mo mọ̀ kí gbogbo ọkọ̀ tó pẹ́ lẹ́nu mi pé bọ́lá ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ àìmọ́ ti ń jẹ́

therapy. Àtìkú sọ fún olóògùn ènìyàn nípa ṣe jẹ́ náà ọdọ òkúta. Video formula alternative therapy. Kẹ́dùn àti kíndìnrín ṣiṣẹ́ déédéé. Ọpọlọ ìdá ṣiṣẹ́ bó ti yẹ. Ìṣètò gbóhùn ìgbàgbé. Àlódì bó ṣe fọ́gbẹ́ inú. Infection àwọ̀ gíga. Hepatitis D tan. Jíjó jìlò. Atato ìyọ̀nù. Ìmọ̀ ìjìnlẹ̀ tó fa kíkí láti gbé kalẹ̀. Bó jẹ́ pé pé bó sùnmọ̀. Èyí lè

mẹjọ ku ìṣẹ́jú mẹ́tàdínlógún. Aago mẹjọ bá ti lu ìmí ayé bá ó. Ìwọ́ tó ń wọ́kọ́, ìwọ́ tó ń wáyá, lagbọ́n lọ́rọ̀ lọ́wọ́ ṣe nírọ̀rùn. Ẹ pàdé mi ní aago mọ́kànlá alẹ́ ìní lagbọ́n lọ́bọ̀n the from 9 to 9. Ṣé gbàgbé àbẹ ìrántí mọ́? Ọ̀sẹ̀ tó kọjá lọ afọmọlọ́kọ. Afọkọ àlejò kan afọkọ mọ́. Ọkùnrin ló ń fọbìnrin lé. Kò sí bí ó ṣe lè fáyìn tó kó rẹwà tó gbajúmọ̀ tó kó lówó tó. Abẹ́ ọkùnrin kan ló máa wà. Orúkọ ọkùnrin kan ló máa jẹ́. Agbórúkọ àwọn òbí ẹsẹ̀gbẹ́ kan á jórúkọ ọkọ ẹ. Oru Fúnkẹ́ ń sìn ó ti pa. Adélájà tí ń sìn ó ti ń jẹ́ ti ń jẹ́ Àdìsá. Ọmọ Adélájà ń jẹ́ Àdìsá. Ó ṣe gbajúmọ̀ tó.

ìgbéyàwó àtàtàlà aago mọ́kànlá lẹ́yìn ni kí wọ́n náà ti ẹ̀wú pé obìnrin wo mo fẹ́ obìnrin tó rẹwà ń bẹ lẹ́yìn kí àmì ń bí obìnrin tó lọ́mú ni ní bàbá wà dí ni.

obìnrin kan pè mí láàárọ̀ ọ̀sẹ̀ yóò dẹ̀ send sí mi WhatsApp. Ó máa rẹ wa o. Bẹ́ni Paul ní engineering department tí olúmọ̀ọ́yẹ ti fún mi jọ fún amúdí fún ìyàwó alẹ́ kò ń lé ni. Agbára ń bẹ lọ́wọ́ obìnrin o. Ìbádọ́lé sí bíyàwó ń bá ní kò sáyé o, mo ti ṣe òun àfi kí n dọ̀bálẹ̀ o.

wọ́n sọ pé ènìyàn ènìyàn òwúrọ̀ ènìyàn èèyàn lè kọ ènìyàn lẹ̀ inú níìsì àbí inú ìdánwò ènìyàn ti gbòdo èdè tí ò ní pass mark.

sáré pé o àwọn ogun ló ń jẹ ló ń jà. Ẹ̀kú òtútù yìí o. Ìròyìn ìyàwó lè mọ wa ipò mo ń tà ń ṣe nu yàrá.

náà ni o gbogbo ayé pátápátá òun náà ló mọ̀ pé iléeṣẹ́ Bond FM 92.9 aṣíwájú òun náà ni Elédùmarè ṣe wá ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ẹ̀mà tó ká lẹ́ o ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 a kú ìsinmi òpin ọ̀sẹ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ àbámẹ́ta tó gbẹ̀yìn oṣù kẹjọ òun mà lélẹ́yìí o ọ̀sẹ̀ tó ń bọ̀ báyìí àti bọ́ sínú oṣù bàbàbà nìyẹn lágbára ọlọ́run ọba ohun rere òun náà ni a máa bà sẹ́dẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa láṣálẹ̀ tòní láti wákàtí ọ̀wọ̀ yìí títí di aago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wíkẹ́ndì láwa òun náà ni a máa mú wá sí etí ìgbọ́yín lẹ́yìn yẹn a na orin sí afẹ́fẹ́ aago mẹ́jọ àbọ̀ ètò ohun ìpè òun náà ni ẹ máa láǹfààní láti gbọ́ níbi tí a ó ti máa darapọ̀ mọ́ mọmi fún mi láyọ̀ tí ó máa fi oúnjẹ mi bọ́ wa ní ti ìlànà kristẹni fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko òun la máa gbé títí di aago mẹ́sàn-án kí a tó máa lọ sórí ètò tafsir pẹ̀lú sheikh gbadebo rọ́jí oúnjẹ ìlànà mùsùlùmí oúnjẹ mi ní ti ìlànà mùsùlùmí fún wákàtí kan gbáko aago mẹ́wàá ìròyìn ní ṣókí láti lè ṣe Bond FM 92.9 lẹ́yìn ìròyìn ètò ayédọgbọ́n òun náà ni yóò máa gun orí afẹ́fẹ́ mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wòlíì ọlátúnjí tàlàbí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ètò ọlọ́run àtúndáolú aago mẹ́wàá àbọ̀ àtúnfún yín lórin aago mọ́kànlá ìgbéyàwó àtàtà pẹ̀lú olùmídé ọlálérè mò ń wọ́kọ mò ń wáyà ẹ fira yín lọ́kàn balẹ̀ ọlọ́run á ṣe é nírọ̀rùn aago mọ́kànlá àbọ̀ àríyá olópin àríyá is unlimited a tún náà sórí afẹ́fẹ́ ẹ bá wa dá sí bí àwọn ètò wa ṣe máa lọ lẹ́sẹẹsẹ láṣálẹ̀ tòní nìyẹn ẹ kalẹ́ lẹ́ǹkan sí olúfúnkẹ́ wúrà ọlá àdìsá lorúkọ tèmi.

0: to steals, from soups to sauce, Tastemaker seasoning powder makes everything taste so good. Sprinkle, stir, serve.
1: Tastemaker. Ǹjẹ́ irúfẹ́ àìsàn kan ń bẹ bí tó ń dà yín láàmú? Tó bá rí bẹ́ẹ̀, ìròyìn ayọ̀ kan rèé fún yín. Ìyẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀, IA&S National Medicare International Limited, lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD, tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò ní oògùn nílò dání rárá, ìyẹn non-medication therapy, gẹ́gẹ́ bí Chinese acupuncture, tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n ń lò nílẹ̀-èdè China, tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bí cupping, ìjàmà, physiotherapy, heat therapy, àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mẹ́rẹ̀ẹ̀rin yìí. Nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn oúngan rèé lápòṣòkò tó ní o, ìyẹn níbi lábúlé ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop abúlé ẹ̀gbá Lagos. Ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803-869-0104 lẹ́ẹ̀kan sí 0803-869-0104. Ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sun Money Street off High School Road, Sabo, Ìkòròdú, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ni 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582. A kì í gbókèrè káwọn dídùn ibẹ̀. Ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medicare International Limited. Ìjáfara léwu àwọn àrètí yín.

0: effective relief from malaria. Komal on. Malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Ìròyìn pàjáwìrì lèyí o. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ òróró àmàna. Àwọn ènìyàn sì ti ń gbára láti rà á. Àwọn òjọ̀gbọ́n gbàgbọ́ pé àwọn èèyàn tó máa ń gba òróró àbùrọ̀kì ìlera ìdílé wọn wíwú láti fi 50 náírà pamọ́ lórí oúnjẹ kan. Bẹ́ẹ̀ni, òróró àbùrọ̀ tí kò ní ìdábòbò oní ọ̀tẹ̀ ó tún yà á láti gbẹ̀gẹ̀ tí ò mọ́ tónítóní láì mọ tó wà nínú rẹ̀. Ṣùgbọ́n nísìnyí, inú òróró àmàna kò sí ìfarawé mu mọ́.
2: Yan Amana Refined Vegetable Oil Blend láàyò.
3: Amana Oil, see value, honest price, no compromise.

àgbà fẹ́. Wọ́n ti ẹ̀ gbọ́dọ̀ ṣe fàájì lópin ọ̀sẹ̀. Ṣé èyí tó bá parí tó ṣùgbọ́n yìí.

0: Aláì gbogbo àwọn tó ṣe ìyàwó lẹ́ni bọ́kùnrin yẹn ò bá tá tán délẹ̀ ni kò lè rí ìyàwó ẹ̀ mú.
1: Orúkọ ló bá kó ló bá torí mo fẹ́ fọ́ bọ̀ yìí.
0: Ṣé wọ́n fẹ́ fakọ sí ni?

0: ọgbà agbára ọlọ́run ti ìdàní ìṣòro láwọn ọlọ́ka ọlọ́yà ọ̀rẹ́ ní gbọlọgún ti ń jà ọ́ tó ní èso bẹ́ẹ̀ni kankan wá pàdé jésù oníṣẹ́ ìyanu ní gbogbo ọjọ́ Monday nínú àdúrà àgbàṣẹ́gun mighty hand of God nílé ìjọsìn Rapture Proclaimers Evangelical Church of God tó ń bẹ ní number 31/33 Adeoye First Street Lagos Abeokuta Expressway ìyànà pẹ́jà níbi tọ́lọ́run ti máa gbọ́wọ́ ọmọ mi fún mi láyọ̀ ṣiṣẹ́ ìyanu ẹ̀lọ́ ọmọ mi 08032825416 08050604508 mighty hand of God ní gbogbo ọjọ́ Monday má bọ̀gùn rẹ mọ́lẹ̀ Jésù yóò fún ọ lọ́nà àbáyọ.
1: Mo kí ló dé sí ọjọ́ mi lọ́ta tí mo kọ́ lọ bẹ́ẹ̀ mo gbàdúrà fún ọlọ́kọ̀ Jésù pẹ̀lú tá à ń pè ní ìbínú ọlọ́run tí kò lè kò gbà wí. Ìdájọ́ ọlọ́run tí yọrí sẹ́kún kò ní dé bá ọ. Ẹgbẹ́ ọlọ́run èyí tí ń rí tí ẹni kẹ́rin ò lè rọrí lẹ́nu kò ní mú rẹ̀. Ohun tó ń ṣe tó ń sún ọmọ ìbínú ọlọ́run ọlọ́run aṣíwọ̀ rẹ̀ níbẹ̀. Gbogbo ojú ò ní jẹ́ ká ní ọlọ́run ó bẹ̀rẹ̀ wò ọlọ́run á gbà lọ́wọ́ ẹ̀. Mo gbàdúrà gbogbo ẹ̀dá láyè ìtọ́jọ́pọ̀ ní ipò àṣẹ tó ń ṣe ọ̀rọ̀ sọ lórí ayé ẹ̀ ọlọ́run gbà ga ní ìdí wọn. Ọ̀pá àṣẹ wọn ọlọ́run á gbà. Ẹnikẹ́ni tó ṣe tó bẹ̀rẹ̀ tó lóhùn rẹ̀ ń gbọ́ tó nífẹ̀ẹ́ ní òun ló ń fẹ́ ṣe lórúkọ Jésù agbára tó lè lórí ẹ̀ kò dojú kọ́. Ó lu gbèjà láti òbí ọ̀run wá kó bí ọ̀rẹ́ jà kó wá mú ọlọ́run ìwọ tó jẹ́ pé láti tún wọn lára ò sí nǹkan fẹ́ bí orí ṣe. Ìwọ tó mọ̀ pé ti ó tó bá mú orí ọ̀run òkè dùn kó wá dàgbà ní pé ètí sùnkàn gbọ́. Ọlọ́run tí wọ́n ra ìgbà padà fún ìlúkúrà gbà padà fún ọjọ́ orí ẹ̀ tó fi ń ka ìsín yìí kó bẹ̀rẹ̀ fi ń ka ire kí àánú ọlọ́run kó wá gbà padà fún Jésù wọ wọn. Àmì ẹ̀yẹ látà ní ìwé Jeremiah lónìí ìwé Jeremiah lórí ìkíní sọ̀rọ̀ ní akẹ́ níbẹ̀ ọ̀rọ̀ búburú sí ni ṣùgbọ́n ẹ̀yẹ ṣe ni báyìí ló kà ó pé èmi ń sọ ìdájọ́ mi sí wọn nítorí gbogbo ìlú mi tí wọ́n ti kọ̀ mí sílẹ̀ tí wọ́n sì sùn tí wọ́n rí fún ọlọ́run mìíràn tí wọ́n sì tẹríba fún ìṣẹ̀rí ọ̀rọ̀ wọn. Ọ̀rọ̀ láti ìgbàlódé burú mi pẹ̀lú kò ní jẹ́ ìgbà lórúkọ Jésù àní ọ̀rọ̀ ìdájọ́ ọlọ́run kí ẹ̀ṣẹ̀ wọn ni wọ́n kọ̀ mí sílẹ̀. Mo kọ́ sí ń tọ́ mi ní ìsìn ọlọ́run bí ṣe wọ kọ́ ọlọ́run sílẹ̀ àbídẹ̀kọ́ ọlọ́run sì ọ̀dà gbọ́nrin nígbà sí tí mo ń gbà lónìí ìdájọ́ ni wípé ìwọ sì kọ ọlọ́run sílẹ̀ bí o ti lè wà ní ìwọ́de ọlọ́run. Ìwọ sì kọ ọlọ́run sílẹ̀ bí o ti lè wà ní ìwọ́de ọlọ́run. Àbíká pè ní kíkọ ọlọ́run sílẹ̀ ní ìwọ́de ọlọ́run. Ìyájọ́ wájú ọlọ́run kò ní yé ẹsẹ̀ ṣùgbọ́n ti kọ sílẹ̀. Ó ṣe é ṣe rẹ̀ kọ́sẹ̀ nígbà sí pé mo tútù ní ìbẹ̀rẹ̀ wà ní ìwé fún òun ní gbàdúrà. Ó wà kí ni mo ṣe wáyé ọmọ tí òun bí gbogbo wá dé ọwọ́ ní gbàdúrà. Ìwé kò ní ọkọ̀ tó.

Monday FM 92.9 ìfẹsẹ̀wápọ̀ kárí ayé àwọn ètò wa ń tẹ̀ síwájú lọ́kọ̀ọ̀kan AJG gẹ́gẹ́ òun náà ni aago mẹ́sàn-án ti lù báyìí a máa lọ sórí ètò tafsir fún wákàtí kan papọ̀ pẹ̀lú sheik gbadebo rọjí bismillah

أصول شوال، أصول ذي القعدة، أصول ذي الحجة. ليه كتنا سيكين أمطري رمضان نعم جطوان سيتونو رمضان تجي جالا كوكوني نوسو شوال لا تيجو يغاني سيحجي تنتبري إجو سنلا كنتا إجو سنلا مي ومتلي لباتي سيما كو رمضان أريقو كاني من أريقو أسسلام ومراه باي جلنا نسي حج أريقو كالونا مما أريقو أسسلام ومراه إذا تلي إبا يوا يعني كيف أسسي حج إبا لا يكو سيفون أنت تايكي كتو ديبا ونسو حجي إبري إنو تداني أكون فاسي حج Si balai fa lati jo jasi wipe ise haji wa ati gbe ihram fun ko to di pe akoko re wole ko si balai fun lati sibe o di gbati akoko haji to ba wole igba na la to lanfani lati dani are oluwa ni alhajj ashhurun ma'lumat haji ise kan to je أبي أوسو إليه تسفات داما فمن فرض فيهن الحجة نتبنا أمكن تبادانيا أتسس حج ناسكو حجي نتبادانيا كون فاسس حج ناسكو حجي إذا جقني إذا جبني أن يولي جميع المسلمين فلا رفث ولا فسوق ولا جدال في الحج وسيب ليو ثاني توبات بإحرامكم فاسس حج لا تني بالوك وقلو يا ولي نيجا توا ننويك أتب إحرام تروح تلقوك كمينة وانكتوجي وإحرام ليه تسل لبرا نجي جيوه وناني كاني توبي إحرام كني بالوك وقلوبين فلا رفث آياتني بالوك وقسي كاني توباتي بي الإحرام ليه نسويك نفيا بمعنى النهي يعني كي او بودو باي يول لا جوسيب tu ba wa godo ba ya wo re lajo sepo so bi ni mi to le to si le wa ma ba si ajo sepo leyi o pa ki si awon ni ti ko ni beru Allah to se pe se hajj ni me so pe lo si e gbiyanju lati farabalẹ keko ni pe si ni bi ere tan sa lati kan rowo keyin na lo si se hajj eleyi te ma ni pare ọpọ nínú wọn àwọn ẹni tó ṣe pé wọn lè jọ pàdé ara wọn ní ìgbà tán lọ síṣẹ hajj tẹkún wọn ti ń fẹra wọn yanra wọn lálẹ tẹlẹ náà láti lé wọn tún wá sí pẹkẹ ara wọn ní mẹkà àbí kó tiẹ jẹ pé wọn ò ti máa yanra wọn lálẹ tẹlẹ mẹkà náà ni wọn ti bẹrẹ sí ní hùwà burúkú yìí nítorí ẹni tí ò bá ti níbẹrù ọwọ àpọ wà nídìí káàbà gan lọdẹsẹ kò lè ọlẹdàá kọ sànù wa wọ́n wá ń gbé obìnrin tó ṣe pé ìyàwó rẹ̀ wọ́n lọ gbọ́dọ̀ bá ní ìbálòpọ̀ lẹ́yìn tó ti gbé al-ihram ó wá jẹ́ pé obìnrin kan tó rí pé àlè lọ́jẹ́ sí ọ ni ìwọ́ wá ń wá láti jẹ́ pé ọ̀ ń wá àyíká tó ń gbé lọ lẹ́yìn tó ti gbé ihram ní mẹ́kà ìwọ́n ń lọ bára yín síranù níbẹ̀ oníwọ̀ lè mára dúró obìnrin náà òun náà jọ olè náà lè mára dúró tó wọn bá ti rọkùnrin láàrin ijọ méjì wọn sìsì wọn náà sọ pé bẹẹ ni tiẹ náà gbẹlẹ tó ọba ti rọbìnrin láàrin ijọ méjì ó sìsì ọwá ní kẹjọ máa rara yín lọwọ kẹjìjọ máa bora yín láṣìírí wọn tó lọ síṣẹ hajj kọtọ kò sí bẹẹ tó ọba lọ síṣẹ hajj kọtọ kò sí bẹẹ nílé ambosibosi ni mẹka ìyàwó rẹ nìkan lolúwa sí lẹtọ fún
àyà àfàwọn obìnrin tó níkàpá lórí wọn tí wọn jẹ ẹrú àwọn ẹrúgun eléyìí tí wọn pín fún ọ látàrí kó mùsùlùmí jagun àbẹ́wọ arú wọn lọ́jà yàtọ̀ sáwọn eléyìí gbogbo obìnrin yòókù ìwà ló jẹ́ fún ọ kí ni tó fẹ́ fi zìnà sí àníwá ìgbà tó ti gbé ẹ̀rọ ọ̀tọ́ sí ọ wípé kí ìwọ kó o ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ nígbà tó wà nínú ẹ̀rọ báwo wá lóbìnrin míì ọ̀rọ̀ kan wá wà tó ṣe pé wíwà bíi táwọn ẹni láabi tí wọ́n ń wò ó ń sojú wọn àwọn náà wàá fetípa wọ́n fojú padà bá rẹ̀ pé kọ́ ka wọn kò sí tó ka wọn pẹ̀lú rẹ̀ ní tó bá kálukú kó fira rẹ̀ sí ìpàdé ń bẹ̀lẹ̀ kìyàmù rárá tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ kò kù torí báwọn lè sọ̀rọ̀ láàrin ìṣọ́lá ni báwọn àwọn nǹkan mọ̀nkàrà pẹ̀lú ọ̀rọ̀ yóò rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ fa ilẹ̀ mi ẹ̀sítọ́tà fàbẹ̀lẹ̀ sáyẹnẹ̀ fa ilẹ̀ mi ẹ̀sítọ́tà fàbẹ̀ kọ́lùbẹ̀ wà láàrin ká ọ̀bọ̀ àfúrú ìmà ẹni tó bá rí àbàjẹ́ pé wọ́n wò kọ́ ya fọwọ́ rẹ̀ yí padà tí ò bá lágbára láti fọwọ́ yí padà kọ́ ya fahàn rẹ̀ kó fi kọ́ tí ò bá lágbára láti fahàn kọ́ àjẹ́ pé kò fọkàn kọ́ a ti gbọ́ nípa àwọn tó dé pé wọ́n lọ sí ọmọ ní àsìkò ramadan ká àwọn ẹ̀mí bẹ̀rù allah tó ṣe pé ẹ̀mí fẹ́ wà ní mẹ́ka wọ́n ìgbà tẹ́ bá ṣe ọmọ parí kẹ́ ẹ ṣe ṣùyàmù ọjọ́ mẹ́wàá eléyìí tó jẹ́ ti parí ramadan nítòsí kaaba kẹ́ ẹ láǹfààní láti tún máa ṣe al-i'tikaf ní lásìlásì kaaba àwọn ọ̀wá ní ṣe gbogbo eléyìí tí a bá ti parí ọmọ wọn hòtẹ́ẹ̀lì tó ṣe pé ó wà ní gímọ kaaba ibẹ̀ ni wọ́n ti ra kàṣàwó tí a bá lọ mọ́sálásí gan kí ọ̀ bá lọ inú hòtẹ́ẹ̀lì yẹn ní òdúró tó ti pọ̀ ṣe sọ̀rọ̀ sí ìyàlẹ́nu àti tọ́balọ́kànjẹ́ wọ́n ti wájú ọba pàdé pàdé pẹ̀lú alágbèrè rẹ̀ ó ń zìnà rẹ̀ bẹ́rin tó yẹ pé ìwọ́n máa wá bá nínú yàrá hòtẹ́ẹ̀lì rẹ̀ yìí ẹ sì mọ̀ pé hòtẹ́ẹ̀lì yìí tí èèyàn bá jẹun kánú kò lè dàgbà kódà àwọn ẹni tí wọ́n rí jáde yàtọ̀ sí pákó àwọn bíi mẹ́fà ni wọ́n jọ gba yàrá ẹyọ kan àbí kí wọ́n dínkù síbẹ̀ bí èèyàn mẹ́rin èèyàn mẹ́ta àbí méjì àwọn kan nínú àwọn ẹni tí wọ́n jọ pín yàrá lò wọ́n ń fún àwọn èèyàn níròyìn nípa tí wọ́n ká àwọn kan tí wọ́n dìjọ ń pín yàrá lò tí wọ́n ń ṣe lásìkò ìgbà táwọn lọ sí umrah nu ramadan yìí wípé inú yàrá táwọn dìjọ ń lò ìní ń gbé obìnrin olóbìnrin wá tí ń bá wọn sùn táwọn sì ń rí wọ́n ń bá onítìrín wípé ẹ̀yìn ọkọ fún ní pé ah ló fẹ́ ká wọn àfitọ́kàn yín pọ̀ nígbà tí ò sí ń tọkàn kí àwọn sọ fáwọn míì sí ẹni tó ẹkọ bá wí lójú rẹ kó jẹ kọ́ máa tó ṣe láìdá kò tó wá ń bùn nínú ládàá tiẹ ò ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìdá tí lójú rẹ ló ti fi yé ó sì lè máa jẹ́ káyàn oríire kórì ó sì lè jẹ́ káyàn máa wòwò kúrò èèyàn ṣe nígbẹ̀rù allah kàábà ní níwájú rẹ yìí wọ́n ṣe zina èèyàn ṣe bẹ̀rù allah èèyàn ṣe bẹ̀rù olúwa kó má yíyàn padà sígi kó má yíyàn padà sókúta kí ni tó rò pé wọn ò lè ṣe àbítorí pé ń bẹ wá ó ń lọ wọn lára lásìkò ìgbà tó bá ti gbé ìhámu àtiwá àtìyàwó rẹ ọ̀rọ̀ à ń bára ẹni lò ọ̀sẹ̀lẹ̀ máa ọ̀rọ̀ à ń bára ẹni lò ọ̀sẹ̀lẹ̀ máa ó ní bàtà bá tó parí iṣẹ́ hajj eléyìí tó ṣe pàǹsì ẹ sì mọ̀ pé tí wọ́n bá gbé ìhámu hajj tó bá yẹ pé iṣẹ́ hajj tamatọ̀ lèyàn bá ń ṣe èèyàn kọ̀kọ̀ ṣe ọmọra ọmọra àárín wákàtí àbí ju bẹ́ẹ̀ lọ àbí kó tiẹ̀ má tó wákàtí tí wọ́n bá pọ̀ nítòsí kaaba èèyàn ti parí ọmọra rẹ̀ tó bá ti parí ọmọra rẹ̀ àǹfààní pé kó bọ́ aṣọ ihram sílẹ̀ kó wọ sọ́tọ́ ọ̀nà owó tẹ́lẹ̀ gbogbo ohun tó ti jẹ́ ìwọ̀ fún ọ tẹ́lẹ̀ ó ti dẹ̀ tọ́ fún ọ tó fi dórí ìyàwó rẹ̀
لاسكو باتو تكاري عمراتي او لا تكاري عمراتي تبافيري راني اللي ماري راني كبو كيسي يري راني لوري ناجو ايا كسي يري راني باتاوان لي او كيسي كيبي تو تفيري ياوري يوكا اون كالوان دو يسي يرا تسي تي او تي ادالو oku opolopo sinu re iwa ati awu re na wan bembe tori pe eto ti won man to ni pe ko si bi won ti se ko okunrin atobirin se ni yaraka ni ati se pa fe silekun baje okunrin so won wa nu yara yi obinrin so won wa nu yara hoteli to ba je ko ba lowo iwo le dani kan ba yara ti oloto ati awu re to ba je ko ati awu re dani kan ba yara ba tuba fori ya ore ni mari ore mari titi ti o fi di joke jo ninu usud al hijja o to pe jo ninu usud al hijja yi ina to ori to lenu gbogbo kanu ko tun be ihram pa pa julo awon ni tin se hajji tamattu wo be ihram fo hajji won lojo yi to ba sti pe ihram ni fo hajji o ma pa se hajji won lo o to pe jo ojo ke sojo arafa ojo ke wa ni sojo odun to ba ti pari an soku an gbeara an fari aban geri aban de ori ku fa ho bi asi se tawaf al ifada an fani ti wa fe ni ka lu kuni sin lati bo ihram sile patapata gbogbo n to si ti je wa fun wa pata polongo to ti deto fun aba to fi lori awon iyawo won eyi to tumo si pe nigba ti a ba to pari ise hajji o ni anfani kiwo ati iyawo re ke rira yin iyen o to tun depo wa ẹni ti n se hajji qiran abi ẹni ti n se hajji ifrad lati ojo tawon ba ti gbe ihram titi ti o fi di ojo odun yi kò sí ìgbà láyè fáwọn láti jẹni tó ṣe pé wọn lè láǹfààní àti rí ìyàwó wọn bá wọn lò títí tí ó fi di ní ọjọ ọdún nígbà tí àwọn náà bá sọkò tán tí wọn bá gbọn tí wọn sì jẹ pé wọn fa ẹran orí wọn àbí wọn dínkù wọn sì ṣe tọrọ fún ife ọrọ ìgbà náà ni ó tó jẹtọ fáwọn kí wọn súnmọ ìyàwó wọn èyí túmọ̀ sí pé ẹni tí ń ṣe hajj ifrad àti qiran anfani ati le suma yawo ti won le pe si tani tin se hajji tamattu nitori pe hajji tamattu anfani ati je gbadun o wa laarin igba to ba pari umra si igba ti o to tun gbe ihram lati si se hajj o le le dawa ni faman farada fihinna alhajja fala rafath fala rafatha yawo e ko gbodo si ibalopo pẹ̀lú rẹ̀ lásìkò ìgbà tí ẹ wà nínú pẹ́ ti gbé al-ihram kí wá sí hajj nìkan ẹni tó gbé ihram kó n fẹ́ ṣe umra náà fàlárọ̀ fàtà ló náà kò gbọdọ̀ sí ìbálòpọ̀ láàrin rẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbé al-ihram ẹni pẹ́ni tó fẹ́ ṣe umra lápèjúwe ó dé miqat bẹ́yà ni dul hulaifa lati madina ni wọn ti ń bọ ó wá gbé ihram a rí pé láti madina sí mecca ó lé ní ọgọ́rùn-ún mẹ́rin kìlómítà lásìkò ìgbà tí ẹ̀ ń bá ń lọ sí mecca yìí ẹ ti wà nínú pẹ́ ti gbé al-ihram ẹ ò gbọ́dọ̀ jẹ́ pé báyà lọ́nà ọ̀gá kan ti ń tukọ̀ dúró fún yín kíkan ipe kẹ́ ẹ fi sinmi kẹ́ ẹ nẹsẹ̀ ó sì fún yín ní wákàtí méjì kó tó tún ti pa tẹ̀síwájú pẹ̀lú orin àjò ayé bí tó ti wá dúró yìí tí wọ́n pè láàyè ìsinmi ilé epo wà níbẹ̀ ilé àlejò tún wà níbẹ̀ fẹ́ni tó bá fẹ́ nara ni àtìyàwó rẹ ọwọ́ gba yàrá kan nípa ẹ̀yìn fẹ́ nara ńbẹ̀ wákàtí méjì òkèrè àmọ́ káwọn tẹ́jọ wọkọ̀ pọ́n dákun pọ́n mọ́ sáláì jí yín àìbá àmọ̀ tóun bá gbé yín lọ nígbà tí wọ́n bá gbéra ọwọ́ wọ inú yàrá tí ẹlẹ́ ti fẹ́ náírà yìí ọwọ́ ajánu pákọlù ìyàwó rẹ ọlọ́yà kò sí nǹkan kan tó gbọ́dọ̀ yá ń bẹ̀ wọ̀ kò tọ́ rárá
میتونید به عنوان مکاتبه الاحرام خود از نه ایسی بلو خلاصا همون تی ناسی و جو بلو پاکنه خبا روی نه هنی لا خلایا نهی گتابتی به الاحرام به اندی مارن هم فنو کنوارن اتیبه بیلو به بلی خبا روی هم بسی بسی به ای بلو پاکنه نهی گتابتی به الاحرام او ما به تله یادی تی دیمو یادی تی دیمو و نه فسوقا پسی سیایی فیرو بینی تو باتی به احرام نتی ما هوا بکی و بمچه مو دنی تو تاکو ایتالی تی الله تو ما دسه او بدا جنسی او بدا جنسی و با آرارا دارتا او هوا بلا بلا àwọn àṣìṣe eléyìí tó jẹ́ pé kò wúlò kò dára ọgọ́dọ̀ sọ́ra fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kó tó di pé ogbé ẹ̀rọ ọ̀rọ̀ rádaradọ̀ yẹ mùsùlùmí àwọn ọ̀rọ̀ pálápàlá kò yẹ mùsùlùmí àwọn àṣìṣe tí ò pálá káyún tó yàtọ̀ sí tọmọlúàbí kò yẹ ká bá mùsùlùmí bẹ́ jíjẹ́ ìwọ rẹ̀ wá lágbára púpọ̀ fẹ́ni tó bá ti gbé ẹ̀rọ nípa òun fẹ́ ṣiṣẹ́ hajj léyì túnmọ̀ sí pé kábẹ́rù ọlọ́ ẹni tó lọ sí sẹ́ hajj sọ́ra nítorí adépo ọlọ́mọ sọ̀rọ̀ sọkúsọ ọlọ́mọ wúrikúwì ìwọ ọlọ́mọ ẹnìkúrìn ìwọ ẹni tó ṣe pé gbogbo àwọn àṣìṣe tàwọn ẹni tó ṣe pé wọn àlójútì tí wọn níbẹ̀rù ọlọ́ ìwọ ni wọn mọ wá páwọn kárù rẹ̀ mọ́ lọ́wọ́ bákan náà sọ́ra fún ìsepò kí nínú sẹ hajj àwọn kankan ń bẹ tó jí ìwọ tí ọ gbọdọ̀ sí lásìkò ìgbà tí ọ wà nínú ipò ń ṣiṣẹ hajj àbí ń ṣe umra gbogbo ẹ lọ gbọdọ̀ mójútó kọ sọ́ra fáti sí wọn bí à ń gé kánà ni bí à ń mú kankan kúrò nínú ara ni bí à ń lo lọ́fíńdà ni bí à ń daṣọ borí ni fọkùnrin bí à ń bóbè nílò ni gbogbo àwọn ilé ọgbọdọ sọra fún bí à ń sọ bẹni ọgbọdọ sọra fún gbogbo àwọn nǹkan báyìí ó lè pọ sọra fún wa nítorí kọ mọ bàjẹ́ pé lásìkò ìgbà tó ń ṣiṣẹ́ ìjọsìn kan lọ́wọ́ àwọn nǹkan tí ọ̀tọ́ kò ṣe ló ń ṣe nínú ẹ̀ pẹ̀lú àfisùnkà sọra fún ìwà pòkì nígbà tó ń ṣiṣẹ́ hajj wàlá jìdá lẹ́fẹ̀ẹ́ hajj kò sì sọ́ra fáǹsì fanfa nígbà tí a wà nínú sẹ hajj ó lè jẹ́ pé fanfa tẹ́ ń ṣe yìí ó gángan ní ṣe pẹ̀lú hajj ni àbọ́kan nínú àwọn àdájọ́ rẹ̀ àbí fanfa ni nínú àwọn nǹkan tí ń lọ tí ń bọ̀ tí máa ń ṣẹlẹ̀ sọ́mu yẹn ní ìgbésí ayé àbí fanfa nínú káràkátà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ká máa jiyàn nísìn ìjiyàn lórí hajj pé kí ni hajj ga kí ni hajj ta wá ṣe yí ga ká ni wá ṣe fanfa lórí rẹ ẹni pé oògùn àìmọ̀ni béèrè àwọn kò bùkátà nínú níta bá ti pè lẹ́sìn wa kọjá pé àríyànjiyàn láàfin máa yanjú ẹ àríyànjiyàn láàfin máa ma tọ́tọ́ yàtọ̀ sí ọjọ́ ọ̀tọ̀ ẹ̀yìn kò sí nínú nǹkan tó yẹ wá kò sí nínú nǹkan tọ́tọ́ kò sí nínú ìlànà ká máa wá fà pé kí ni hajj ga kí ni kókó rẹ kí ni kókó rẹ gbà ogun wọn sí lẹ́yìn ayìn kí ló fà tó fi jẹ́ pé mọ́kà náà la gbọ́dọ̀ wà ṣé a lè ṣiṣẹ́ hajj yìí ń bò mí ni la ilaha illallah kí wọ́n bá ti ṣe ṣe ṣọlá tá a ṣe ṣọlá tá a ṣe ṣọlá ní gbogbo àyíká yìí láyé ṣé a lè ṣiṣẹ́ hajj náà ní gbogbo àyíká yìí ni ọmọ wa jiyàn eléyìí bí ká tún máa jiyàn lórí ìdájọ́ rẹ kí ni àwọn orígun ṣe hajj ga kí ni àwọn ọ̀ràn yẹn rẹ̀ kí ni àwọn nǹkan tó jẹ́ ìwọ rẹ̀ àdìgbà máa ṣe fanfa nínú ọ̀rọ̀ gbèsè ayé mo ta fún ọ n ta fún ọ iye báyìí mo ta fún ọ para ọ iye báyìí lọ ta fún mi ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdìgbà máa ṣàríyànjiyàn èmi mo dé ṣáájú rẹ èmi nípọ̀pọ̀ wọ ibi tá à ń ti ń dáwọ́ tẹlẹ̀ yìí òun gbọ́bẹ̀ ṣáájú mi kájọ máa wò bọ̀ alẹ́ mi ni mo dé ṣáájú gbogbo ẹnikẹ́ni bí o dé ṣáájú mi ìjọba gbà lájọ fún ọkọ̀ yẹn
ẹ̀yìn tó jẹ́ pé iṣẹ́ ìjọsìn lẹ́wà sí ẹ̀yìn tó ṣe pé dáadáa ló gbé yín wá kò yẹ kọjọ́ pẹ̀yìn lẹ́ẹ̀mà síbẹ̀ ẹgbẹ́ bíi tẹ́tí fẹ́ẹ́ ránjẹ wọ́n wá sọ pé bẹ́ẹ̀ ti ṣe dé làwọn máa tà fún yín ọwọ́ bẹ̀rẹ̀ sí ní jìyàn ó bẹ̀rẹ̀ sí ní bínú wọ́n sọ pé ó ti dé ṣáájú gbogbo èèyàn ó sì nígbà kan táńjẹ fẹ́ni kankan mọ́ tí ọba ti jẹ́ pé wọ́n bá lóhùn wọ́n sọ pé rárá bàbá yìí àti bàbá yìí àti ìyá yìí wọ́n ti dé ṣáájú yìí torí táwọn ọ̀kà fápa nì wọn ò fa wàhálà nì ẹ̀yìn tó ń fa kíkì ló dé kí ọmọ òwú pẹ̀yìn lọ dé ṣáájú gbogbo èèyàn táwọn wá ṣe fanfa ilé ìjọsìn púpọ̀ nítumọ̀ sẹ́yìn ló ti nu adìẹ jáde ni àbádìẹ ló ti nu ẹyin jáde àwọn àríyànjiyàn tí ò nítumọ̀ àbíkẹ́tì ọlọ́pàtẹ́ ẹ pàtẹ́ ọ̀rọ̀ bọ́ọ̀lù kẹ má jiyàn kí má tì tí wọ́n gbá lónìí o àwa la máa borí yín ẹ tọ́rú tó lè borí wa kọ́là lọ kọ́lẹ̀ mẹ́rin sódo ìyá láàrípa jẹ yín òun náà sọ pé tó bẹ́ẹ̀ á lù yín má lé ni ẹ̀yin kọ́lẹ̀ bá wa sọ bẹ́ẹ̀ ẹ̀rọ ọkùnrin tó lọ síṣẹ́ hajj kí ni tí yín pẹ̀lú gbogbo ránù kí ni tí yín pẹ̀lú gbogbo òrégbè tí ni kẹ́ mójútó ṣe hajj tẹ wá sí kí ṣe pé kẹ́ fi ẹ̀tẹ̀ sílẹ̀ kẹ́ máa wá pàlàpàlàpà gbogbo tí ò wúlò gbogbo tí ò sàǹfààní ebi náà lè fi gbogbo ayé yín ṣe tẹ́lẹ̀ kẹ́ mọ̀ pé ti wá sí ààyè mímọ́ láti wá ṣiṣẹ́ mímọ́ báyìí ẹ jẹ́ àlejò fún ọlọ́hùn ọba mímọ́ ọba gbogbo àgbá ńlá ayé kí n tó wáyé kẹ́ máa fi rojọ́nù kí n tó yẹ kẹ́ máa fi ṣe fanfani kẹ́ yọ ọ̀yọ́ yín bí ti wúlò kẹ́rin ma wàlá di dáálọ́ fi hajj kò sí àríyànjiyàn nínú ṣe hajj ẹ ò gbọ́dọ̀ sí àríyànjiyàn pẹ̀lẹ́nì kaka nígbà tó ń ṣiṣẹ́ hajj rẹ̀ ẹ ń bá ń wá láti fi ọ́ ṣe ẹni tí ó fi sì kejì níde à ń takùrọ̀sọ àríyànjiyàn yẹra fún wọn mẹ́jẹ̀ kí wọ́n fi tiwọn kọ́ fi kó bọ́ mẹ́jẹ̀ kí wọ́n fi tiwọn kọ́ fi bá tiẹ̀ jẹ́ rántí pé o ti fi lélẹ̀ o ti fọ̀ mọ́lẹ̀ gbogbo iṣẹ́ rẹ gbogbo mọ̀lẹ́bí rẹ náà ló fi sílẹ̀ sẹ́yìn ó dojúkọ mẹ́kà wọ́n ló sọ pé iṣẹ́ tó jẹ́ orígun kan nínú orígun ẹ̀sìn islam yìí ni wọ́n fẹ́ mú gbọ́ lọ fẹ́ mú sí lásìkò yìí mẹ́jẹ̀ kí àwọn ẹni tó ṣe pé wọ́n ní àròjinlẹ̀ kí wọ́n fi tiwọn kọ́ fi kó bá tiẹ̀ wọ́n gbàgbé adúrú owó tẹ mọ́ kó tó di pé bára yín láyè tẹ lọ kì í ṣonú kékeré rárá mẹ́jẹ̀ kí owó yìí kọ́kàn sọnù báwọn kọ́kàn jẹ́ pé ọ̀nà dànù mọ́fàsìkò rẹ́sùfọ̀ mọ́fàsìkò rẹ́ rárí lórí nǹkan tó ṣe pé kò ní ṣe ọláǹfààní kò ní wúlò kò sì bí ìlọsíwájú fẹ́sìn islam sọ́ra rẹ fún fanfa gbogbo ọjọ́ kọjọ́ ìrìn àní láyè iná mi ò yẹ kí èèyàn gbé ẹni tí ọ̀nà ṣe fanfa nítorí pé fanfa kì í ṣojú ọ̀nà àti mà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àríyànjiyàn tẹ rí yẹn ojú ọ̀nà àti fi hàn pé mo bọ́ọ̀dù yín lọ ni ojú ọ̀nà àti fi hàn pé gbogbo yín kò sẹ́ni tó tó mi kò sì sẹ́ni tí ń tayọ nínú gbogbo yín eléyìí nìtumọ̀ àríyànjiyàn àwọn ẹni tẹ bá ti di káńsà àríyànjiyàn àpẹẹrẹ pé wọ́n fẹ́ fira wọn sí gàba lórí àwọn èèyàn yòókù ni àpẹẹrẹ pé ìgbéraga ó ń wúwú yẹ nínú ọkàn wọn ìgbéraga ni wọ́n fẹ́ máa fi gbéra nítorí pé ẹni tí bá ti ń ṣe àríyànjiyàn yóò jẹ́ ọ̀kan nínú àwọn aláṣọsẹnu jàǹrà tí ó máa fẹ́ pé nígbà tó bá ń sọ̀rọ̀ kí kẹ́kẹ́ ọ paríre kí nìkan má lè dún nítorí pé ń lò ń sọ̀rọ̀ nítorí pé tẹ́lẹ̀ náà àríyànjiyàn rẹ̀ ó fẹ́ ṣe fi borí yín tó fi ọlá àtàjùlọ tó ní lórí yín hàn ní mùsùlùmí ìwẹ̀wẹ̀ àpọ́nlé iná ni ó fi máa bá àwọn ọmọ àyá rẹ̀ mùsùlùmí ṣe ó rà kápọ̀ ọmọ jù wọ́n lọ kápọ̀ ga jù wọ́n lọ kápọ̀ tẹ wọ́n lọ lọ́nà tó pọ̀ òun ní fẹ́ láti máa bá wọn ṣe lábẹ́ àbúradà ẹ̀ẹ́sẹ̀gbẹ́ yín nítorí pé ìnàmà mìíràn ẹ̀ ẹ̀họ̀ àwọn ọmọnì náà jẹ́ nǹkan kan síra wọn bí ìbá sọmọ àyà nínú hadith ìtànẹ́bù muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sí àyà yìí anábì ní alimusulumu ọ̀hún muslim mùsùlùmí ọmọ ọ̀yà mùsùlùmí ni àyè á máa wá ṣe àríyànjiyàn á máa ṣe fanfa á máa ṣe fúnmi kí n kó fún ọ lórí kí ni gánan rí ẹ sì mọ pé àríyànjiyàn pọpẹ bóyá yóò padà bíjà yóò padà bí ọtẹ yóò padà fakọnukọ láàrin àwọn ọmọ ẹyà
yóò di wípé ẹnìkan máa gbo ẹnìkan ní ìwo aburú àtàìdá nítorí pé nígbà tó bá borí rẹ sọ fẹ́ káwọn ọmọ pàtẹ́wọ́ fún ọ nígbà tó bá pa án lẹ́nu mẹ́fẹ́ sọ fẹ́ káwọn wá di ọmọ lẹ́yìn rẹ eléyìí òun kún di ọnu yóò mú kí ìfẹ́ kọ́ mọ́ jọba gbogbo dáadáa eléyìí tó ti ń wáyé tẹ́lẹ̀ yóò di pa àfòpin sí ìsìlám wọ́n tó fẹ́ àlò ìmọ̀ ìkọ́ ìròyìn ìyàlẹ́ mọ̀lọ́ nígbà tó lọ lẹ́tà wa kọ ìbàjẹ́ aburú àtàìdá fún wa lásìkò ìgbà tá à ń ṣe hajj bẹ̀rẹ̀ lórí ọ̀gbọ́dọ̀ bá ìyàwó rẹ lo nígbà tí ọ wà nínú alẹ́rọ kọ́bà tí máa síwájú ìbálòpọ̀ ọ̀gbọ́dọ̀ wáyé àti bẹ́lú wa ti ṣe ní ká ṣọra fún wa pòkè gbogbo ìwà tó sọ ní dání tó jìnnà sí ìtẹ̀lé ti allah tí ó mú wa máa dẹ́sẹ̀ bákan náà lẹ́yìn tó lọ́wọ́ kọ̀ fún wa láti máa ṣe fanfa ká máa ṣàríyànjiyàn nínú iṣẹ́ hajj wa olúwa wa pa wá láṣẹ pé aburú àtàìdá akọ fún yín ṣùgbọ́n rere ni kẹ́ ẹ máa ṣe rere ni kẹ́ ẹ máa ṣe lórí àpàkíyèsí pé wọ́n máa tún fa lómi nǹkan ìròyìn ìyàlẹ́ mọ̀húwá àti pé gbogbo ohun tí a bá ṣe ní dáadáa ní rere ìyàlẹ́ mọ̀húwá Allahumma Allahumma kò sí ní gbé kò bá kéré kò bá tóbi Allahumma yóò sì bá yín sọ yóò sì san yín lẹ́sàn-án rẹ̀ ìfinilọ́kànbalẹ̀ ńlá leléyìí fún àwọn ẹni tí bá ń ṣe rere wípé rere ní òbí bẹ́ẹ̀ ni rere ní ọ̀sán Allahu tẹ́ẹ̀tì torí rẹ̀ ṣe ọ̀mà yóò sì san yín lẹ́sàn-án lórí rẹ̀ rere ni kẹ́yìn ó ṣe o ìtẹ̀lé tí Allahu ní kẹ́ ṣe ìtẹ̀lé tí Nabi Muhammad sallallahu alayhi wa sallam ní kẹ́ mójútó nítorí pé gbogbo ètò ẹ̀ka ṣe ń dáadáa báyìí kò gbé o torí pé ló ẹlẹ́dàá wà mà ìfinilọ́kànbalẹ̀ ńlá ni fún gbogbo ẹni tó bá jẹ́ èèyàn dáadáa mùsùlùmí gidi rere ní kọ́ máa ṣe wọ́n sì ṣe nítorí àṣehàn ṣọ́ra fún kárí ni wọ́n ṣe nítorí káwọn èèyàn ló bá rọ wí nípa rẹ ṣọ́ra fún àsọgbọ́ni jẹ́ ẹni tó ṣe pé al-ikhlas ìṣàfọ̀mọ́ ìjọsìn fún allah ló fi síwájú nítorí pé ní ta bá ṣe nítorí ti allah òun ló máa ń lérè lọ́mọ ńlẹ́sàn òun máa jẹ́ sábàbí fúnni láti soríire yàtọ̀ sí ní ta bá ṣe nítorí nǹkan míì tó yàtọ̀ sí allah torí pé nǹkan míì tó yàtọ̀ sí allah kò lálùjẹ́nà tá à ń fẹ́ bẹ́ẹ̀ ni nǹkan míì tó yàtọ̀ sí allah kò ní mẹ́ta ń bẹ̀rù kí ni ọ̀bá wa fi san wa kò ní kankan tí ó fi san wa wàmà àtẹ́fàálù mi ń kọ́ eré ìyá àlẹ́mú lọ gbogbo ń tẹ́ ẹ bá ṣe ní rere allahumma kò sì lè gbé kò lè sọnù nǹkan kì í sọnù lọ́dọ̀ allah bẹ́ẹ̀ sì ni rere ò ní gbé lọ́dọ̀ allah ẹni tó sì ṣèdàkejì náà kò ní gbé rere ni kẹ́yìn ó ṣe wọ́n pa jùlọ ìwọ tó ṣe pé ọwọ́ ṣiṣẹ́ hajj kí ni tiẹ̀ pẹ̀lú pé ọmọ ṣàìdá kí ni tiẹ̀ pẹ̀lú pé ọmọ ṣílá burú kí ni tiẹ̀ pẹ̀lú pé ọmọ hùwà pòkì rere ni kọ́mọ ṣe gbogbo rere tó bá sì ṣe kò gbé kiri pẹ̀lú àmọ́ wọ́tẹ̀zẹ̀ wọ́dọ̀ ẹ̀yẹ ẹlẹ́dàá wa ó pàkíyèsí wa ó sì di ká pèsè nítorí pé ẹni tó lọ sí sahaj ó ti fi lélẹ̀ ẹmbásì ti fi lélẹ̀ ilé ti fò ní àlẹ̀ ẹnbùkátà kó ní nǹkan tó fi pèsè nítorí pé ẹni ìyẹn jẹ ẹni ìyẹn mu ẹni ìyẹn ó sì mọ́ra àwọn nǹkan tó máa jẹ àwọn nǹkan tó máa mu jẹ́ ẹni tó ṣe pé ó ti pèsè rẹ̀ kalẹ̀ o bó ṣe jẹ́ ẹni tó ṣe pé ọ̀fẹ́ lọ sí sahaj lẹ́yìn tí ó mọ ọwọ́ àwọn èèyàn kó tó jẹun lẹ́yìn tí ó mọ ọwọ́ ẹnu wọn tí wọ́n bá ń jẹ wọ́n lè bá jẹ sẹ́kù fún rárárárá ìwọ́ gani kò pèsè fúnra rẹ̀ inú lẹ́sẹ̀ rí i pé lẹ́yìn ìgbà tí alálàájì bá sanwó hajj ìjọba ọmọ láyé wípé owó tó san yìí o ohun gangan ló ní ṣe pẹ̀lú iṣẹ́ hajj rẹ̀ ṣùgbọ́n iye báyìí tá a tún ní kọ́ sankun òun náà ni nǹkan tí wọ́n fẹ́ fi ṣe ìpèsè ilé ìtọ́gbà ní owó ìlú òkèrè tó fi sọ́wọ́ ilé ìtọ́ máa ná fún jíjẹ
nin mo re ni pataki ati to ba tun nkan ni to ko pataki fun to fe fowo se don ti ko joba na ni isin won to ti ni eto to pataki to to ti se pelu joba saudiya ni pa pe won wa mashaa'ib al-haram binna ati arafat mo si ma bin jowa fun alalaji ti ni sinu pe pelu alalaji lo fi koko n to gbe wa sile ti wan dana abi okan ni won ma dana ta abi alalaji o jade yo kan lo ma ranje ni abawo ibi ti won ko won si abi abajade be lawo nje to se pe ijoba saudiya lọ ọpọlọpọ wádìí wọn kọ àwọn olè fọwọ sọyà fún àwọn alálàájì nípa báwọn oúnjẹ yìí dá ó sì ń bẹ nínú nǹkan tí ó bá láàfíà mu tó yẹ kéèyàn máa jẹ nítorí pọpọlọpọ tí ń bá oúnjẹ yìí wọn gba ìwé àṣẹ wípé wọn yọǹda fún ọkọ náà dáru nábẹ falálàájì wọn yọ ọ dání eléyìí tó ṣe pé ìjọba pẹlú wọn wọ́n máa jọ wọ̀ ìyá àjà lọ́pọ̀lọpọ̀ jíjọba ọmọ kó wọn wípé ẹmọ́falálàájì mi níjẹkújẹjẹ ìjọba ti wá ṣètò pẹ̀lú àwọn ìjọba gbogbo orílẹ̀-èdè gbogbo náà nísìn lórí bí àwọn alálàájì ti ṣe máa oúnjẹ nírọ̀rùn tí wọ́n máa gbé wá fún wọn láwọn àyè yìí kì í ṣe pé oúnjẹ yìí ọ̀fẹ́ ni ìwọ gan ló tún ti pèsè rẹ̀ fún ààrẹ nínú owó tó ti san wọ́n ti mú èyí tó ní ṣe pẹ̀lú oúnjẹ náà ń bẹ̀ torí rẹ̀ pèsè fún ààrẹ láti kì í ṣe nǹkan téèyàn lọ téèyàn wá gbégbá abárà lọ́wọ́ àfi téèyàn máa sáré láti ibì kan síbì kan pé òun gbaṣẹ̀ bílù ká wípé wọ́n oúnjẹ sàárà ń bì kan kálà lọ́tẹ̀sẹ̀ wọ́ọ̀dù ẹ pèsè fúnra yín o ara ń fẹ́ jíjẹ bẹ́ẹ̀ lára ń fẹ́ mímu nítorí pé ẹni tó bá jẹ tó bá mu tí ò jẹjẹ kújẹ àwọn lára wọn mokun láti lè rójú ráyè lágbára láti fi ṣẹ̀sìn tí wọ́n lọ sí bákan náà inú gbàgbé láti pèsè fáwọn ọkùnrin náà ìpèsè fára òun náà ní ká jẹ ká mu ká sì tọ́jú ara ìyẹn bùkátà láti wẹ̀ ìyẹn bùkátà láti jẹ́ pé ìyẹn máa gbé orí àti ìdọ̀tí ká lára ó lè wẹ̀ ìgbà tó kàn ṣẹlẹ̀ ni pé alálàájì tó bá fẹ́ wẹ̀ yóò wúrú ọ̀sẹ̀ wo lòún fẹ́ fi wẹ̀ ọ̀sẹ̀ yìí ọ̀gbọ́dọ̀ jọ́sẹ̀ tí wọ́n ṣe tí wọ́n fi lọ́fíńdà sí àwọn ọ̀sẹ̀ tí wọ́n máa ṣe tó ṣe pé wọ́n ṣe wọn ò fi lọ́fíńdà sí ẹ múru rẹ̀ lọ́wọ́ iná máa fi wẹ̀ nígbà tí ẹ bá lọ ṣiṣẹ́ hajj torí pé tí lọ́fíńdà bá ti wà lára ọ̀sẹ̀ tẹ́ fẹ́ fi wẹ̀ ó túmọ̀ sí pé ẹ ti ṣe ọ̀kan nínú nǹkan tó dé wọ al-ihram èyí tí ó mú yín tẹ́ràn bákan náà ó rí pé nígbà tí ẹ̀yin wà ní àsìkò hajj yìí a sọ fún yín pé nígbà tí ẹ bá ti gbé ihram èèwọ̀ ní kẹ́ ẹ fi lọ́fíńdà sára tàbí kẹ́ ẹ fi sára sọ yín kò gbọ́dọ̀ sí nínú nǹkan tí ó tún wá náà fẹ́ sára àbá ó máa fi tọ́ ó máa tọ́ sára lọ́fíńdà ọ̀gbọ́dọ̀ dáwò tọ́ ó tọ́jú ara rẹ̀ nípa jíjẹ mímu nípa àwẹ̀ bákan náà ó tún pèsè fọ́kàn rẹ̀ ọkàn rẹ̀ ń bùkátà pèsè nítorí pé ọkàn ó ju ọba lọ lára sísọ tó máa ń sọ pé ọkàn lọ́ba lára wọ́n ní kò tún kún tó nítorí pé ọba máa pàṣẹ fẹ́ràn ẹni tó wà lábẹ́ àkóso àti ìjọba rẹ̀ wípé nǹkan báwo mo pàṣẹ pé kẹ́ ẹ ṣe ká rí i pé nǹkan bá pa láṣẹ hàn èèyàn púpọ̀ nínú àwọn ẹni tó wà lábẹ́ ìjọba rẹ̀ wọ́n lè ṣe ṣùgbọ́n àní sẹ́láì rí àwọn kan tí wọ́n kọ̀ láti ṣe àní sẹ́láì rá wípé nǹkan báwo mo pàṣẹ pé kẹ́ ẹ ṣe ká rí i pé nǹkan bá pa láṣẹ hàn èèyàn nínú àwọn ẹni tó wà lábẹ́ ìjọba rẹ̀ wọ́n lè ṣe ìṣẹ̀láì rí àwọn kan tí wọ́n kọ̀ láti ṣe èyí ṣe bẹ́ẹ̀ ni ọkàn ata nǹkan kan ò sí tí ọkàn pa aláṣẹ kó ṣe tára ò ní ṣe torí àwọn sọ pé ọkàn ju ọba lọ lára ọkàn rẹ bùkátà kò nítorí pé ọkàn máa dógùn ọkàn máa bàjẹ́
不然那些国家我都没看到交代的。

àti Allah kò sí tàbí ṣe ogun kò sí tàbí ṣe gbayọ bàjẹ́ kàkà àfi ṣe ti Allah bíbàjẹ́ ló máa ń bàjẹ́ oyà wàtẹ̀zà wọ́dù ẹ pèsè fún ayé o ẹwà owó eléyìí tẹ́ máa lò láti tọ́jú ara yín ẹ sì jẹ́ ẹni tó ṣe pé ẹ ò ní gbọ́ ìpáyà Allah ẹ ní gbọ́ dànù eléyìí tó ṣe pé ẹ fi ṣe ìpèsè fáwọn ọkàn yín ẹ pèsè ìpáyà Allah eléyìí tó ṣe pé ẹ máa fi tọ́jú ọkàn yín ẹ sì ti sọ pé ìpáyà Allah òun náà ni ìǹtẹ̀fáàlù ẹ lọ́jìtìláàbọ̀ mọ́láàrí ìmá tẹ̀láwọn àsọ́gbọ́ àti ìmá jìnà sáwọn nǹkan tó ṣe léèwọ̀ òun náà máa ń pè ní ìpáyà Allah wàtẹ̀zẹ̀ wọ́dù olúwa ní ẹ pèsè fún wa yín fẹ́ ìmọ̀ ọ̀yọ̀ zọ́ọ̀dì kẹ́ ẹ sì mọ̀ pé dájú eléyìí tó léwu nínú nǹkan pèsè òun náà nípáyà Allah a pèsè fún wa nípa apá ìtọ́jú rẹ̀ pẹ̀lú jíjẹ àti mímu àti ìwẹ̀ a sì ní ká pèsè fọ́kàn ìpáyà Allah tó bá jẹ́ pé méjèèjì sórí òṣùwọ̀n ó ga lólóore jù ó yẹ ká pèsè fún ara wa látàrí ká má fi bi para wa ká má fi ǹjọ ara rí mà ká sì má fi eré àti ìdọ̀tí ká má fi ba ara wa jẹ́ tó òun lólóore jù ni àbí ìpáyà Allah ó pàtàkì kẹ pèsè fára ká ìjẹ ìmú àti ìtọ́jú ẹ̀ ṣùgbọ́n bá a tún ṣe wá ní kẹ pèsè fọ́kàn ìpèsè fọ́kàn òun lólóore jù fẹ́ iná kọ́ ìrọ̀ zaadi takwa kẹ́ ẹ fi ìpáyà Allah ṣe ìpèsè fọ́kàn yín olójú kí ló ń fa ní ara tá à ń jẹun sí kí ló ń fa ní ara mú mi sí kí ló ń fa ní ara tá à ń wẹ̀ tá à ń fọ̀ wọ́n tó ṣe pé ọkàn burúkú lọ́wọ́ lára yìí ọkàn tí ò sí pa Allah lọ́wọ́ ń bẹ́ kí ló ń fa ní pé oyó ebi ọ̀pọ̀ ọ̀gbẹ́ ọ̀gbọ́ kó o sì máa ń pa ṣùgbọ́n ọkàn burúkú lọ́kàn rẹ̀ rádaradá ọkàn aláìgbàgbọ́ ọkàn kò kí kí ló ń fa ní wọ́ ara bẹ́ẹ̀ ìrìnà akọyọrọ za pàpọ̀wá ẹni àti múradà máṣàlá alákùwọ́tẹ ìwádìlá ọwọ́ púpọ̀ ẹwùtẹ ọwọ́ ó ti ṣe rẹ́gílá gbogbo ẹ̀ àti bàtà àtẹwù àti fìlà gbogbo wọn ló ṣe rẹ́gí tọ́jọra ọba nílànà tán ṣùgbọ́n ọkàn burúkú lẹ́nu ọkàn rádaradá ọkàn fò ọkàn jatijati ọkàn tó ṣe pé ọ̀pọ̀ yín rẹ̀ kọ̀ọ̀kan yín ní dáadáa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì bẹ̀sìn ọláhùn jẹ́ bẹ́ẹ̀ sì dínà márùn-ún mùsùlùmí bẹ́ẹ̀ sì gbàgbé sí ayé wọn jẹ́ iná ló wà nù ọkàn yín tí ó mú ẹ̀rọ ayẹ kó múra bá ìwọ́ tó ẹ̀kọ́ jẹ́ pé kàkílọ̀ ń wá ìwọ́ tó ṣe pé kọ yé kó jẹ́ pé ìtọ́wọ̀ gan ó mú ara rẹ̀ ó mú sí ewu ọ̀rọ̀ tó nípọ̀ kàn burúkú ọba ara jẹ́ tọkàn ọba ti dá ó ti sọ dà torídéélé ọdọ wọn wá ọjọ́ bá bẹ̀rù ọlọ́ọ̀ ìrìnà akọyọrọ zaadi takwa agbáfífo náà ní gbogbo ara tọba wà tí ó sì payà ọláhùn nínú ọkàn rẹ ọkàn ọba ti dá gbogbo ara ọdá bẹẹ ló wà nù hadithan nímọ sọlọláhùn aliyu aliyu sọlọ ní ìjà abdullahi bin mas'ud ọláhùn anhu tó gbà ọ ọmọdé ni ìmọ̀ fi jẹsẹdẹ mọ ìdá sọláhàt sọláhàt jẹsẹdẹ kọlọ bá ìdá fẹsẹdẹt fẹsẹdẹ jẹsẹdẹ kọlọ alẹ wàhíyẹ kọl dájú bá a sí ẹran kan bẹ lára o bá a sí ẹran yìí tó bá da gbogbo ara ní ọ̀dà tí bá a sí ìbá sì fi bàjẹ́ gbogbo ara ní ọ̀bàjẹ́ ẹ̀tẹ̀tẹ̀ gbọ́ ǹjẹ́ ọmọ bá a sí náà òun náà lọ́kàn ọkàn ọkàn òun ní bàbá lára òun ló lára òun ní darí ara ní ìwọ bá da ara rẹ̀ sì fẹ́ sí dáadáa ìgbà tọ́kàn rẹ̀ bá wúlò ara rẹ̀ sì fẹ́ wúlò olùrẹ̀ dà ọ̀kan wa jẹ́ wẹ̀tẹ̀zẹ̀ wọ́ọ̀dù olúwa ní ẹ̀pèsè ẹ̀pèsè jíjẹ ẹ̀pèsè mímu ẹ̀pèsè ìtọ́ra yín ẹ̀ sì pèsè ìpáyà ọ̀láhùn fọ́kàn yín fẹ́ ìyọ̀rọ̀ zàdì tọ́kọ́ èyí tó wá lórí jù nínú ẹ̀sẹ̀ òun náà ní ìpáyà ọ̀wà wọn ní àtàwọn ọmọ ẹ̀kọ́ ìrì àlẹ́mọ̀ ọ̀wà olùrẹ̀ dà wá gẹ́gẹ́ bó ti ṣe síwájú ike gbogbo ohun tí ẹ bá ṣe ní ọlọ́run máa ò kò sí nǹkan kan tó gbé nínú tẹ̀sí wọ́n tẹ̀sí wọ́ọ̀dù ẹ wá pèsè.

كان خير الزكوة يتلو لجنون تافي بسي وماني بايا الله واتقوني يا أولي الألباب وما تحت شيطان وماني تدا جنون بسي وماني بايا الله وليو واتكا يا يوتبه وقبا ولاسي وماني واتقوني ولما وما بايا مي وما بايا مي وما بروني يا أولي الألباب يومي لاكاي Àwọn àkàì lọ̀rọ̀ bá gúnkà ní ọgbọ̀ tó ṣe tí wọ́n ṣe làákàì sí ta fi pa wọn láti. Àwọn aláàṣì ní fẹ́kù nídìí síse ta fi pa wọn láti. Àwọn ọmọdé tó ṣe wípé wọ́n ní fi ọwọ́ jábítẹ́ rẹ̀ hẹ́hẹ́ fi mú nǹkan tó luwa fi pa wọn láti. Pẹ̀tọ́kùn ẹbẹ̀rù mi, pápáyà mi. Ẹmọ ẹ̀tọ́ lásẹ̀ ni, báwo ni ẹ jìnà sí gbogbo tí mo ṣe lè wọ̀ fún mi? Yá olè ẹlẹ́bà ẹ̀yàn oní làákàì. Ìyẹn ni pé ẹni tó bá rí tí ń tẹ̀láṣẹ ọgbọ́ tí sì jìnà sí tó lé ẹlẹ́dàá tọkọ̀ fún wa àwọn gbọ́ra lóní làákàì àwọn ẹni tó ṣe wípé olú afún làákàì wọ́n lò nítorí pé ẹni tí wọ́n bá lóní làákàì ó túmọ̀ sí pé làákàì rẹ̀ lọ́nà tọ́tọ̀ àtọ̀nà tó yẹ ni ẹni tí wọ́n kò níra kò túmọ̀ sí pé nǹkan kan wọnú agbárí rẹ̀ pa làákàì kù níbẹ̀ làákàì tí ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe bí aláìní náà lọ́jọ́ subhanallah torí rẹ̀ ẹ̀rí pé àwa náà nínú ìgbésí ayé wa bí ìfẹ́ bá hùwà kan tó ṣe pé kò dà ìwà tí ò yẹ ká bá bá gbọ́n ìwà tí ò yẹ ká bá lọ́dọ̀ ẹni tó bá lọ́pọlọ ẹ̀rí pé pé òun ní làákàì òun ní làákàì ni ẹni ní ọba ẹni ó ṣe làákàì ni ẹ̀rí ó ṣe làákàì àti òun ní làákàì nǹkan kan náà ni wọn nítorí pé ìgbà tó o ní tó aláìní ó ṣe làákàì ní kí ló dé tọ pátì ó ní ọ̀sà dédé fi ṣe ọ lára kó lè bá a pátì ó ń kọ́ ọmọ lónìí torí ẹni tẹ bá ti rẹ́ nìkan tí ń sin kankan tó ṣe pọ́ pá làákàì ní àwọn èèyàn wọ́n mọ jóun rẹ̀ kí ẹ gbọ́n púpọ̀ ọkùnrin yí báyìí kódà ọ̀rọ̀ rẹ̀ wọ́n kọ́ ọmọ ọ̀wọ̀ ní máa ń yà mí lẹ́nu nítorí pé ń lo làákàì tó luwa fi fún kò sí nǹkan kan láyé tí ó ṣe làákàì mọ àfi bí ìgbà tó ṣe pé ọpọlọ rẹ pé àfi bí ìgbà tó rí rẹ ti dàrú kí ló dé nítorí pé ní làákàì ìsàlàyé ní làákàì kì í ṣe ẹranko ṣùgbọ́n kò lò nígbà tí wọn lò làákàì síbi tí ọ̀yẹ́ kò lò sí tó darí rẹ bí tí ọ̀yẹ́ kò darí rẹ lọ wọn mọ sọ pé kò ní làákàì nítorí pé ní ẹlẹ́bàá wa kò ṣàdédé fún wa ní làákàì bá àmọ́ lò lódì lódì ó fún wa ní làákàì ká lè dìbò ti ṣe dáa ni ẹran maya ni ní ọ̀sìn náà èyí àjá lò làákàì wa kájẹni tó ṣe pápá ẹ ọlọ kájẹni tí ó máa tẹ̀ láwọn àṣẹ ọlọ kájẹni tí ó máa jìnà sáwọn tó lu ẹlẹ́dàá wa sí ilé ìwọ̀ fún wa ibi tó rí ilé wa ẹni tí bá ń tẹ̀ lẹ́sẹ̀ ọlọ tí sì ń jìnà sí tó lu àrẹ̀sì àwọn gangan ló ní palẹ̀mọ́ tó dáa láti sọ gbẹ̀yìn òun tẹ àṣẹ ojúmọlẹ ni àwọn nǹkan tó luwa ní kámọ̀sí òun ga ní máa rọrùn àmì ńlá ni lórí pé làákàì tó luwa fún wọn kò wúlò wọn ò ṣàǹfààní níbẹ̀ ẹni tí ò bá sì ti ṣàǹfààní lára fún bí ìgbà tí òmí náà ni ẹ jẹ́ ká ṣe làákàì tí ní pé olúwa ẹlẹ́dàá wa dá wa kò dá wa lásán káwa ń torí ká lè bá àwa jọ́sìn fún mi ilé ayé àfọwọ́bà filẹ̀ ẹni tó rí ìtújọ́ ẹni tó rí nǹkan kójọ nínú ilé ayé lọ nígbà tó bá sì lọ kò ní nǹkan kan lọ báwo ni tí ò rí tu tí ò rí ilé ayé tùjọ tí ò rí nǹkan kan kójọ nínú ilé yìí nígbà tí ọmọ bá ń lọ kò ní nǹkan kan lọ ohun bí ilé ayé ṣe ní ọ̀sẹ̀ kù báyá iṣẹ́ àti wà lè jẹ́nà láti ní àbí iṣẹ́ àti wà ná eléyìí ni nǹkan tí ọ̀sẹ̀ báwo ni gbogbo nínú àkàì láyé làákàì pè fún pé yóò bá ṣe wá láǹfààní ní ká máa ṣe ohun tí ò bá ti ní wá lára tí ó sì wá ní ṣùtà làákàì pè fún pé ká jìnà sí kí ló wá dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n rí nǹkan tó àǹfààní nílẹ̀ wọn kì í tẹ̀lé nǹkan tó lè ṣe ìbẹ̀lẹ́ ẹ̀rí tí wọ́n tẹ̀bàtì nǹkan tó ṣe pé èsì rẹ̀ kì í dà torí pé àtirí pé ó ti ṣẹlẹ̀ sí lágbájá kànàdò bóòlà wọn ò fi rere wọn ò fi parẹ̀ wọn ò mú rere jáde níbẹ̀ ṣẹjọ náà lọ́yẹ káwọn náà ká tún lọ tẹ̀bàtì ìbẹ̀lẹ́ ẹ̀ká lọ jókòó sí. Ó ń fa ni làákàì rẹ tó fún ọ.

0: ìpàgbé alẹ́nulọ́rọ̀ àti àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ṣe ètò gbálengbátà ti oṣù kẹjọ ní agbègbè lútù níbi bàbá olóṣà tó wà ní Mushin tí wọ́n sì ṣe iṣẹ́ ọ̀hún dé Kìlání Adéyẹmí Ògúnbáyé Onífádé Kàndóso Àpésìn àti àwọn ọ̀nà tó so àdúgbò pọ̀ bí alága fúnra rẹ̀ ṣe ṣe àmójútó ẹ̀ ó ní ìṣèjọba òun mú ìmọ́tótó ní ọ̀kúnkúndùn láti lè jẹ́ kí agbègbè wà ní àlàáfíà ó rọ àwọn olùgbé láti máa jẹ́ kí agbègbè wọn wà ní ìmọ́tótó nípa ṣíṣe ìdọ̀tí wọn lọ́jọ̀ kí wọ́n yé gbé ìdọ̀tí sí ojú ọ̀nà ní ẹ̀bá títì dá ìdọ̀tí sínú kòtò ìdaminù tàbí ọ̀nà tí ò bójúmu alága tẹnumọ́ pé ojúṣe gbogbo ènìyàn ni láti mú ìmọ́tótó ní ọ̀kúnkúndùn ó ní kí àwọn olùgbé alẹ́nulọ́rọ̀ àwọn oníṣòwò bàbá onílé ìyá onílé fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti mú Mushin rẹwà sí àwọn tó wà níbi ètò gbálengbátà ọ̀hún ni alága ìjọba ìbílẹ̀ Mushin olórí àwọn aṣòfin lábẹ́ ìjọba ìbílẹ̀ Mushin ọ̀gbẹ́ni Abioye Oladele akọ̀wé honorable Basirat Muhammad Yusuf olórí òṣìṣẹ́ ọ̀gbẹ́ni Lukman Olajide àwọn councilor supervisor akápò arábìnrin Simbiat Folukwe olórí ẹ̀ka kọ̀ọ̀kan ikọ̀ òṣìṣẹ́ elétò ìmọ́tótó lábẹ́ ọ̀gbẹ́ni Taiwo Awonuga olùgbanilámọ̀ràn àgbà pẹ̀lú àwọn lọ́gàá igbákejì ààrẹ ilẹ̀ nàìjíríà sẹ́nitọ̀ Kashim Setima ti gbéra kúrò ní Abuja lọ sí Luanda ní Angola níbi tí ó ti lọ sojú ààrẹ Bọ́lá Tinubu níbi àpéjọpọ̀ alára ọ̀tọ̀ àwọn olórí àti ìjọba tilẹ̀ adúláwọ̀ ẹlẹ́ẹ̀kọkànlélógún irú ẹ̀ olùgbanilámọ̀ràn pàtàkì lórí ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Stanley Wocha sọ di mímọ̀ pé àpérò ọ̀hún máa dá lórí ọ̀nà láti wá ojútùú sí àwọn ìpèníjà àti bí àlàáfíà àṣejọba fẹsẹ̀ múlẹ̀ káàkiri ilẹ̀ adúláwọ̀ lágbàáyé sẹ́nitọ̀ Setima máa darapọ̀ mọ́ àwọn olórí ilẹ̀ adúláwọ̀ àti àwọn alẹ́nulọ́rọ̀ tó kù ní Angola láti jíròrò lórí ojútùú sí ìṣòro ètò ààbò àti ọ̀nà láti dènà wàhálà igbákejì ààrẹ ni olùbánilámọ̀ràn lórí ètò àbójọ kọ́wọ́rìn lọ síbi àpérò ọ̀hún láti tọ́ka sí ìṣòro àti ipò Nàìjíríà tí wọ́n fi wo àpérò ọ̀hún ń pé ilẹ̀ Nàìjíríà dúró ṣinṣin farajìn láti ṣe ìgbélárugẹ àlàáfíà àti ìṣọ̀kan káàkiri àgbáyé ìròyìn ní ṣókí kò ní jò báyìí lọ láti lè ṣe Bond FM 92.9 Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi ò ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.
1: Ìdìmọ̀rẹ́ ló dìrí ẹ̀wà fákùkọ́ o.
2: Ìdìmọ̀rẹ́ ló dìrí ẹ̀wà fákùkọ́.
1: Ọba òkè ló dìrí ẹ̀wà.

0: lo ni ose to koja a ti wa dupe ni odo Olorun emi ati alaga ile ise authentic clear patient ti won se egbogi ogulo bara ko bi omole kedere ko bi mole gbangba pe a ti wa pade ara ni ojo kini oluwa gbo pe wa o pa kan na gbugbo na ta ti wa de ba te gbo wa awon ka ti en pe wa won ta ba ta ti gbo bayi ba won se toju oju awon pe eto la la gidi gan leto ki a fi toju ohun ire wa ere na ni dele ogulade ai se igbagbo odaran won ma so fun wa anfani wa lati pese ni ise authentic clear vision ti wa ni number 5 ani popo back of fidelity bank ni ilu adede ero bani soro won o se ni 0-347-1162 lekasi o se mi 0-347-1162 alaga ẹgbẹ ko yin kes ba ki awon ara ni
1: e se gan oruko mi ni awolewa sounds ti mo je alase ile ise authentic clear vision ta se ogun obara aba capsule jade
0: pro oni ta ba de bi ise sise la se eun ti e ba so leri e leni te tu fi ko wa logbon oun ni lori awon omode wa o se agbalagba mi gan ti o ba ti gbe phone bayi ele mi awon jinu bayi lataro ki le fi su ele mi o ba se tun fi phone le te bayi a tun mo laptop mi wo ni ki wo fi su agbagba ko ma ni bi ka lo ni gbogbo gba ele mi ko ti en to raye sun e wa ra omo wa mi a dabi pe bi ki won ku si inu kini won re ju won bayi wa gbe soju patapata ki ni ewu to wa nbe to le se fun ire wa
1: e se atoki so ni awon omo kekeke lọpọlọpọ àgbà tí wọn máa ń fẹ tún mọ tv nígbà tó kí bóyá o fẹ mú nǹkan nínú tv yẹn tàbí jọgbó tó bá mú fóònù ó léwu látàárọ títí dalẹ ṣé bí ẹyin òbí ni máa bẹ tọjọ ìwọn tó bá ti ń rí àpẹẹrẹ bẹẹ yẹn fáwọn ọmọ yín ẹ gbọdọ kí ọmọ yẹn lílọ torí òbí kọ o torí ọjọ ọla ni kíní yàrá bẹ sí ń dà á láàmú lábẹ pé òun ò ní nǹkan dáadáa torí ìgbà tó wà kékeré lóòótọ ẹjẹ yìí kéré wọ́n gbẹ́gbẹ́ pé gbogbo nǹkan ló lù wọ́n fún ọ̀sìn tó bá ti ń tọjú mọ́ jù pé sáà kéèsì bí kọ́lọ́dọ́gbọ́n ìyẹ̀wù àbíṣọ́mọ yóò rí ìrọ̀ ni àbíṣọ́dùgbà tó bá sún mọ́ tv tó bá dé bá gbé fóònù sójú kó tó rí ni àkéèsì méjì ni o ọba mú ìríran kò ní bá kò ríran ṣùgbọ́n ó àṣẹ jù ó rò ó rò pa kí òun lè bùkìlì tá a bá wo tọmọ ìkéré bá wo ẹnu bíàs á máa yà á lẹnu pa ewé tún lé léyìn torí òye ò tí ì yé dáadáa àwòrán rẹ ní ogun ṣe yìí àpẹẹrẹ kan nìyẹn bọ tọrọ bá ti rí pé òun lọwọ nǹkan báyìí pẹ láwọn ọmọ yín agbóhùn jẹ pé òbí bàbá àtìyá lágbọdọ jọ ṣe àgbójútó ọmọ ẹgbẹdọ máa kíyèsí ohun bẹẹ ni bàbá àtìyá kò ń ṣèdá nìkan tó bá ti ráwọn àpẹẹrẹ yẹn láàárọ àwọn ọmọ ẹ tètè kọkọ ìpa sọmọ yóò rí nǹkan kà ni ṣé kò ní ní ṣé o rí ó yá máa bọ̀ bọ̀ lọ́gbọ̀n pẹ̀ sẹ́yìn ṣé o rí à mo rí ó yá ṣé o lè ká mo kà wàá mọ̀ pé o ní bóyá ojú yẹn ń dà á láàmú ṣùgbọ́n kó má bàa dà á láàmú lọ́jọ́ iwájú ìwọ́n máa pè sí àkíyèsí pé kọ́ má wo àwòjú kínní ni wọ́n bá ní kó o wò ó lóòótọ́ àwọn àgbàlagbà náà ṣe o ká pé ó máa tọjú mọ látàárọ̀ títí dalẹ̀ ní ìlú fífú ẹlòmíì nínú ilé ẹ̀ pẹ̀lú street pẹ̀lú tíì tó wà ó máa tọ̀ ọ́ lẹ́mọ̀ọ́dé ni tó bá sùn tó jí òun náà ló máa tọjú mọ́ ẹlòmíì fóònù tiẹ̀ ó ní ọdẹ máa rí kí díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ bá wọn ọmọ láyè sí ìsìn báyìí fóònù yẹn ẹlòmíì tó ò bá mú fóònù láàrin ìtọ́jú kan ádá ìgbà tí nǹkan ṣe ni èmi tó bá ti yan ilé ó máa kí fóònù gbà lóru mọ́jú mọ́ dàrọ́ ọjọ́ kejì pàtó ọjọ́ ìbá ń lọ bí sẹ́nu máa sùn gbogbo ẹ̀ ló ní ibi ìjìyà tó máa fún wọn lọ́jọ́ ọ̀la olórí tó bá bí ọmọ ti ọdún wáyé pé ó ń ṣe bẹ́ẹ̀ lè ṣàkíyèsí jẹ́ kó mọ̀ pé àwọn nǹkan yìí ò dáa sórí àwọn olóde a gbọ́dọ̀ mójútó àwọn ọmọ wa dáadáa torí ìríran kò sí nǹkan tá a fi ń ṣeré òyìn lè má yí wo wàá pè ṣàkíyèsí wàá jẹ́ kó mọ̀ pé àwọn nǹkan tó ń ṣe kò dáa tó ọmọ tó bá dẹ̀ tí tó ń lo fóònù má ra fóònù sí ẹ jẹ́ kí àwọn òbí ká a ṣiṣẹ́ mi lórí dáadáa ọlọ́run àárọ̀ àlọ́wọ́.
2: Yorùbá bọ̀ wọ́n ní ojú lọba ara torí pé ojú tẹ rí yẹ náà ni atọ́nà ẹ̀dá nínú ìrìn àjò ojú wá lọ́wọ̀ lọ́pọ̀lọpọ̀ ló fi mú kí Elédùmarè ọba ṣe ojú lọ́jọ̀ sínú kòtò kan pàtàkì nínú agbárí wa eléyìí tó fi awọ òkè àti ti ìsàlẹ̀ gaaru rẹ̀ tó wá fi rò pé ìpéjú ṣe àṣírí dúbò pẹ̀yìn ojú bí olúwa ṣe wá ṣe ojú lọ́jọ̀ tó yìí síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe àmójútó ojú wọn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ torí pé àwọn ìṣe kan tàbí ìwà tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ojú rò máa ń jẹ́ àkóbá fún ẹyin ojú wọn yàtọ̀ sí cataract glaucoma àti àwọn àìsàn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń bá ojú jà àwọn àfọwọ́fà míì náà wà tó máa ń tọwọ́ ọmọ ènìyàn jáde bíi kí ènìyàn máa fojú kó èéfín iná igi àti àwọn èéfín míì eléyìí tó lè da ojú láàmú tó máa ń fa kí ojú ó máa wami àti àwọn ìjàm̀bá mìíràn tó lè kó bá ojú ọ̀pọ̀ ni ó mọ̀ pé kò dáa kí ènìyàn máa tẹjú mọ́ screen fún ọ̀pọ̀lọpọ̀ àkókò láláì dáàbòbò ojú rẹ̀ gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nípa ìtọ́jú ojú ṣe jẹ́ kó yé wa òye ò tún yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn débi pé ọba tó dá ojú tó tọ́jú ẹ̀ tó ṣe lọ́jọ̀ sáàyè tí àbàwọ́n tàbí àbùkù kò lè ti tètè kàn náà ló tún ṣe àwọn oúnjẹ kan àti àwọn èso kan lẹ́tọ̀ọ́ fún ọmọ ènìyàn láti lè máa ró ojú wọn lágbára àwọn bíi carrot sweet potato ìyẹn ọ̀dùnkún ẹyin jíjẹ irú àsálà tá a mọ̀ sí àwùsá ìyẹn walnut mélòó la fẹ́ kà nínú eyín adípèlé làwọn ohun tí ènìyàn lè jẹ tó lè ran ojú wọn lọ́wọ́ ṣùgbọ́n àìlákàsí iṣẹ́ tó gbọwọ́ ọ̀pọ̀lọpọ̀ kì í jẹ́ kí wọ́n ráyè ṣe àṣàyàn ohun tí wọ́n fẹ́ jẹ bẹ́ẹ̀ kẹ̀ kójú ó mọ́lẹ̀ kedere kó má roni gorogo kó má ṣe pe wami òun ni wọ́n ń pè ní ojú wà lálàáfíà ara eléyìí náà ló mú iléeṣẹ́ kan ara ọ̀tọ̀ iléeṣẹ́ Authentic Clear Vision ṣe àgbékalẹ̀ egbògi tá a ń pè ní ojú lọba ara herbal capsule eléyìí tí a ti pa gbogbo èròjà tó máa ń rán ojú lágbára papọ̀ fún lílo ọmọ ènìyàn tí àjọ NAFDAC dẹ̀ fi òǹtẹ̀ lú pé ó dára fún gbogbo ènìyàn ọkùnrin obìnrin ọmọdé pẹ̀lú àgbàlagbà láti lò fún ìríran tó já geerege ojú lọba ara herbal capsule kò ṣe má nínú fún gbogbo ilé má jẹ́ kó dìgbà tí ojú rẹ bá dá ogúnlẹ̀ kó tó di pé wàá ṣe àmójútó ojú iléeṣẹ́ Authentic Clear Vision kalẹ̀ sí 5 Anipupo Street lẹ́yìn ilé ìfowópamọ́ Fidelity Bank Penn Cinema agege ojú lọba ara herbal capsule oníkóró ni kìí ṣe ohun tí ènìyàn máa ń kán sójú ní òfin gbọdọ̀ rágbàrọ̀ gbùdú ẹ̀ ojú ló wo ibi tí àwọn alágbàtà ojú lọba ara herbal capsule kalẹ̀ sí rèé fún nílò láti lè wà lárọ̀ọ́wọ́tò rẹ ẹ̀yìn ti Lagos Island ìga àdúgbòrò street ní kẹ́ ẹ máa bọ̀ ní Chris and Chris Pharmacy Chides Pharmacy Alobas Pharmacy wà ní 53 ọ̀bùn Èkó Shirley Loss Pharmacy àti Marbins Pharmacy Lagos Island náà ni wọ́n kalẹ̀ sí yìí ó wà ní / Pharmacy Níhoro Oníkán Nídùúmọ̀ta Jutas Pharmacy Ìṣẹ́rí Ìdínú Roman Pharmacy kalẹ̀ sí Ìkòròdú Justina Pharmacy Kọ́lá Bus Stop Lálágbàdo Poniman Pharmacy Dalimo Janky Pharmacy Badagry Good Year Pharmacy Àgbàdo Ọjà Goshen Pharmacy ìyẹn wà níyànà ọba Famous Pharmacy Ọlọ́run Ṣògbọ́n Mọ́ṣẹ́ Life Back Pharmacy Orílẹ̀ Ìgànmú Good Mark Pharmacy Àjùwọ̀n Rich Rossing Pharmacy Underbridge Sunwater Ẹlẹ́yọ Pharmacy Owóde Àgbẹ́yínú Pharmacy Ìdíròkò Next Pharmacy Ṣàgámù Underbridge Sabo Deco Pharmacy Along Sabo Ìṣàgámù ìwọ náà gbìyànjú láti yan egbògi ojú lọba ara herbal capsule láàyò eléyìí tó ń jáde láti lè ṣe Authentic Clear Vision tá a ṣe àgbéjáde rẹ̀ látara àwọn ohun tẹnu ń jà tó ń tẹnu ń mu tó dára fún ìríran kójú ó bọ́ lọ́wọ́ yíyú níroni gorogo wíwami ṣepe tàbí kó máa wo bàìbàì fún àlàyé ẹ pé 0703467-1162 0703467-1162 máa dáàbòbò ojú rẹ lóòrèkóòrè egbògi ojú lọba ara herbal capsule ó ti wà ní lílò fún gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí i níbo ni mo ti lè rí ojú lọba ara herbal capsule alágbègbè mi 0703467-1162 ojú lọba ara herbal capsule tí iléeṣẹ́ Authentic Clear Vision ṣe àgbéjáde rẹ̀ 5 Anipupo Street lẹ́yìn Fidelity Bank Penn Cinema Agege ni wọ́n kalẹ̀ sí.
0: Kọ́ adúpọ̀ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo àti ẹ̀yin oníbàárà wa iwájú iwájú ni ọ̀pá ìbìtì ni ó máa rí sí. Mo sọ fún wa o ní àpẹẹrẹ kan tàbí o ní ìbéèrè tó fẹ́ béèrè tàbí ọlọ́run láti sọ tàbí bóyá o rí àwọn ìdánwò kéékèèké kan tàbí láńlá kẹsí iléeṣẹ́ Authentic Clear Vision tí wọ́n ṣe gbòógì ojú lọba ara tí ó wà ní 5 Anipupo Street back of Fidelity Bank ní ìlú Agege lọ́hùn-ún. Bí o ṣe ń gbọ́ mi lálẹ́ yìí báyìí ma pe ero banisoro won si 070-3467-1162 070-3467-1162 a o ni ri ju bayi lo o lori eto ayedogbo leni emi atoku eto ni dele ogunlade ayi se gbagbo daran o fanfani tabi lo si waju lori eto yin ero ba mi soro mi ni 070-5586-3441
3: Abacapsu, Masibara, you did. Oh, you know, you could have.

orí wa ti ń jà fún wa ó máa jà fún wa délẹ̀ torí ò bá jà fún wa ni ẹ máa wò ó láti January oṣù kẹjọ lélẹ́yìí o Saturday tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ.

0: bẹ́ẹ̀ náà ni ọmọ ọdún mẹ́fà ṣọwákú ó wájọ́ mọ kékeré ni. máa kí bàbá mi náà kábíyèsí àwùṣẹ onígbòǹgbò ọba olùwàṣẹgun adéyẹmí àjàsá.
1: orí mi yẹ òjà
2: yàkú mi.
0: onígbòǹgbò ní gra ní bond fm 92.9 wà níkẹjà níbí.
3: orí àgbẹ̀ ajá fún agbẹ́ orí ànukọ̀ ajá fún o orí àgbẹ̀ ajá fún agbẹ́ orí ànukọ̀ ajá fún o ẹlẹ́dàá mi máa mọ̀ gbàgbé ní yorùbá màmá ga o.
0: orí wa máa tì wá lẹ́yìn a máa la ọdún yìí já pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. ẹnì kọ̀ọ̀kan wa ò ní fàìsàn lùgbà. tó kù nínú ọdún yìí ó wa ò nílò nínú ìlera láṣẹ ilédùmarè.

ẹba n sọ fún ọkùnrin tí ò tí ìfẹyàwó ẹba n sọ fún obìnrin tí ò tí ìlọkọ ẹni kan súnmọ di rédíò. àwọn olóyìnbó ní opportunity come but once. ó túmọ̀ sí pé ààyè ẹ̀kan náà ni orí ọ̀fẹ́ lè yọ fún yàn. bó o bá ti lórí ọ̀fẹ́ náà dàkúngbà mú.

jáde lọ mo wá rí pé ó ń fẹsẹ̀ ní mo rẹ̀ rí pé ibi tí ń lọ lèmi náà ń lọ tí mo lè gbà kọjá wá gbé sínú mọ́tò nígbà tí mo gbé mo rí pé àdúgbò lájọ ń gbé kò dẹ̀ lọkọ mọ́ gbogbo ìgbà tí mo bá ti kọjá ni mo máa ń wo arábìnrin yìí àǹfààní kan tóbìnrin yìí ń jẹ òjò pé ọkọ.

Èmi ló ní ẹ lóòótọ́. Àríyá ò lópin, àríyá is unlimited. Ẹ bá mi gbé e yẹ̀wò. Ẹgbọ́n ṣé lóòótọ́ ni mo jẹ̀bi kí n dá lóhùn padà. Kí n tún padà sọ́dé èèyàn ṣé mo jẹ̀bi.

0: sùn lọ rí dàgbò.
1: Ẹ wò ó kí n má fa ọ̀rọ̀ gùn, ẹ gbọ́ ṣe mo jẹ̀bi lóòótọ́. Ṣé kí n padà sọ ọ́ dèèyàn? Bí rí àjò wa ṣe wà rèé. Ọlọ́mọge ni mí. Mo ń dàgbà bọ̀ díẹ̀ díẹ̀. Mo ti tó láti lọ lé ọkọ. Lọ́jọ́ kan ni mo jáde. Mo rí ọmọ ọkùnrin yìí. Ó rẹwà lójú mi, ó hánsọ́ọ̀mù lóòótọ́. Mi ò fi para. Èmi ni mo gbé súnmọ́ ọmọ ọkùnrin yìí. Bó tilẹ̀ jẹ́ pé kò lówó. Ọmọ ọkùnrin ló da báyìí. Àwọn olóyìnbá máa sọ pé love at first sight. Bí mo ṣe rí ọmọ ọkùnrin yìí, ó wùn mí. Mo dẹ̀ gbé súnmọ́. A dẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò wa.

ó ṣáàdé ló káwọ́ lórí, ó ní ṣóun ò ti ṣe nǹkan báyìí o, àwọn gbájúẹ̀ lòun bá dòwò pọ̀, wọ́n ti gbáhun tòun rí báyìí tòun rí báyìí tòun rí báyìí tòun rí báyìí. Kí la máa ṣe báyìí, kí la máa ṣe, èmi tó jẹ́ pé ìfẹ́ ń dà láàmú, kò ṣáà ti ẹ̀ jẹ́ èèyàn, mo bá tún wá owó mo fún ọmọkùnrin yìí, ó bẹ̀rẹ̀ sí ní ṣòwò. Nígbà tó yá a wò pé ilé àtijọ́ ni ilé bàbá wa, bàbá wa nǹkan ṣe kan náà, ká lọ ṣe kinní kan, ká pín kinní, ká má wulẹ̀ fílẹ̀ ń bẹ̀, mo mu mo lù ú tà, lára owó tó kàn mí mo kó fún ọmọkùnrin yìí láti fi ṣòwò, kò sí nǹkan kan lọ́wọ́ tèmi mọ́. Lásìkò yẹn ìyá òun ṣe àárẹ̀ àti rí owó ṣe ìtọ́jú gan, owó yìí ò yọ. Mo bá ọmọkùnrin yìí sọ̀rọ̀, tí ẹ fún mi lówó kí n fi ṣètọ́jú ìyá yìí, ìwọ náà mọ̀ tó bá wà lọ́wọ́ mi máa fún ẹ, owó yìí ni mo ti fi lọ ṣòwò, kò tí ìyọ̀ kankan igbá kan àwo kan tòròrò lórí ẹ̀, ni ìyá ọmọbìnrin yìí jásẹ̀. Ká ṣáà má fọ̀rọ̀ gùn àti gbéra wa níyàwó, Ọlọ́run ti ṣá mi sọ̀rọ̀ wa, àti bákọ àti bábo, àṣírí ti ẹ̀ náà ti bù díẹ̀ níwọ̀nba, ó ti ń ṣòwò, ó ti ń rówó. Ṣàdédé lọ́jọ́ kan lọ̀rẹ́ mi wọlé dé, ló wá kí mi níbi tá à ń gbé, ẹkú àtijọ́ pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi, ó máa ń fírẹ̀ṣì o, ọkọ ẹ máa ń tọ́jú ẹ o, ó máa ń ṣe gbákan, máa bọ̀ nílé máa bọ̀ nílé. Lọ̀rẹ́ bá wọlé ló bá gbójú wo òkè, àwòrán ta ni mò ń wò, ọkọ mi nìyẹn, kíní kan, ọkọ ẹ eléyìí ṣọ́kọ ẹ ni, bàbá alágbájáre bó ṣìrànràn ni bàbá anọ́kọ, ṣé máa wá ṣe, a ní bàbá alágbájáre.

0: wo e ma binu ka ma fa orogun omo okunrin yi mo wo deleki nibi ta ti ma san wo rokun ogun ta gbale to je pe 8 million la san lodun olohun wa pada bu asiri mi emi ni mo ko o ododun la n fowo ko ole mo se titi mo mu gbogbo owo owo e mo gba mo fi iwa irele mo fi kun iwa mi e mo obirin ko lohun ko sanu obirin na to ba fe gba nko ba fe lo ete eke mo ni gbogbo e patapata ni mo nlo ngba to tu ya ta tu rowo ole so ti o rowo ole so mo tu o ile to ti ra sibi lo ta to ba ta ka ba fi sowo e to ba ku a tu fi ra le mi nigba to tun se yen gbogbo owo to sa wa lowo e bi mo se areji fun lotun lo sin mu business wa mo ri pe mo gba gbogbo e tan o to di pe asiri wa tun si lowo mo wa so ohun ti mo se ohun ti ohun fun re se fun mi to fa ti mo fi se be awon eyan wa n ba mi wi won ni mi ba ma ti se be leni ti mo ti bi mo fun ipe ki n dariji ki n so de eyan pada e gbo se mo je bi nkan ti mo se so leto si idariji lati so de eyan pada
1: kadara e ma
0: 08127044485 070 6316 1619 1 6 070 6316 1 6 1 9 1 6 egbo se mo jebi se mo jebi omo okunrin yi ki n kowo fun pada elo e ka le sa e ka le ma
2: e ka le o
0: e ra sa
2: e ko mo lu
0: yes sa
2: koko mi ni oye mani ifo oye mani lati rominio elo
0: elo sa n gbo yin sa
2: ohun emi kan mo ni wipe obirin lopa ni o ni ola ni ohun kan mo ni pe ti wọn ba to ba jẹ kristẹ ni tẹ ba n ka baba ti n bẹ lọrun ẹfu ni dariji bẹẹ o tẹ le dariji tan ẹfu ni dariji kẹ wo ẹlẹda ọmọ yẹn ẹ ṣaanu ẹ ma ori ọlọrun
0: o da sa
2: o ti ṣe ohun tó fẹ́ fi ibi o ba de ibi tó pọn mọ nìyẹn ibẹ àwọn ọkùnrin elétíkìtì ni wa obìnrin bọdù wa lọ o bẹyìn torí ọlọrun ẹjọ nígbà tẹba tí gbọ bá jẹ kristẹ tẹba tí kábàbà tí ń bẹ lọrun ọlọrun dáríji wa o ti di dandan ẹyin bẹ fún ní dáríji bí o jẹ ẹtọ sí.
0: Ẹṣe sá ẹṣe bàbá mi ẹṣe ń sá ẹ̀lò ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti ń pè wá rédíò yẹn pariwo ọ̀yá láti ibosa
3: láti
0: ìkẹjà ọ̀yá.
3: Bẹ̀rí ọlọ́run kó sànù fún wa.
0: Àmì
3: ọkùnrin yẹn ó jẹ̀bi
0: kan. Ó jẹ̀bi.
3: Ó jẹ̀bi tó pọ̀ kan ọkùnrin lèmi náà. A ní bẹ̀rẹ̀ fúra wa dandan. Ṣùgbọ́n obìnrin yẹn kó sáà ó lè ju o ti try ọlọ́run ti tẹ̀lé ìjà. Ọ̀pọ̀ tó bá jẹ́ bí èmi náà ni mi àbáwí o. Àyọ̀rọ̀kọ̀ ọlọ́run bá fún wa.
0: Àmì
3: ó
0: dà rọ̀ sá ẹ̀ṣẹ̀ ń sá. Ẹ̀lọ́ ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà.
4: Ẹ̀lọ́ ẹ̀ka lẹ́mà.
0: Orúkọ yẹn àti ibi tẹ́ ẹ ti pè wá.
4: Ọkọ tẹ̀mí ni Abdulgani láti ojú ẹlẹ́gbà.
0: Láti ojú ẹlẹ́gbà ẹ̀ṣẹ̀ ń sá.
4: Àkọ́kọ́ kò tẹ̀mí náà ẹgbẹ́ tí máa ń kọ́ ẹni. Wọ́n lè lọ wí pé wúrà àwọn ẹ̀bá yẹn
0: lẹ́tọ̀ọ́. Mo ń gbọ́ yín sà.
4: Wúrà àwọn ẹ̀bá yẹn ìka yẹn ni.
0: obinrin yẹn o lẹbi hello sir e kale ma o e kale ma oruko yin ati bi te tin pe wa ma lati my 12 se ma mi okay ma wa se wo gogo e ki se mi o ami mami yes my she mami she hello e ka le ma
1: hello e ka le ma
0: ah e ka le ma mi e ka le ma e ra ma yes ma
1: o la ni mu wa yi o o so mo to bi to jari
0: o ro
1: ko awon ko amu mi se lohun ni won e ba fe ta o tu ti ba fe ni ko to ni amu mora amu ni fun mo ni o gbe yen o lo ko bi to de bi turu we
0: hello, sa hello, ma.
5: Hello, Ekalema.
0: Ekalema, mi Ekalema.
5: Welcome in the bank, Lassi
0: Pukia.
5: I'm
0: on
5: my daddy,
0: you know, I'm on my daddy. Eka lesa. Eko aji o. Wa alaikum salam. Ami Olorun sa. Yes sir.
6: Olorun kan ni ata lafo. O ti se yan se ti o ni afori.
0: Yes, sir.
5: Very operating would be in that to deal with their car too. Mm.
0: ọkùnrin náà ni ẹmọrú wà tọkùnrin wù ẹmọ wa yín Hello, ẹ kọ ajio.
7: Hello,
0: ẹ kọ lẹ́sà. Ẹ kọ lẹ́sà, ẹ rasa.
7: Ẹ kọ
0: Yes, sir.

0: tí wọn ọkùnrin ò gbọdọ máa là lókè lọkà mi ò lówó lọwọ fárọ mi lọwọ ọkùnrin tó bá ti bẹẹ kó fẹ gba ọbẹrin wọn ni bẹẹ ni èyí máa ń sọ fún ọwà báwo tó fún ọ ni tó bá ti fọkùnrin tó bá ti sọrọ owó síwájú gbàgbé ọkùnrin yìí kò ní ẹfẹ.
1: Àgbọ́yé sà.
0: Ìgbọ́n kó ti wá rí oko ìgbà padà wọ́n jọ pa bàbá ìjẹ̀bù fúnra wọn
1: ni. Bẹ́ẹ̀ ni.
0: Ṣé wọ́n pé kò sí tó ti máa jẹ bàbá ìjẹ̀bù tó ti bá fọ́ padà? Tó wọ́n bá yọ pé ó gbọ́ òwe padà. Tó bá yẹ pé ìdarí ìjì kó dárí ìjì. Ṣùgbọ́n kó bá wà á fọkàn tán mọ́ kó bá nígbà bọ́ nínú ẹ̀ mọ̀.
1: Ṣé bàbá mi ẹ ṣe ó sà
0: ó
1: dàárọ̀ sà ojú tí dáàdì tún fi wò yẹ ní agbára ìfẹ́ ìfẹ́ ní agbára ìfẹ́ á máa sọ̀yàn dìde ẹ má ti láyé èmi kọ́ ọlọ́run má jẹ́ mi ò lè ṣe é. Wọ́n a máa sọ báyẹ̀ yẹn máa báyẹ̀ ọlọ́run ò ní jẹ́ kẹ́mi èmi mi ò lè ṣerú ẹ̀ láéláé mi ò lè ṣe àmọ́ ọjọ́ téèyàn bá kó sí agolo ìfẹ́ àbí báwo lọ́wọ́ bá ṣe ń sọ nǹkan tẹ sọ pé ẹ lè ṣe fọkùnrin yẹn èmi kọ́ ẹ máa ti tàka ìdànà ọlọ́run ò ní jẹ́ ẹ máa ṣe tẹ́ ẹ̀ ní sọ fẹ́lòmíì tó bá jẹ́ ni téèyàn nífẹ̀ẹ́ sí ni kó máa bèrè ẹ̀ lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí ìwọ gan má ní tó bá nífẹ̀ẹ́ wà á tún lọ máa yára máa jẹ gbèsè sí rẹ lọ́rùn fún ẹni yẹn hello ẹ ká lẹ́mà ẹran mà.
2: Orúkọ mi ni Sunday
1: Light. Àìrá sà.
2: Mi tọ́lẹ̀ ń sọ pé ẹ máa padà ṣe bí ọmọ ti wọ̀. Obìnrin náà wọ́n rò sọ́nà mi sí ni pé kí a ní ṣe pẹ̀lú ọmọ tó
1: àwọn ẹ má bínú a ti lò kọjá àkókò gan sẹ́fù. Ẹ jẹ́ ká máa fi àdàgbà ètì èèyàn tó tòní tọ̀ wọ́n ní kó dáríjì ìdáríjì ẹ̀ṣẹ̀ ọwọ́ ọlọ́run ló wà bàbá dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dáríjì àwọn tí ó ṣẹ̀ wá àmọ́ nígbà tó bá dáríjì ìdáríjì pé òkè mo foríjì ẹ o ṣé kò ní fẹ mọ́ ni àbí ọmọkùnrin tó wò ńgbà tó bá dáríjì tó fẹ mọ́ bí ò tiẹ̀ ò pé èmi ló wá fi ṣe ẹlẹ́yà báyìí ó ṣe bó o gbọ́n ẹ̀dẹ̀mọ̀rọ̀ ilé-ẹjọ́ nǹkan tọkọ bá ní ìyàwó lẹ́yìn tó bá páyín gbogbo ẹ̀ náà lọ máa padà gbé fọ́kọ ṣé kò tún ní fojú yẹn wò ó pé ìwọ tó ti ṣe léyìí jẹ́ ń ṣe ẹ ní yára lògùn ń gbè tó ọlọ́run kó ṣe àforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ iléeṣẹ́ Bond FM
3: 92.9.
1: Ìfẹ́ náà ni o. Lórúkọ àwọn lọ́gàlọ́gà níléeṣẹ́ Bond FM 92.9 là kí n pẹ́ ṣé bẹ́ẹ̀ ṣe yan iléeṣẹ́ wa láàyò. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.
3: Sọ̀rọ̀ wípé tẹ́mi lọ́rùn o. Ọwọ́ tó bá ti ṣe bí kò tẹ̀mí lọ́rùn wọn. Ìwọ rẹ̀ sọ̀rọ̀ pé kò tẹ̀mí lọ́rùn wọn.
1: Lágbára ọlọ́run bá ṣe fẹ́ lọ fẹ̀gbẹ́lẹ̀lẹ̀ báyìí a ò ní tójú oorun dójú kú ibùsùn wa ò ní dibojì láṣẹ Elédùmarè. Aago mẹ́rin ìdájí láti máa kíra wa kú ojúmọ́ níléeṣẹ́ Bond FM 92.9. Olúfúnkẹ́ Wúrà Ọláàdìsá lorúkọ tèmi. Ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ọ̀kọ̀ọ̀kan la ó sùn ọ̀kọ̀ọ̀kan la ó jí. Asunji o.
4: I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest, to serve Nigeria with all my strength, to defend our unity, and uphold our honor and glory.